ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀dẹ́ o yóò sì wò fìrì yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ̀ wá ìmpọ́tàntì gan kọjọ́ rẹ mi ni ìmá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko o gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jà ní o ni ó wá tí wọn fi ní débi òkú wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́sẹ̀ máa ń pè mí ní kásáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́sẹ̀ ń pè mí ládéyínká ọ̀lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo irin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ̀ nígbà tó bá yá wọn ò ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súná dà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹ́ńbọ bí awo irin jáde wọn ò ní ní ẹ gbé ajókòó bí ẹni kìlọ̀ wà.

0: kò sí tó dá ló.
1: Alápasú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rógùn gbèsè.
1: Mo lápasú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yíra máa ń fà.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbá wa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Ó ti o túbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn kọ́kọ́ tí ó túbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdílé. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí à ń rùn àti ń rùn díẹ̀ díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bàa rí rékùrí. Ibi tí ń wẹ̀ wá lòun ọmọ tágẹ̀ẹ̀tì kó lè bàa rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọyìn ẹ̀ nílé dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára ń ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ̀ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Òwò rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀. Eléyìn ó dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀ o.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Sájà ni ó jókòó ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Sí ajá ni ó jòkú. Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rèé ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n wá rò ó nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lá kábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹ jáse dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìyànà ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn mọ kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú pé wọn yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ bẹ̀rẹ̀
1: sọ́kàn láwọn àárín tó mọ̀ra àwọn tó báyìí bá ìṣẹ́. Ìkan tí mo wá ajíyàwó tí wọ́n ń tà láti bá wa sọ náà nítorí àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí. Láti True Ìyá Foundation sọ pé tábá ojú screen ní wa a rí details account number or contact àfi lè get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa tábá fẹ́ gba channel yẹn nìyẹn àwa tábá fẹ́ gba channel yẹn tó báyìí báwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí Erelu campus Emmanuel the College of Education campus second UCE ní Oyoroki ní ìlú Ọyọ Ọyọ State Nigeria ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkọ́ṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá so ní Nigeria Ọyọ State Ọyọ Town ní second gate Oyoroki Ọyọ ibẹ̀ ni Fonwan Motherless Baby Home ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹ irú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ojú táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹbá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday in fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai so akẹ́ni náà ọlọ́run àkùn ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹni ó send you ₦500 àtẹni ó send you ₦1,000 àtàwọn tada foundation náà ẹlẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wa ká di okó ọ̀sán gangan ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán gangan àwọn iná ọlọ́run dákun bá sanu wọn ọlọ́run bá sọ wọn déyàn ọlọ́run bá sọ wọn dé wọlá oṣù táwa yìí ọlọ́run bá sọ wọn déyàn wọlá oṣù táwa ọlọ́run dákun bá sọ wọn déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá ọlọ́run bá dà wọn lágbá àwọn tó ń sin àkóso fọ́n wáì náà ọlọ́run bá fún àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọn jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbà yìí ní ẹ̀ka wọn ní ọ̀yọ́ zo ní ọ̀yọ́ tán tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ kí ọlọ́run kó bá fún àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bismillah ọmọ nìrọ̀ yìí ni àtọ́ ìnà kàlíkọ́ùzọ̀ fàṣọ́lì rọ̀ fíkà wa ní àrùkínà sọ́ni àkọ́wà rí áfítà orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi Foundation tá a pè ní ìyá Ikrom Yusuf Adebisi Foundation ẹjọ ẹ bá wa wo àká nọmba yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dákun ẹ kí a fi sọ ọlọ́run gbàdúrà nìkan kan
0: wa. A kí o tó máa lọ máì tí lọ máì lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ wa ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Ramon this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Katsina state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́kú yé wa náà ni pé àbí ọmọ ìsinú ìlú Ọyọ́ not talk of Ọyọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ sponge inshallah Ramon so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tí èèyàn bá fẹ́ rán yàn lọ sílùú Èbó wọ́n máa fẹ́ sponsor èèyàn friendly level secondary level and tertiary level
0: inshallah tó fi débè bò ayé rẹ àbáni rẹ wà
1: àbáfẹ́ ráyàn ṣùgbọ́n nílùú èbó àbáfẹ́ sí nǹkan àbáfẹ́ kóyàn lọ umura àbí hajj náà so inshallah ọ̀rọ̀ àmọ́ ni.
0: Wúnmi náà ló bá ń bẹ sọ.

0: rẹ̀ ipe tí ò jẹ́ kọ́ máa gan náà di ọmọ òru kan torí ẹ̀mí pin tán níjọ́ táwọn bí ọ̀rọ̀ mi ò yé yín torí ẹ̀ ló jẹ́ káwọn wá ronú pé káwọn dá ilé pẹ́ nígbà táwọn ọlọ́run ṣe tàwọn nírọ̀rùn táwọn rí ibi nírọ̀rùn báyìí kì í máa ṣe pé àwọn ọmọọṣẹ́ kan ṣe lọ́dọ̀ ọlọ́run ó rí ọ̀fẹ́ làwọn ọmọ rí gbà náà fi wá ń dúpẹ́ orí ọlọ́run náà fi lọ sí ibẹ̀ tí ẹ̀yin náà sẹ́ ń dúpẹ́ orí ọlọ́run bí ayá mọ̀ ń bọ̀ náà.
1: Àwọn tí wọ́n ń ṣe foundation náà tí wọ́n fi àwa wá sí bíbá ilé ni kí ọlọ́run ra ọlọ́jọ́ òní kí ó tún máa wà pẹ̀lú wọn kọ́ máa ràn wọ́n ṣe ọlọ́run ní sọ àwọn ọmọ tiwa náà di ọmọ òru kan kan gangan àwọn tí wọ́n wà ní position rẹ̀ kí ọlọ́run bá kí ó bá wa wà pẹ̀lú wọn. Àwọn tí wọ́n ṣe kíní owó tí wọ́n mọ̀ fi tún fi gbé iṣẹ́ ìránṣẹ́ yìí tẹ̀síwájú kí ọlọ́run bá kí ó túnbọ̀ máa pèsè rẹ̀ fún wọn. Ọlọ́run wa ní pé wọ́n nípa lọ́la Abijaye Rasulullah alọ́la yín náà àti iná. Kí gbogbo ẹyin tẹ bá ń wò tẹ máa bá wa ṣe rẹ̀ gbogbo ẹyin náà tẹ bá fẹ́ dá sí fẹ́ fẹ́ sponsor ọmọ kan láti primary level secondary level tó fi dé tertiary tó fi dé kódà kó jẹ́ pẹ̀lú èbó ìyáyín náà ni ẹ mọ̀ bá ẹ sì lè kàn sí Ijaz Ikram Yusuf Adebisi Foundation tó jẹ́ ìyá àfúnà tẹ bá ti dọ́dọ̀ wọn débí kò ní ju báyìí lọ ní.
0: Níbi orí ètò nù ń wàá pe account number torí bóyá àwọn tí àwọn ẹlẹ́yin ju àánú tí wọ́n lè dá sí foundation yìí náà wọ́n lè máa gbọ́ wà lọ́wọ́. Ikram Yusuf Adebisi lórúkọ àkáǹtì yẹn account name yẹn UBA ọwọ́ ajẹ́ tí a ti mú Ikram Yusuf Adebisi ó kọ ọmọ wọn ni wọn fi dá alẹ̀ Ikram Yusuf Adebisi 2231476434 Ikram Yusuf Adebisi ní ìgbà tí àwẹ̀ di mọ́kànlá ní on the 12th ìlàjọ lọ sí motherless babies home tó wà ní second gate ìyẹn lókè ní ọ̀nà erelú lókè òròkí lọ́yọ̀ aláàfin wa níbi ìyá foundation wọn kọ pé ẹni tá a fi sọrí ẹni ìyá foundation present a prestigious day with the orphan at the orphanage home. Páwa gan náà à ń jẹ́ bàbá àti mọ̀mọ́ fáwọn ọmọ wa àánú larígbà agbolé àwọn tí wọ́n dá foundation yìí lẹ̀ ní Olos compound tọ́rọ ọmọ ògbómọ̀ṣọ́ ni wọn ṣùgbọ́n àti kọ́lé sọ̀yọ́ ti dọmọ ọ̀yọ́ náà nù ní agbolé wọn ní ògbómọ̀ṣọ́ ni agbolé wọn lógbómọ̀ṣọ́ ní ń jẹ́ ọlọ́ ṣùgbọ́n wọn ti di ọlọ́ ti wà lọ́yọ́ náà nù Olos compound ìtẹ̀síwájú zone 2 ọ̀tún ẹ̀fà ní òkè mogi area ní ọ̀yọ́ aláàfin tá a wà níbí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tá ilé pé wọ́n sí ni 08141617576 08141617576 tàbí 08030517465 08030517465 ẹjẹ́ tún méjèèjì pè lẹ́ẹ̀kan sí 08141617576 torí network ti disconnect ní tẹ́lẹ̀ 08141617576 Olos compound ìtẹ̀síwájú zone 2 ọ̀tún ẹ̀fà ní òkè mogi ní ọ̀yọ́ aláàfin wa níbi account number wọn lẹ́ẹ̀kan sí òun náà ni orúkọ rẹ̀ ní Ikram Yusuf Adebisi UBA 22314764 34 Adeyinka Olasukami mo n bọ na. Kémi ọmọ múra ti lọ kírun ní mọ́ṣáláṣí ní àyè. Ẹyin tèmi mo rò báyìí ti di nǹkan kan. Ẹ ti di nǹkan kan tàbí méjì mú. Nígbè tó ti tààrọ̀ yìí. Ẹ ṣéun mo dúpẹ́ ọ̀pẹ́ torí pẹ̀ gbọ́ ni. Ẹ wò pé wàtà wò tó wò tó wò tó wò tó wọ́rọ̀ wò. Wọ́rọ̀ wò tó wò ni Adéyinka tó ń sọ lóòrọ̀. Ẹ sì bá mi gbọ́ ẹbí ìfẹ́ lọ. Ọ̀rọ̀ mi sì yé yékéyéké ẹ̀ gbọ́ mi sókè. Ọlọ́run bá yọmọ wà pẹ̀lú wa ò torí pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ní mọ̀ ń jíjà wa láti tó máa sọ ọ̀rọ̀ yìí láti lè tó máa tẹ̀síwájú láti máa ṣe wàásù láti máa ṣe wàásù. Ọ̀rọ̀ bàbá pásítọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan kí n tún fi kún. Bàbá yìí sọ pé òun fẹ́ gbẹ́tọ́ kàwé gbẹ́tọ́lẹ̀tì fún gbogbo àwọn ará àdúgbò tí wọ́n ní sálángà. Ká má lọ máa ya àgbẹ́sójú odò ibi tí wọ́n bá ti lọ ya àgbẹ́sójú odò lábẹ́jú máa ń gbà wọ́n lè kẹsẹ̀ bójú lẹ́nu wọ́n lè kẹsẹ̀ bójú lẹ́nu. Òun gbẹ́sọ́ kàwé òun gbẹ́tọ́lẹ̀tì fún wọ́n pẹ́ pé àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ́ rẹ̀ àwọn náà ni wọ́n mọ̀ bóyá wọ́n mọ̀. won mo gba wo ta so le ta so la won ta ba nya gbe be ti won fi mo monitor re to pe awon kan ni o du me boya pa mo pa marun marun ni to fi mo san salary to ba n du ti to mo monitor re tori se la won yo to ba je yi I am a public.

Fi síbẹ̀ lọ láti ilé rẹ̀ lọ sókè ó jẹ́ pé tẹ̀ bá ń kọjá lọ níbẹ̀ lálẹ́ ọkọ̀já pẹ́ mọ̀ bọ́nu kòtò bọ́ gegele torí gbogbo ẹ̀ ló mọ́lẹ̀ lọ́bí ọlọ́ọ̀lọ́ yín sẹ́yìn náà ń sore sáwọn ará àdúgbò mọ rírì yín sẹ́yìn rántí àwọn.

0: àwọn àníríì ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari ọ buhari buhari ààrẹ yín president yín buhari ṣe mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mú kára rò tó wá ṣe kó sáko. Buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jẹ́ǹjà sí tẹ́ bá wù gan ó rà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́mù ẹ̀mí mi tí ó yí wọn lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ebi ní ọ̀rùn ọmọ ẹlòmíì lọ́sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ntẹ̀ ń fún àwa làwa náà fi mọ yíyan fanda tẹ́ fi mọ rí àwa náà bí èèyàn gbé bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi mọ yíyan tẹ́ máa fi ń wo èmi náà léyìn dáadáa ládùúgbò ẹ fi mọ ń wo èmi náà léyìn dáadáa nínú sọ́ọ̀sì ni wọ́n fi máa ń wo èmi náà léyìn dáadáa nínú mọ́sálásí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtàṣọ ẹ ò sí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹ wò mí ẹ wò mí rẹ ṣe ń lo rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wòrí sí wà káàkù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tọ́lá mi kì
0: í. mo ní mo fẹ́ lọ mọ́sálásí. ṣùgbọ́n kí n tó mọ̀ lọ. adéyìnká ọlásùnkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé ló kópa ẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tó tún lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tán wò yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tí wọn ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola ń jẹlò láti ìlú àbújá.
1: mo lẹ́bùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen alaro látòrílẹ̀èdè libya ọ̀rẹ́ mi tàjọ ṣe kékeré.
1: alájàre
0: abiodun. asiru amadu adeniyi ẹgbọn mi dada tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ lọpàá bọdẹ hospital lọyọ wa níbí lọyọ aláàfin.
2: kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adé ní orí bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ múnábìkì ló.
0: bàbá mi adé ariwo ọlá mo pàdé ìbá mi lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn òtún mọ́ ẹ ṣeun bá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀n yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ́wọ́ látòrí sàn ní success odùọ́lá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọ̀lé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: bí bákan ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinloye lukman fọlárin akinloye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọ gbẹjọ gbẹ̀sán gbẹ̀wá ó kí yín pẹ̀lú kọlọ́ ẹ kú títí sẹ ọlọ́run lẹ́yìn lára nítorí pé adéyìn kìí sì dè ni mo mọ̀ ọ́n pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́n sọ ìfẹ́ ọlọ́run lẹ́ni lára mi mo dúpẹ́ ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wò yìí ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú o àìmọ́ ṣe ọlọ́run kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yin ṣe ọlọ́ọ̀bì kúrò ràtì lọ́la
1: olówó ti bí ẹni
0: jẹ. gbogbo ẹyin tẹ n bisẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti s malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburú kúrò lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàá àdúrà ládàá sàrà kọ́lọ́run jẹ́ ọlọ́mọ ọba wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kó kà á.

0: lori asepamọ lodo ẹdan lori asepamọ lodo ah gori gbogbo alakesan owo wa o ah esan lo pade yen idi oro re o ise wo la nse lowo ta mo kesan re ngba to ba pada ya ah ise wo la nse lowo oro latan le lomi obi re lomi lowo tun si kore sile fun yo ka soro eni fenikan ti o wu ti o titi ti o ran ru fe eni be lowo lo na ba di olore lodo olon yo ba di elesan lodo olon olon ba fun wa san san fun best icon furniture loki oroki nibi tawon je furniture ati odo re mi na best icon furniture awon ma gbe table awon ma gbe chair awon ma gbe couch awon na ba wa kan table ta mo ta nlo ni ayin ta ti ni ayin awon tun ba wa ka ga joko re won ati kan tan won ba le ko yin ran ale ti best icon pari aga mi o ko tete yanju aga ni abun be yagbe ni
1: abiji e won ru gbagbo baba la mi kola won sale ku ikefun e ja ma so
0: e je ka wa na ka ma so ore ma wo be pe olorun ba nikan lo le se esun ore o n la lade pe ye san ah ye n fa to e je n fa tempo ni wa le je olorun lo ba lade pe le esun plenty fashion home ti mo n ba wa ran aso ta ifun lowo kankan e kan ba ara aso la do gbe ko se han ah ni fun lowo owo ani fun ni kankan galo ma wa ba lo e be plenty fashion home 0707 0076 003202 0076 003202 0076 003202 àwọn ọmọ ẹgbẹ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba ìyáyìn ní ti mọ gé pété ó níyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ àti gbogbo tí gbogbo ẹyin tẹ ń bá wọn tẹ ń ràn wá lọwọ tá àrántí dákọ ọlọmọ yín ọmọ yìí ojú yín ọmọ nọmba àlẹ yín ọlọmọ wà pẹlú yín àdúrà ọmọ bá yín o ẹsẹ ohun tó dípẹ ń ràn wá lọwọ ẹ ń ṣàdúrà fún wa ọlọmọ bá yóò mọ jẹ kí àdúrà kọ bá ẹyìn náà ní gbogbo bí kíbi tẹ ẹ bá wà ẹ já mọ ṣe dáadáa o ká pàjù bá lẹ déṣọ àlọ lọ kájú kan tó dáa tó dùn ún lẹ tọmọ nítorí àgbọba gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ gbogbo alákábàámọ ẹni tó ṣe bí ó kábàámọ ẹni tó ṣe púpọ̀ ó kádà hàn ẹni tó ṣe kínkín ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ nkáṣe mọ ṣiṣẹ dáadáa ká mọ ṣiṣẹ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ dáadáa pé àbátọmọ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹsẹ ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ bá fìfẹ jẹ ẹkọ àìbínú o yàyìn ní ti máa gé pété fóònù fìgàdì rẹ kú 12% ló kù mo sì lérò pé ti gbádùn mi láàárọ yìí bí èbó ṣe gbádùn tí ẹta náà gbádùn ẹkọ gbóná a mọ ẹbẹ torí ọbẹ ní bẹsùn àtẹlẹsẹ a sì bẹrẹ gbogbo ẹni tó bá ní amọbọ nìkan là ní débánlé mọ bẹẹ lọ mọṣáláṣí nítorí bó bá kù dẹdẹdẹrẹ ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ́ títù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o ìṣọ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé mi ìfín ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ nígbè mí náà nínú ìbànújẹ́ ká tún rí aláyọ̀ ká pàdé nírẹ ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọ́.

òun ni malikul abasha malikun adil ọba tí ó yẹ pé kìí ṣàbò sí fẹnikẹni ni la yuslamu indahu ahad gbogbo ẹni ó bá dọdọ rẹ justice ló ń tọ̀ wọ́n máa rí gbà kristẹni sì lọ́ba náà taamaro li musulmi ni an yu ajiru ilal abasha firoron bidi ni iminal fitan anabi wa yanda fún àwọn musulumi wípé tó tí nira ibà ti pọ̀jù mẹ́ka ẹ máa lọ sí abisinia lọ́dọ̀ ọba tó jẹ́ ọba ìlú ọba kristẹni yìí ẹ máa lọ ọbẹ̀ nígbà tó wá di oṣù rajab lọ́dún karùn-ún tànàbí bẹ̀rẹ̀ ìjẹ́ ànábì mẹ́ka àwọn kan nínú àwọn mùsùlùmí wọ́n gbéra wọ́n lọ sí ìlú náà wọ́n jẹ́ ọkùnrin méjìlá obìnrin mẹ́rin gbogbo ẹ jẹ́ 16. Lára wọn Usman ibn Affan bẹ́ẹ̀ àtòun àti ìyàwó rẹ̀ yìí jẹ́ ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pè ní Ruka. Ruka náà wà lára àwọn tó tẹ̀lé wọn tí wọ́n fi lọ sí ìlú àwọn kristiẹni ọmọ ànábì lọ sílùú kristiẹni wọ́n sì tẹ́wọ́ gbà wọ́n lálejò ńbẹ̀ wọ́n ṣe wọ́n dáadáa wọ́n fi àjẹ́ wọ́n wọ́n fara ni wọ́n. Kí ló wá dé táwa mùsùlùmí ó máa wá rí kristiẹni lénìí gẹ́gẹ́ bíi wípé ata omi àtiná. Ìgbà tí wọ́n débẹ̀ wọ́n gbà wọ́n lálejò níjọ́ náà òun ka ayé àwọn tí wọ́n lọ nù. Ìgbà tó tún wá padà wá yá àwọn míì tún padà gbéra àwọn míì yẹn wọ́n jẹ́ 80 ọkùnrin 80 men ni wọ́n gbéra níjọ́ náà. Tó bá jẹ́ pé wàá ka àmọ́rù bún yásìrì mọ́ yóò máa jẹ́ 80 torí pé wọ́n ń dáùtù pé àmọ́rù lu àbí ò lọ tá a bá ka mọ́ ọkùnrin yóò jẹ́ 79. Àwọn obìnrin tí wọ́n lọ́njọ́ náà jẹ́ sàmání aṣára 18 àwọn kan ní 19 ni àwọn obìnrin tí wọ́n lọ ní jíra ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún lọ ọ̀lú ni nígbà àwọn rí pé àwọn tàkọ́kọ́ lọ wọ́n dẹni ìfàyàbalẹ̀ ẹ wá dúró àwọn tó padà gbéra lẹ́lẹ́ẹ̀kejì bíi 98 sí 99 làwọn tó padà lọ lẹ́lẹ́ẹ̀kejì yìí ní jíra ẹlẹ́ẹ̀kejì yìí sí ìlú ọba kristẹni yìí. Ìgbà tó wá di pé àwọn kẹfẹ́rí mẹ́ka wọ́n wá gbọ́ wípé àwọn mùsùlùmí ti ń pàdé ìfàyàbalẹ̀ o ní abisinia o ọba yẹn ti ń tẹ́wọ́ gbà wọ́n lálejò kí ni wọ́n á ṣe wọ́n wá yan ambassador wọn méjì ìkan ń jẹ́ amúrù ọmọ asi ìkejì ń jẹ́ abdullahi ibn hubay bin abi rabiha wọ́n wá ní nítorí ṣẹlẹ̀ ni pé ẹ kó gift tó pọ̀ dání láti lè fi fa ojú ọba yẹn mọ́ra ẹ wá sọ fún wípé tó gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wọ̀lú rẹ̀ yẹn o kó lé wọn padà sí mẹ́ka káwọn kẹ́yìn méjèèjì tẹ́ wá yìí kẹ́ẹ̀jẹ́ni tí ó lìdí wọn padà sílùú mẹ́ka kán wá handover wọn fún àwọn ìjọba kẹfẹ́rí mẹ́ka nígbà táwọn tí ń wá dé àwọn ambassador yẹn tí wọ́n dé ni wọ́n ní wọ́n wá wọlé wọ́n lọ bá ọba Najashi ọba Abisinia àtòjọba kristẹni wọ́n lọ ń rojọ́ wọ́n ti rojọ́ bẹ́rí-bẹ́rí àwọn délégèètì mùsùlùmí ti wá gbọ́ wípé tó àwọn pípò yìí ti wà ní pálásì wọ́n ti ń rojọ́ o jáfàrù ọmọ àbí tọ́lìbì tó jẹ́ inú àwọn ọmọ ẹ̀gbọ́n nẹ́bì àbúrò sẹ̀yídì náà lì lòun náà bá gbéra inú àwọn mùsùlùmí tí ń bẹ ń bẹ̀ ń jọ náà ló bá gbéra látẹnu ọ̀nà ló ti pariwo pé yes stars inú aleka isbula àwọn ìjọ ọlọ́run náà fẹ́ wọlé o ọba yẹn wá gbọ́ ariwo rẹ̀ ó ní múrù azà sọ ìyá faliyahud kalama ẹ sọ fẹ́ni tó sọ̀rọ̀ yẹn pé kó tún tó yẹn wí wọ́n wá wí fún ó bá tó tún wí àwa ìjọ ọlọ́run náà fẹ́ wọlé àwa náà ní ta fẹ́ sọ ọba yẹn wá dáhùn ó ní lè yẹ́dì kùlù ẹni wọn wọlé bí idniláyì wádìí mati yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kan wọlé fada alu àwọn mùsùlùmí wá wọlé àwọn délégèètì mùsùlùmí àwọn mùsùlùmí náà yan délégèètì wá sí pálásì wọn wọlé nígbà wọn wá wọlé lámù yẹsì ju dùlà o gbogbo ẹni tó bá wọlé sí ààfin ọba yìí ni ó dọ̀bálẹ̀ kábíyèsí o mo yí ka ọ̀tún mo yí ka òsì kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba ó jẹ kó pẹ́ kírùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ ìgbà táwọn wọlé wọn dọ̀bálẹ̀ wọn ṣe kádé ó pẹ́ lórí ní tí wọ́n wí náà ni pé salaamu aleykum àlàáfíà fún yín. Ọba yìí wá bí wọn máa mọ náà kún máa ń tẹ́síjú dúró làwù máa ń tẹ́síjú dúró lí kí ló mú yín tẹ́yìn ò dọ̀bálẹ̀ nígbà tẹ́ débi. Wọ́n á dáhùn ìnàmọ́ ẹ̀ náà síjú dúró líla ilẹ̀ di kálákọ́ka wà múlí.

0: ọ̀rìn.
1: Mo ń tẹ̀síwájú lọ́nà náà, mo ń gòkè lójoojúmọ́ ni.
0: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ibikíbi tí afẹ́rẹ́ kan fi tọ́ bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà. Ìlàṣàròkò tí ṣe lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
1: Bí mo fi ń lọ.
2: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́nì kọ̀ọ̀kan.

0: báwo ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ̀tẹ́ òjò bí o.
1: ìwọ tó wà ní pẹ̀kú ìmọ́lẹ̀.
0: láti òjò òkè nígbà ọ̀yá láàfin ni wọ́n wá ní àná. aago kan òru aago kan àjálẹ̀ òru.

0: Egbo ta lo le ji totun le pa ta lo le pa totun le ji Allah ba mi nikan na ni o Egbe leyin e ni an da loro egbe leyin omo oju kan Allah won ba igba lowo re Mimo ogbo ni fun oruko Olorun ba Olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba kibon ta tun yibon a tun ki ni o le bi se ma n ki Olorun ba mi lore gore nitori pe ko si agbara kankan nibi kankan to to agbara Olorun ba Olojumare wala haula wala quwwata ila bela ali razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan ẹyin rẹ kò sí ẹlòmí o ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni èmi ni tó ń jẹ ìwọ ni
1: olórí ẹgbẹgbẹ rúùmù àwọn
0: alfa àti omega ìbẹrẹ ohun gbogbo àti ìparí ohun gbogbo lẹyìn rẹ kò sí ẹlòmí mọ o
1: ọlọrun gbogbo èdè
0: ó sì ń kankan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbá ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín, Oyo ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkan.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún ọyọ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbàbàbà oṣù bàbàbà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wá ń sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bírèkì ọ̀wá mú wọn ibi tó ti ń ju kíní kò sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ̀ ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ìṣẹ́ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀ gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ́ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ní ti december tó bí yàtọ̀ sí january o kò sí ní ti january tó bí yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ra ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣeun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni aya gbé ń wọ̀ lọ́tún.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbọ ọgbà ni. Ibi tó ń sọ pé ọfẹ́ kánjú lọ, irú ẹhànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run tó lè lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bì kan a tún sún bò mí. Ọlọ́run ọba mi lọ́ba ara. A fẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó àpọn kan jì ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ẹ̀dá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn léyìnbó ṣe pé ìbó ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe ọjọ́ Monday ṣe download pé ní ní tí mo bá ẹ lórílẹ̀ èdè wọn ní Nàìjíríà ọ̀sẹ̀ download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùkẹ́lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbẹ̀. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbó mi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìyẹn. Tán sáré tán pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà nébọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá káàmpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ sí tó gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó dìgbò là iná bá jò ó di iná o iná o iná o lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́la ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ mọ ẹyin èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹlẹ lò ó fún ńlẹ bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fún àwọn èèyàn tí ẹ máa wọ pé àbíléèrè ṣé wọ́n máa mú mínírààsì ó mínírààsì ni wọ́n kàn mú ni wọ́n kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sáà lùú náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyè iná sàkókò ṣùgbọ́n àtọ́fà ni o àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́nì kankan tó yè òkú wọn ní wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àfọwọ́fà a máa wá blame ọjọ́ kan a máa blame oṣù kan ẹ dákun ẹ̀jẹ̀ a máa due diligence. Ká máa ṣe àtà o ọlọ́run ọba yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa ká máa yà fọ́lọ́n sọ títún pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn ká pẹ̀ ń bọ bí àwo irin sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ mi tó bá jẹ́ pé outside nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹ dẹ̀ lè text message lórí whatsapp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí i lálẹ́ ká dàkọ yín lórí ètò ẹ yẹ message mi lórí whatsapp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin, Oyo ni se bi ba beni kokan.

0: on and trust in me. Àwọn ìlérí tó ṣe.
1: Èmi àti yín àníjìyà mọ́ orin onítèmi dáadáa òkun lọ́lá fún láyọ̀ lásùkàn mí náà ni mo gbá sí lọ́wọ́lọ́wọ́ yìí. Nítàn padà síbi rè ṣùgbọ́n mo fẹ́ ká máa tún lo tábá ti ń lo àwọn international ká máa lo àwọn àtàjọ jẹ́ lókà náà ká máa promote ara wa. Okun lọ́lá fún mi láyọ̀ lásùkàn mí nù àjọ máa ń ṣiṣẹ́ ẹ̀sùn gbọ́ orin kan tó kọ ní àní fúnlé iṣẹ́ wa ń bí tàbí kí bàbá ṣàbínú àdé pọ̀ jù fún ti bí bàbá ṣe máa ń na ọ́ sí a. Atọ́mọ wọn tó ṣe ìgbéyàwó níjó ní àtún lò míì náà tó tún jẹ́ ti bẹ́ẹ̀ de ẹnìkan wa náà lára àwọn bàbá tí wọ́n máa ń sọ̀pọ̀ tiwa ní àyín bó ṣe jẹnu ó ń bọ̀ ná ẹgbádùn rẹ̀ díẹ̀. Olúwa ti sọ pé mi àti yan àníjìyà mọ́ o ikú òjijì ò ní tọ́ sí wa o ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe bí àdánù kò ní tọ́ sí mi àtẹ̀yìn o láwàlá láwàlá kù wá táyé lábẹ́ láàrin ìràzín àárín.
0: Ọkàn tó more lọ́lọ́run fẹ́ràn ẹ̀dú.
1: Ṣé ẹ tún gbọ́rọ̀ gidi lẹ́nu òkun lọ́lá fún láyọ̀ lásùkàn ká máa jẹ́ kí ọpẹ́ wọ́pọ̀ gbére wa lọ.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bà lé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbá bàbá bàbá oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru a máa là lújà a máa là kò ká a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ níwájú bọ́yọ̀kọ̀ kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà níwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù là á pa àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbá bàbá bà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mo tí o. Bẹ́ẹ̀ bá mo tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yọ wà léèyàn kan ní sọ òun. Ní o bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ láti òkè wá tó jọ.
0: A máa fẹ̀ mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní ṣe òun tẹ̀yìn ń ká pẹ́ńbọ bí awo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ranko a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀lé mi kọ́rọ̀ ọmọ bàdé mi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ.

wọnú mi. Kápẹ́pẹ́ rere ọmọ wa gbóhùn mi rokun, réferéfe fúfulẹ̀lẹ̀ rere kọ́ mọ̀ gbóhùn mi rọ̀sà. Àwọn lékè ìwé èkéyìí dáa ẹ mọ̀ wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ̀ ń bọ bí àwo irin ajókọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa, àwọn èèyàn wa wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ ọmọ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ọkàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ṣe máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtáì bá ń délé, ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. Báyà mi sàmínú Adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

bẹ́ẹ̀ bá wà kọ̀ ẹ̀mọ́ mú tí bẹ́ẹ̀ bá mú tí ẹ̀mọ́ wà kọ̀. Bọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bà níná ẹ̀mọ́ gbéjáde lálẹ́ ọ̀. Ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn. Ilé ayọ̀ kọ́ sẹ̀ lórí wa. Kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe. Káàárọ̀ dẹ̀ wá. Àwọn òní bọ́dún yìí lọ, bọ́dún yìí ṣe ń parí lọ, àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́ máa sọlẹ̀ gbàá kọ́ máa sọlẹ̀ gbàá bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn ò fún àtàìsàn àtàdánù kọ́ máa gbénu gbẹ́ wò wá rere ìrere ìrere kí ni gbogbo kọ́ máa sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

gbogbo ẹyin tẹ ń gbọ àkàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹyin tí mo mú kọ rẹ àtẹyin tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn èdè pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ wọn dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọ ìdè ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí nílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ògbógbó ọlọ́run máa pa wá mọ́ ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wàlá haúlá wàlá kùwátá ìlà àbílà àlèrè àti nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójú máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Tọkàn wọ balẹ̀ karọ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn tá a jọ wọ 2020-2021 náà lájọ rí òpin rẹ̀. Tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá ọlọ́run ọba olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o. Àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. Àtùnwá mọ̀ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbẹ́mí wọ́n.
1: Bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ àgbè ṣetán ọ fẹ́ mọ ṣetán fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kóṣùn lékè lèkè ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹ́gùn lẹ́yìn ká pẹ̀ ń bọ̀ bí àwọn ẹni.
1: Ìrìn ayé ò ṣe é dárìn láìsẹ́.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀, onídẹ̀rẹ́ ló dìyàlẹ̀ tán ọ̀la kòkó kẹ́ tó ríhun. Wọn ò fẹ́ ń kù, yìn nífẹ̀ yìí náà kù, ẹ̀ nífẹ̀ mi náà kù, ọ̀tá jẹ́ ló kò ó. Adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́fà, ọ̀bà rẹ̀ òkúndá, àbádé yìí lọ́mọ, àdéhì ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin ti ata tẹ́ ẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o, ìlú àjòjì ni òjú wọ̀, ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tán san. Adé afún ọ̀pá gan níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé? Gbogbo ẹ̀yin ti alókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Báà mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìí. Báà mi ṣàmínú Adépọ̀jù, iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹkọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀, gbogbo ẹ̀yin tá a mọ̀, tọ́jẹ́ pọ́ lọ́wọ́ mọ̀ yín. Ọlọ́ba yóò máa bá wa wà pẹ̀lú yín o, kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ ti a o, ìlú ṣe lè rí le tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀. Kọ́lọ̀ tí a wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé, kọ́lọ̀ mẹ́dẹ̀ wá kára ọmọ ní a, kára ọmọ ní a ká má jẹ koro, kára ọmọ ní wa sínú ẹ dẹ ní kárọ dẹ wá. Gbogbo tẹgbẹ wa ń ṣe nírọrùn, ìrọ̀rùn ni kò máa jẹ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù, ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú, onídùúró mi ẹ ṣeun o, onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídúró mi ẹ ṣeun o, torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́ bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gun. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun, àbùdé nítorí ọ̀sẹ̀. Iná ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bòrìn bòrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́ ẹ ní kúsọ́nà bí efín. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọn ọ̀la kò wọ́tá yẹ lábẹ́ láàrin ilẹ̀ àṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lódì tọ́ a mọ̀ bẹ ọ̀ torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní gbé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé afún bàbá jẹ ẹ̀rọ mọ́jẹ̀ lé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrú bí ẹsẹ̀ ẹ tẹ́lọ̀, kò ní dojúrú o. Nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́, tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín. Ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ, kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀mí. Títí bí ìgbà míì táàtò máa pàdé Adé yín kápẹ́ ń bọ̀ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́, ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀, ká pàdé ní ire, ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni wípé tí èèyàn bá ti fẹ́ wá ojútùú sí i, náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro, yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbọ́ láwa ti ẹ̀fẹ́ sá lọ. Láwa tá lówó, tábí wọkọ̀ dé Ìbàdàn.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ̀yẹ́ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ń jápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbí sẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé àwọn abẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí Facebook oríṣiríṣi péjì ni báyìí débí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkù ó ń rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide the solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbéèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ìlú Ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọ́ lù mí. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyìí wá ń fún mi ní làbá rè. Ó dìgbà tóun ṣẹ̀ṣẹ̀ délùú Ọba, tóun ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ara màmá wọn ò yá o. Pé ara màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ̀pá ara màmá rẹ̀ ò yá. Ọtún wọ́n kọ́ ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: ó lòun wá ń bí léèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ báwọn baba wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébìmọ̀ rẹ̀ ná lára rẹ̀ òyá ni ilé ìwòsàn wọn mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ òyá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tó ń ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán nìdí òun fún yàtọ̀ fún pé bóyá létà ó kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí la tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèké kọ́ take up issue yẹn bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: o
0: pé kódà kọ́ ọmọjọ́ mo nílùú tí nǹkan emergency bá ti dé tí wọ́n bá ti pe 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Orúmọ́rú.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany, ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín náà ń bẹ̀rù? Ẹ̀yin ti UK, ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín. Ó ti gbéyàn lọ sí hospital, wọ́n ti attend sí ọ̀nà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́. Ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí deposit ilẹ̀. Ibi tó ti ń wá deposit àtòwò káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì.
1: Àwọn ìjòyè.
0: Kí ló dé tá à ń fi irú eléyìí ṣera wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí?
1: Olórí ló ń ro ká lọ bá ń sọ.
0: Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí lé wọn lórí.
1: Ẹni bọ̀ ọ̀rọ̀ mọ́.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí lé lórí ná. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ báyìí wà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ẹ̀mọ̀ fojú ọmọ wíwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Òun kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mí ni kálukú wá ń hù.
1: Ẹni bọ̀.
0: Ẹgbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ ọ̀lẹ́ han o. Àlà ni ó fokọ ọ̀lẹ́ han.
1: Ò ní gbogbo a rí.

0: Àrùn ò mọ́ọ̀rù mọ́ o, ayé gaga ní mọ́ọ̀rù nísìn, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́ni iṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípasẹ̀ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la ọ̀jọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò rò mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀ wàhálà ẹ̀. Agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ lórílẹèdè nàìjíríà lọwọlọwọ ebi ń bẹ ní gbòòrò wàhálà ó wà wàhálà ó wà kọlọ má jẹ kí wà lọ débé mi àti yín o wàhálà ti wà o ọlọrun bá ń gbọ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọlẹsì pọ nílùú.
1: ó ní kí wọn gbọ àdé
0: òun. wọn fẹ sọ tẹlẹ wọn fẹ sọ fún yín tẹlẹ ẹ jẹ mi ò já yín tán ẹ jẹ ń já yín tán lè ní. mo ti sọ lọjọ kan tí mo ní ìyàbá àmọ sẹ tí mo mọ ń ṣe lálaalẹ kò sí alẹ ọjọ kan tí ilé oṣù ní orílẹèdè nàìjíríà tèmi ẹ ṣe ọkadà tí mi ẹ fi ọkadà ayé ta lọ tí ń fọ ọkadà wà ń tá jẹ láàárọ àtàlẹ lọ tí ń ṣe ọkadà lọ lálẹ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọkadà lọnu lọwọ àlálẹ. nígbà táwọ̀ ẹ sọ̀lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ̀rùn-ún.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́ kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ́ ẹja sọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já sọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ́ ẹja sọ́ọ̀bù irú sọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo sọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láìsí ìrànlọ́wọ́ kankan owó cooperative ọlọ́run ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ sẹ́ẹ̀sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn fẹ́ wa o wọn fẹ́ ràn wa o era o era wọn fẹ́ pòpò òdénú o era o fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní báwọn ṣòótọ́ ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ sínú òwe tí wọ́n wọn ní báwọn ṣòótọ́ ọ̀rọ̀
1: ẹni lọ́ọ̀rùn-ún.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4% ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí. sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjìlá ti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá àṣẹ́jú kan o. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé ni sẹ́ẹ̀ bá kà ìgbé kíkẹ́ ni sẹ́ẹ̀ yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀.

0: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
1: ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro loran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje a fi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo so opo gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfi fà ó tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ó ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wa o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyinga ọlọ́ṣùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ pèlú tèmi náà ní lásàrò kò ti sùn lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàgbé ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kà ní lára ńlá dìkú ijó àti wípé ajíṣebí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bíi bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Giuseppe Oyola rí. Ayọ́ Giuseppe Babẹ́ ní ọkùn.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà. Ọmọ Ọ̀yọ́ aláàfin nílé nílòkó ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àti Bayunity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀ fún yín pé àìláṣọ Ọlọ́run pa kí ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra. Tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ́gí Bàlẹ́ kan, ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajá fún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan. À ṣe dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí. Bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jábílẹ̀ yìí ń fọ ọwọ́ aago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òórùn ìjò ní í ṣe kú pa wọ́n. OAUF Ọ̀yọ́ àti Bayunity Forum ní ìmọ̀ wípé yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú ìlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja bọ̀ ọ̀sọ̀ ọ̀pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ ló ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: المبادلة شعلا بيها المبادلة
1: Ni
0: mondele
1: ni
0: ni ko jama maya

ẹni jẹ́ lójú náà.

I love you.

Tigers!

Ah, good.

Dalal Shah.

ni baba ni ye ale tan ni di ile.

ẹ bá ní bẹ́ẹ̀ ò bá o ayé ìṣòkan nìkan nínú nàìjíríà.

Agunlagbara lẹ́kọ̀ọ́ ń gbé. Àwọn àlè ajídẹ́ntẹ́.

Sukoto agbaba bi o baba le agujo.

ọmọ onílọ́ọ̀kì nítìrẹ́ pẹ̀lú sọ́lọ̀ ẹ̀lẹ́ ọmọ abúlé ṣòwò mókí ẹ̀hún sí ìkírù wádékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bàbá mi o, Adékúnlé. Ẹ̀rọ ẹgbẹ́ bàbá mi o, ọ̀nà ọlá ọgbà.

Ẹ̀kúnlé. Ẹni ọ̀pá lẹ́gọ̀ọ́ nídá ẹni ẹ̀bùkún.

tọ́jọ́ lẹ́bẹ̀ẹ́ pé kọ́kí hùn ní

Canada, Canada.

dẹ̀ má lò pé ajọ́ lẹ̀ níwájú irú wa. Bó bá jẹ́ pé agbéra ga ni ìbádùn. Àwọn jújẹ̀ kan ọ̀bùn lọ́wọ́. Ọ̀bùn wọn lòun tún ṣe fújì ní ìgboro. Ó ń fọwọ́ yọ̀kun òkúta ń bọ̀.

0: tó ní wà láàyè, a kò mọ́ gbèrè láyé lájọ́.
1: Ẹni ògùn mọ̀ tó gbẹ́ríkàgbọ́ àbí kọ́ lọ bẹ́.

Ẹni bá gbé, ó bá gbé.

Mm-hmm.

ali aji re o le mo ra ba o ko ti loyi.

Ìgbàgbọ́mọdé ò mẹ́fọ́ ló gbòòrò lé gbòógì.

Ẹrù ẹlẹ́rù náà ń gbé kárí, wọ́n bá ti wọn lọ, wọ́n dẹ́ ń gẹ́.

Ya kita kolah.

I'm going to go to the hospital.

ni to ka o la ba ba.

to learn.

Hello.

Hallelujah.

ilé ẹ̀bùn ló fẹ́ ń tọ́ ọlọ́.

diya

Mm-hmm.

Thank you.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio. Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: Èmi olóògùn ṣùgbọ́n dèmọ̀ lálùkà ni tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdà mi lù kí n gbọ́wọ́ ọjọ́.
3: Àlápà àlámi lù kí n gbọ́wọ́ ọjọ́.
2: Alápàdà mi lù kí n gbọ́wọ́ ọjọ́.
3: Àlápà àlámi lù kí n gbọ́wọ́ ọjọ́.
2: Àlejò tọwọ̀ lù gbàrà tó lóhùn káwọn gbalẹ̀já ọmọ ilé wa sọ fún pé lérí àwọn táwọn ní òbí ilé.
3: Lèrí àwọn táwọn ní òbí ilé.
2: Lèrí àwọn táwọn ní òbí ilé.
3: Lèrí àwọn táwọn ní òbí ilé.
2: Àti pé àwọn ọ̀tẹ́jọ́ bàbá mọ́rí bí wọ́n owó ọbẹ̀ lóṣòro èmi aṣọ pé rọ́lẹ̀ pa nígbà tí ó yẹ mí ẹ̀yìn ọkọ yẹn. Ṣùgbọ́n ìgbà tó ti yege tó wọn lè bẹ sọ. Ìgbà tó ti yege tó kábẹ́ lè sọ̀rọ̀. Ó yẹ kí n wí ké gbọ́. Nbi tí wẹ́wà lóò fi ṣe àdéhùn tó. Ìwọ̀n àgbàlagbà

0: tiri multi-purpose pensions o nilu compound owo de road ipapo ko seye bi okini gbo mo igi po ninu gbo ka to fi gi omo gbegbedu ise won fini lokan bale tori pe won foruko sile lodo ijoba abajo ti gbogbo eniyan fi yen won laayo won se agency banking asoju first bank kolo money carbon or pay later ope ati mtn momo won ba ni shares won ile ifo pamo opening a bank account bi ba ni sowo sori cable tv bi dstv startime ati go tv si sowo na mene mene utility payments computer services aga ati tente orisirisi te ba nilo lodi ariya lo wa nile ise won rental services ko ton sibe e ti multi-purpose pensions tun se dasile as block making depot so won ti fi ero agba lode so mi di yin as block won le kokoko omi bo o to mo to ninu fi pe se re ko sina ko si nkan tutu ti dohun gbagbe e ti multi-purpose pensions wa ni onilu compound owo de road ipapo telephone 0035737486 tabi 0082753011 ati 0054064761 e ti multi-purpose pensions oga ni won ni le ise won
1: ere wole to wa nipin oyo la ba so nipin leyin ju anu ore be kunu afẹ ni fere to se bo kankan champion okedara kende maji ni ke ja bi boyo ninu egbe asc gege bi gomina pinle oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbegbe okupona to ye kululu eto lera pelu ere dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la fi pelu lu meja me kunu lati je ke je ijoba ipinle oyo kari ile kari oko champion okedara kende se maji oni gbese le asun ba ibile bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba lonja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion okedara kende etemoji pelu asa eja esi ki ipinle oyo le ba goke agba champion okedara kende etemoji de olugbeja be kunu de si action action take it back
2: ati se bi oyo laari ayo ti se bi baba ni
3: àwọn olóṣèlú wọn ní weapon kan tó mọ fi ń nàyàn ebi ni wọn mọ fi yàyẹ jẹ wá gan wọn á fi nà wá dáadáa débi pé èèyàn nílé ṣe kọkọkọkọ mọgbà tán ní kéèyàn bá máa bọ wá tí wọn ó fi wá fi oúnjẹ kéékèèké yẹn fi gba èèní yàtọ láwọn ọmọ wa ìdí nìyẹn tá wá fi wá wá sí dé pé ẹja dágbé yìí lẹ tán pẹlú gbèjà mẹkúnnù yìí ká ṣe ní ìjàngbara ara wa lálà jẹ pé àyàdáyọbẹ káwa náà pé tò àwa náà fẹ káwọn ọmọ mẹkúnnù náà dìde torí pé àwọn olówó yìí tẹ bá wò wọn ti yà wá tẹ bá dé lóyìnbó ní dàdúgbò olówó mọ
4: sí àdúgbò ẹni tọjọ tálíkà
3: débi pé inú ẹnìkan máa bíra wọn bọ inú bíba tá wà ń báyìí á ti mọ báwọn alówó àyè wọn ní bẹ bá lọ tá ń gan ṣe ẹni tí ò lówó lọ nílùú òyìnbó tí ò lówó lọ as long tó ti ríṣẹ ṣe kò sí mọtò tí ò lè lò so irú yẹn sìn àwọn àǹfààní yẹn láwọ pé táwa náà mẹkúnrún náà bá dára wa tá bá kóra wa jọ àǹfààní yẹn á jọ kárí àní máa ṣerú àwọn olówó mọ ìdí nìyẹn tí mo fi ní pé àwa mẹkúnrún o àjọṣe gbogbo wa ni
4: àwa mẹkúnrún ló kàn báyìí èyí táwọn tí wọn ń lówó ti darí wa wọn ti tó gẹ
3: ó ti tó
4: bàbá àwọn kan nígbàgbọ wípé táwọn bá fẹ ṣiṣẹ fún olóṣèlú kan àbá wọn fẹ tẹ lólóṣèlú kan àwọn náà máa ń retí nǹkan kan ní àtirú ọwọ àwọn olóṣèlú bẹẹ àpapàá jùlọ láwọn àkókò ìdìbò tán bá ń dìbò báyìí ẹlòmíì bí ò bá ti gbà lọwọ a kọ gbà lọwọ b kò tí kò ní dìbò fún ẹnìkankan ẹni tó bá tún gbowó jù lọwọ rẹ gan ó tún lè mọ dìbò fún kí lẹ rí sí nǹkan yìí ká tó ká máa gbowó lọwọ èèyàn ká tó dìbò fún èèyàn kí nìkan tá ẹ rí sí irú nǹkan yẹn.
3: ṣé ẹ rí ká máa gbowó lọwọ àwọn èèyàn kí wọn tó dìbò yẹn òun náà nìṣòro tó bá nàìjíríà dùn níyì tó bá lọ ọyọ dé tó bá ń sọrọ nàìjíríà wọn ní amúkún
4: ẹrù ẹwọ olókèlè ń wọ ẹwòsàlẹ
3: ẹ máa pọ́ kéèlì ló ti ń wọ́ bọ̀ tó fi wọ́ sáré náà àmọ́ bẹ́ni tó bá tó lókè ọba tó dáadáa ẹni tó wà sáré sì lè tó dáadáa kó ibi tí mo wà yìí òun fẹ́ kó dáa ju bó ṣe wà yìí lọ ṣe rí ká máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yẹn wọ́n ti mọ̀ ní wọ́n ti sọ di kọ́chọ̀ ó ti dà sá wa so òun làwọn náà wá rí ni wẹ́pọ̀ tí wọ́n ń lò fún wa ẹ máa rí pé tó bá yẹ kí wọn á ṣe fún wa lásìkò ọyẹ káwọn olówó mọ ọyẹ káwọn ní àwọn àgbàlagbà kí wọn mọ rí dáadáa ṣe ọyẹ káwọn ọdọ kí wọn mọ rí nǹkan mọ ríṣẹ ṣe àmọ torí wípé àwọn nǹkan tí wọn mọ ọgbọn tán ń lò wọn ò fi àwọn nǹkan yẹn wọn á fi pamọ di àsìkò kan débi pé àwọn èèyàn ò ní wá ní orí ọfẹ àti lè kọ ìdọtí tó wà nínú ìjẹun tó fẹ gbé fún wọn mọ so ìdí nìyẹn tó fi jẹ wípé wọn ti mọ pé àsìkò yìí o àsìkò táwọn yẹn máa wá bá wọn náà ni tó bá dẹ tí wọn ń bá wọn yẹn iná ni wọn fi máa ń gba ọ̀la àtàwọn mọ́ wọn.
4: Bàbá.
3: So ìdí tí mo fi ní pé kò dáa ká máa gba àkọlọ́ àwọn
4: èèyàn. Mo gbọ́ lára àwọn ọ̀rọ̀ yín kan tí ẹ ti sọ rí nínú àwọn ìkànnì kan tí ẹnìkan fi sọwọ́ sí èmi. Ẹ wá ń sọ nínú gbólóhùn náà níbi ọ̀rọ̀ náà wípé irú òṣèlú tá à ń lò lórílẹ̀-èdè tá à ń se lọ́wọ́lọ́wọ́ yìí. Kọ́ jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá wá tí Jésù Kristì náà tó bá wá tí ọ̀run mi là bá àgbọn mi rẹ̀gún bá wá. Kódà àwọn gan lè mọ́ bẹ́ẹ̀ láṣeyọrí pẹ̀lú bí a ṣe ń practice òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ìtorí àwọn èèyàn wọ́n mọ da bí ìyẹ́ tí ọmọ bo gbogbo gbìyànjú gólóbà tí ò ní jẹ́ kí ìgbìyànjú gólóbà wọn dé. Báwo wá lẹ ṣe rò pé a ṣe lè ṣe tá a fi lè bọ́ níbi irú àwọn ìlànà báyìí tí èyí jẹ́ káwọn ọmọ mẹ̀kúnù ó débi ipò òṣèlú.
3: Atọ́kùn ọ̀rọ̀ tẹ́ ìbéèrè yìí ọ̀rọ̀ tó ní agbára ni tó jẹ́ wípé nínú àwọn tí wọ́n gbàgbọ́ iye tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹ tún máa sọ àwọn tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹni tó bá ṣe dáadọ́ ń sóòótọ́
4: wọ́n lé olóòótọ́ ìlẹ́ni
3: wọ́n léyìn wọ́n ní wọn ní tẹ̀lé ọ wọ́n dàbí mọ̀lọ́ bàbá wa kan gbà kan bàbá yẹn nílùú ọ̀yọ́ bí náà ni àbọ̀ àgbọ̀lọ́sẹ̀lú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ pé wà tá a bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà woru òṣèlú tó ń practice ní àwọn ìlú òyìnbó yẹn tí wọn fi da tá a bá gbé wá sí bíbá yìí ó máa jẹ́ kí ìlú wa dá gan o bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sinmi kò sí dídá bẹ́ẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bíbá.
4: Báàmì mọ̀ kọ́kọ́ fowó àtọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wá bí bàtà ṣe ké lótú fẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ àti lórí YouTube ni àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò àsọ̀rọ̀mọ́ gbèsè wa yín rùn lórí www.ajisebioyoradio.com. Ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC. Àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹ̀yìn mi ẹ̀yìn tẹ̀ ń wò wá lórí ìkànnì Facebook ẹ máa rí olùgbèjà mẹ̀kúnù wọ́n tún wá gbé àtọ̀dọ̀ tí wọ́n tún wá wà lábẹ́ pé àwọn fẹ́ gbé ìjà mẹ̀kúnù ló jẹ́ káwọn wá o bá mi ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀.
3: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bí báyìí. Alákọ̀ọ́kọ́ bọ́n ṣe ń ṣòṣèlú ńbẹ̀ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà mí báyìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ́ya owó ni o ó lóun lówó lọ ni o.
4: Àwọn yẹn máa ń yáwó dìbò.
3: Òun ló pọ̀ jù wọn ní sàṣírí bẹ fún yín. Wọ́n máa ń ṣòṣò wọ́n máa ń ṣe òwò ní bíbáyìí ni ẹlòmíì àlọ yáwó wá a wá gbé wá a wá máa ní pé ẹ mọ̀ wọ́rí o. Ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀ bá lóun declare even though 3 billion tó bá declare tó wá lóun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe even councilor. Nítorí káwọn èèyàn kọ́kọ́ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà.
4: Kí láti ṣe bọ́ rẹ̀.
3: Kí ni so ti ẹ̀ ti ní free health care kankan bẹ̀ yẹn tó jẹ́ primary health care tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún ọ̀yẹ̀ kan mọ̀ pé ẹni yẹn tá a sá fún ni ọwọ́ aṣòwò ni.
4: Businessman
3: ni wọ́n mo clear bàjẹ́. So ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí sì yìí wọ́n á wá wọ́n á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn wọ́n á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọ́n á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn nígbà tí wọ́n bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹ̀kúnù kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa. So kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa. So kò sẹ́nìkan tí ó béèrè tí ó bá wa bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa kọ̀ntínú nìyẹn. So ìdí nìyẹn tẹ bá wo báwọn tí ń ṣe practice religion wọn ní.
4: Ẹ mọ bọ́rọ̀ yín bọ̀
3: àbá. So ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀yẹn. Kò ń ṣe ẹnìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kíníkan lówó mo ti fún kíníkan lówó. No ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá ládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú. Èèyàn lè lówó lọ́wọ́ kọ́mọ̀ nílàkẹ́ àti ṣèlú o. So àwọn wà wò pé ta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá ẹ̀yin náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
4: Níta ẹ̀ ń sọ ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú. Ní máa ń
3: sponsor olóṣèlú bẹ̀ yẹn.
4: Ní máa ń so onígbàwó olóṣèlú lọ́hùn.
3: Kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá lọ́ máa gbó wá. So eléyìí á dá wọ́n á ṣe kọ́gọ́ fundraising. So wọ́n á ṣe contribution láàrin ara wọn. So ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé yá o Majid Okitaya wọlé kọ́ lọ sí gómìnà wa ní Ọ̀yọ́ o. Tí irú ẹni yẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oyún sì fún láti lè yọ because ó ti máa wà nù policy tó gbé kalẹ̀ pé inú ẹgbẹ́ tí wà ń làwọn náà gbé sínú AAC yìí inu awon house of assembly wa ale ni awa ni constitution pe to ba ti se kan bayi o tawon ara adugbo e ba so pe ko to le o to gba to gba allowance fun po o ma se to wa se aye ti wa fun wa lati yeru won wo se nkan yi se won se looto tori pe inta se na ni pe bawo lo mo me kun ro se ni je gbese kan to denu joba ti won ni ta property won nigba to mo ba te ti ta property ti o ta ti o yawo oun lo ma je ki omo yen se daada sinu lu yen so idi to fi yato ninu kan ti won si se joba nbi bayi ati lohun o ni yen
4: ah baba ka to mo lo eyin te ba se n dara po mo wa ah oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC African Eban pe
3: African Action Congress
4: ke wa le mo nda lo le ba ti pe ba won
3: African Action Congress take it back
4: take it back
3: take it back action
4: take it back action lati eka apolo wa me e ba wa fi jingu awon olugbeja me kunu si
5: jọba kan wa ni pe
6: sari play
1: ni oyo la ba so ni pele yin ju anu ore me kunu afẹ ni fere to se bo kan champion oke dara keide maji ni ke ja bi boyo ninu egbe AAC gege bi gomina pele oyo fun eto eko to ye koro ina ba to duro re eto abo to gbe npa okupona to yo kululu eto lera pele re dara yo gbe yin ifi ara ilu to je lokan to gogo la fi pele olugbe ja me kunu lati je ke je ijoba ipinle oyo kari ile kari oko champion oke dara keide se maji oni gbe tele asun ijoba ibile bi awon ara ẹyin ọmọ ilé-ìwé ẹyin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹyin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹjẹ́ ká di ìbú wa lógúnlógún ẹjẹ́ ká di ìbú wa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún ẹlẹ́yin ju àánú champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ́mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ́mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnnù dé AAC action action take it back.
2: A ti ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹni
4: tọ ẹka àbọ̀ padà láti ẹka ìpolówó ọjà wa champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ́mọ̀jìdì àwọn náà ni olùgbèjà mẹ̀kúnnù àwọn ni wọ́n kó àṣẹ ẹgbẹ́ olùgbèjà mẹ̀kúnnù dání kó tó di pé wọ́n jọ ìyẹn ẹgbẹ́ òṣèlú AAC gangan ni wọ́n ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bí kan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kárí ilé kílẹ̀ lè bá wa sọ nípa ilé yìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tó ní gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá àdúgbò ilé yìí ọ̀nà ọ̀dà mọ́dé bí ọ̀nà ọ̀dà tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn kan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
3: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọ̀ kọ̀ọ̀kọ́ tí a tó ti wà nínú ètò tí àwa fẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
4: Ònú súnmọ́ aráàlè àwọn súnmọ́ ti lé.
3: Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni. Torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọn bá fẹ ṣe ní local government ẹwẹwu local government ti sì ẹnikẹ́ni kò lè lọ kó lọ fẹ ṣe project fúnra wọn.
4: Wọ́n lè ṣe fúnra wọn.
3: Bára èèyàn ọba lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà ní láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya ìfún wọn ní owó insurance ni o tí wọn ò fi máa lọ tọ́jú ara wọn. Àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ àwọn èèyàn lu igan àwọn èèyàn mọ ni o. Wọn wá mọ ibi tí ìyà yẹn ti wá.
4: Gbọ́dọ̀ tó ju ọ̀ tọ́ ọ̀hún táà mọ́ bó ṣe yẹ kó rí gangan.
3: Wọ́n mọ̀ bóyá yà ń jẹ́ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jaráàlú ìlú ò ní dá. So local government yẹn làwọn kọ̀ọ̀kọ́ mẹ́sàn pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́ síbẹ̀ padà. A dẹ̀sẹ̀ gbogbo ètò a ṣe àwọn gbogbo àwọn primary health center wa ó máa wà bí tìtìlú òyìnbó ni kò sí the allocation tá à ń gbọ́ pé ń wọ̀lú kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
4: baba mo n gbo nibi kan tele pe ngba ti owo yi ti o wa wo apo asun ijoba abile o pe gomina wa n fun won ni iye million kan lo soosu won wa pe ni nkan mi won pe ni bi security vote fun local government ni wa nje ka won yin o ma se owo yi bi o se wu won yi se ilu won o se iye eto abo won ga tan lo won fun won lowo yi eto abo won o si awon nkan wo leyin ti ni to ti wa ni pese sile ti pe teyin ba de be o ta ba de be awon kan ba ile be se latari pe awon local government yi awon je gudu je rakun be ta ma fi owo le fun won gan awon ti won mo pankun popo nbe awon kan ti de be pe ta ba ti wa ni position kan gan ba won ti wo pe ka awon gan ka awon ran ka awon lo mo joye loku ka awon mo fe la loku so bawo le se fe cob waru awon excessiveness yi gbo awon kan yi
3: te ba ri inu oro ti mo so siwaju mo ni wi pe omo ti o ba ti je gbese ti o yawo ko to lo soselu ko ni nkankan to ma so pe won ni file tun ilu se o da nisin local government chairman wo le ma so pe won anbe ti o nawo ko to de be so nigba ta won na ba de be nti won kokko ma le ni pe owo ti mo na e ja pe latori e ja pe latori councilor lasun ti councilor lasun ba fe bi de nisin eni ko ba baba se party chairman kan agbo lo be eni ko ba secretary kan agbo lo be nigba to ba de be kankan on le ma wo to wa lowo 80% na local government councilors ton ba ti de ko ton ba ti win ni bayi won akoko ladugbo yen je ma to fa n to fa ni wi pe laarin odun merin yen gbese ton si je won ti le son awon ba be egbe ti kokko gba owo ti won fi se ilu si waju so awon soro to wa de ba won niyan ko wa si nkankan ti won se eleyi te ni won fun won ni 3 million abi le fun won ni ososu kilo wa to se eni na ni family ti te to fe bo o lawon yen to gbe bukata wa ba so owo ni o si lagbo government yi to ba yan si gan won mo ta le government wa mo ta property government now so ko de si anfani kan nu ilu yen ti local government o ba ti sise se wa ri ati le je wi pe oya owo ita fun yin o
4: ibi ti mo nlo
3: ije na sibe o ni wi pe because one with lack of maintenance nipa ta ba sojo ona ta lo nu mo awon oyinbo e je fun ni example kan awon oyinbo ton ba se mo se se kini yi ba yin si table yin si o won ti wo ye ton mo fi se awon a fe lo fun odun 20 owo ti mo fun ma maintain e owo anbe
4: ala ti won isu mo budget
3: be ni fun to create more job for other people mo ti so yinbo so oni wipe eni ti won ti yan sibe ko mo lonu o doti o ko doti o oni lati mo nlo ojumo
4: so owo ti o nlo mo
3: owo ti o mo gba ti o fi na gbogbo o ti wa nbe o ni pe maintenance wa awa ta ba sojo na si yi ni de be mo gba to wa
4: to
3: ne
4: ba to so to tun wu tan yan yan
3: so awon soro yen oni wipe ngba ti won ba ti be yan se won lo wo be mo because won awon agba ngbegbe yin ne nti awon agbalagba sibe agbalagba to pe to wa si de be tan ba yi orun na ma sunu office seyin le ma so pe ko ji loruko lo wo pe kina se lu bayi eni to ba fe sise ijoba a dide loru a dide losan bi ti won expect bon le wa wo wa lo wo awon ta te ni kan wa so na ijo ti e se iyan ni bo ni gba ta ma ti gbe debe ton ati pe kini baba corruption ti poju nlu yin baba
4: nilu wa
3: nilu yin bayi nilu wa
4: nilu wa
3: na ni emi ti o emi ko ye se mi bi ko ki so ni ko mi si nbe mo ni
4: a gboro mo si nbe a jo wa nbe na ni inu o ni baba bi ora won alaga ajoba abile ti mo nso bon ninu owo ti won fun won won a ni won dajo laarin ara won gbogbo awon gomina go ara awon alaga ajoba abile ni gbogbo Oyo state 2 million naira ni won da ninu owo ilu losu tan jo nko laarin ara won
3: nje eni to fi won sibe to je gomina nje wa di be wo
4: aha ibi ta wa nlo
3: tori pe won raye ati sise
4: accountability
3: ko si won raye ati sise ngba ta won ti ri kan tan wa ngba te pe ngba ti de be odun meji won ti pobo tan ti ri tan ti na won ti ri pada so bi nkan o ba da ko kan won mo now because iwo to ba fi yan sibi kan won ma omo asa accounting nkan yen ni bo se na now
4: eh gan je pe owo ta fun yin losun yi o bo le se na o ki le bi se o
3: ati pe baba mo fe soro kan mi mo boyo bi wahala oni
4: eso
3: e ti fedi sileju
4: sa wa ara ilu
3: eh no ijoba ni Nigeria won ti fedi ti corruption sile mo kan wo pe okay o kini yi o ona ti won fe gba ni o e mo ja ka sile yen ka sile mo ni eto wi pe oda nsin bayi ibi te ti lo ra oja ti eni yi taja fun yin ibi bayi le ti sanwo eni to taja gan fun yin o moye teni yen
4: n tan ba mu dodo re
3: lo
4: bi o pe iye to san re
3: so ko ni si pe adakun ba to je sibe yen
4: oro te so
3: to ba de ti ku o nbe tan ibi ti o gba jade won o ye wo pe se lo to ni o
4: e
3: dakun se won wa ti padi mo
4: oro te so yi lara n ba mi kan ta ni lu ebo ta jo soro of recent be se n so igangan la na se so ipe kini ko ni so ko o se kankan be ko si bi won ti kadi ale o le ni o ni gba fun be awon ijoba yen won ti se ilana tele lori sirisi ona to je pe kaluko mo sora won ni pe iwo gan oni be sese gbe pe awon eyan oni be awon na be yagbe soju ona ni be awon na be balu je sugbon ijoba o fi aye re le
3: ije mo to fa
4: ki lo fa
3: en to fa ni wi pe awon to ti won to ti won lawon se ito eto ilu ni ilu yi
4: nyin yo
3: o yato sawon to nto lohun se rawon to pile eto yi wi pe kini kini yi ma se wulo fa awon eyan wa
4: bawo ni tori ara won ti o se tawon ara lo se gbadun
3: kan yi ba fun sample kan
4: o ye ma baba
3: bawo ni o se wulo fa awon eyan wa kini yi bo ni o si ni pa awon eyan wa lara se ri pe ton ti si waju niyan e je ka foro oro ngba tan soro pe aro MTN nkan kan awon communication wa mi bayi
4: awon network yin
3: awon wo awon compare si tutor hun se ma gbo internet ti mo lo America mo tun lo di sin bi bayi
4: e tun ri lo ngba de
3: ti lo bi bayi
4: e room re
3: mi ti en da ti on room because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
4: te di subscribe si laton
3: nje mo to fa nigba tan awon pe ngba ti pd

0: já lórí ẹnì kọ̀ọ̀kan so n tí ò jẹ́ kí nǹkan yìí ó dà nìyẹn.
1: Bàbá ta tí báwa ṣe ń gbà ládọ́ àpé kọ́ lọ́wọ́ jẹ́ ká dé ipò yìí tí a sì nígbàgbọ́ pé elédùn ọ̀jẹ̀ débẹ̀ tẹ bá ti ẹkọ dé pé a ti ẹ̀ wá búra fún yín báyìí ẹ wọlé ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tán kí làwọn nǹkan kan tẹ ti ẹ̀ kọ́kọ́ ní lọ́kàn pé ẹ fẹ́ ṣe ìyún ìjà kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ètò ààbò yìí kò sẹ́ni tí ó kàn nílé lóko pẹ̀lú ẹ̀yìn òde àwọn èèyàn tiẹ̀ ní lónú oko gan lọ dáko mọ́ ètò owó ló ti wà ńlẹ̀ fún ètò ààbò ẹ bá ń kó papọ̀ báwọn.
0: Ẹ ṣeun ṣe rí ìgbà tí a bá déjọba alákọ̀ọ́kọ́ nǹkan tákọ̀ọ́kọ́ mójútó náà ni ètò ààbò ni torí tí ò bá ti ṣe ààbò gbogbo nǹkan tá a fẹ́ tá a ti line up sílẹ̀ tí bá bẹ̀rẹ̀
1: sí ní báyìí
0: ẹ máa rí pé ètò ààbò náà ló láti kọ́ ṣáájú. Alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì á jẹ́ kó oúnjẹ ó pọ̀
1: oúnjẹ tó jẹ àwọn àgbà sì ní bí bíbá kúrò nù sẹ ìṣẹ́ bù sí
0: àjẹkùnjọ débi pé ìfúndò gan béèyàn bá níṣẹ́ lọ́wọ́ tí èsè pọ̀ lẹ o torí a yẹ wò pé kí èso ọ̀lẹ kò ríṣẹ́ ni àti jẹ òní ní lára so lẹ́yìn ìgbà yẹn ṣe rí ètò ààbò wọ́n ń béèrè pé mo máa ń wo àwọn oríṣiríṣi wọn ní pé ètò ààbò ṣé wọ́n máa add into it ni ṣé wọ́n máa create more àwọn tá a ní ọlọ́pàá a ní civil defence
1: a ní sọ́jà
0: a ní sọ́jà
1: àwọn dss náà
0: bẹ́ẹ̀ a ní dss a ní àmọ̀tẹ́kùn ó ti tó àwọn olóyìnbó tá à ń lọ yẹn gan wọn àní tó wáyìí
1: wọn àní tó yìí
0: inú òun àní tó bẹ̀rẹ̀
1: wọn. Báwa wọn ní sẹ́rífù níbìkan àwọn nnpp àbí wọn náà ń pa ndp àbí nydp àbí kí náà ń pa wọn lamẹ́ríkà.
0: Ní ti alákọ̀ọ́kọ́ nǹkan tí ó yẹ kákọ́kọ́ ni pé kí wọ́n rọ àwọn tí wọ́n ń ṣe sí àwọn
1: elétò ààbò
0: yìí àwọn elétò ààbò yìí kí wọ́n ro wọn lágbára kí wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ fún wọn. Ẹ jẹ́ kí n sọ fún yín kò sí ẹni tó máa lọ kò sọmọ ẹni tí ó máa ṣe sójà lásán ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti sójà nílùú òyìnbó tó máa gbàdúrà kí rìn wá sí sójà nàìjíríà. Tí sójà bá sójà ní nílùú òyìnbó ẹ̀ tó máa ṣe ni wọ́n máa sign contract ni kì í ṣe pé ṣe kó o kúkọ̀ wá ṣe.
1: Iye ọdún báyìí mo fẹ́ fi sí àbí
0: mo sign ọdún mẹ́rin fún yín tó bá wá ṣe mẹ́rin yẹn tán bàbá tó bá fi kó mẹ́ tí ó fi kú láyé yìí respect yẹn máa wà fún ni kẹ́ ẹ ra first class aṣáájú yín wọlé o.
1: Lára àwọn àpẹẹrẹ tán fún àwọn ilé tó ààbò lọ́run
0: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn náà pè ní fetran
1: fetran
0: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn yìí ẹ wá wo ọmọ ẹ
1: yóò jẹ́ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan yóò jẹ́ wùrí fún gan
0: ẹ̀gbọ́n ẹ wọ́n fẹ́ kàwé ni o ìjọba ló máa sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lùrí bó lẹ́wà ṣe wá kàn bí apá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lúwa.
1: Tó bá tún wá kú sọ̀hún gan.
0: Tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé wọn tó sì mọ́ ìyá ò ní jẹ wọn àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe náà pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn ará bí nǹkan méjì náà bá lọ sójú ogun ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kí ni bó lè yà ó ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn. Olófà tẹ́gbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn ọlọ́pàá ní àṣà lọ ni náà a lọ sápá síbì kan lẹ́yìn 3 hours mẹ́sàn-án wa ni pé ẹ pè wá bẹ̀yẹ lẹ́ẹ̀kan.
1: Àní mo wo fọ́nrán kan tí ìjàgbá ìkíní kan ṣẹlẹ̀ ọlọ́pàá sójà sì ń bọ aṣọ sójà ó sì ń bọ aṣọ tó ń bọ kó lọ́rùn kí wọ́n bá a mọ̀ pé sójà ni.
0: Ní kọ́sọ́mọ̀ kò ti wà níbi bíi àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ń gbà
1: òun kò sẹ́ni tí ó tẹ̀kẹ́ fámílì òun náà.
0: Tí ó gbà wọn kan ìlà wá ti ṣètò pé a gbé tó ń pè ní ìṣọ́ránsì kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o àmì o
1: síbùdì
0: fẹ́ ṣe má mọ̀ tẹ́kùn.
1: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Kò sí kankan.
1: Àwọn náà ní wọ́n bẹ̀nẹ́fìtì
0: níbẹ̀. Èèyàn lè ní law of land tí mo wò pa máa put into place tá a bá débẹ̀.
1: Tá a bá ti débẹ̀ nílé ìgbà
0: sọ̀bí. Torí pé yes nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa. Àwọ̀ wa ní pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o.
1: Ní state
0: tiwa o
1: ìpínlẹ̀ wa
0: o. Tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú. Ẹ máa pẹ́ láì jọ àwọn ọba àlú náà máa ń ṣe
1: ètò. Wọ́n ṣàkóso ìlú wọn.
0: Ẹ máa rí pé ìsìn tó máa ní kankan ṣẹlẹ̀ nígbẹ̀ kan sí wáyé wọ́n á ní pé wọ́n ti pẹ́ nǹkan látàbújá pé fún ọmọ yẹn lẹ̀ o kò ní ṣẹlẹ̀ mọ́ torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ̀wò.
1: Láàbí kọ́kọ́ tu o.
0: So nípa òfin ìlú gbogbo lúrú but àwọn òfin ti wà kún. Tí wọ́n bá ní pé òfin Nàìjíríà ò sọ pé ká má tọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì àwa lè sọ pé tó ẹ̀ tó bá tó ẹ̀ títì o ìjìyà báyìí wà fún. Wọ́n ọ̀dẹ̀ níbi wá fún.
1: Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion Kehinde Okedarama Jidere o. Àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ àṣẹ ẹgbẹ́ AAC. Abẹ́ àṣẹ AAC ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà. Ó wọn ni ẹ ti ń gbọ́ láti ẹ̀ka wọ́n ti ẹ̀ ti jíǹgù ìwọ̀n èyí ṣe wọ́n mọ̀ gbọ́ ní orí ìkànnì rédíò wa. Ó wà ń bẹ̀ ní orí ìkànnì rédíò wa. Àwọn náà ni àtijọ́ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látàárọ̀. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan ní ètò ààbò ló síwájú kí làwọn nǹkan míì tẹ̀ tún ní pápá àpá ká ṣe.

0: pàmọ́ bí àwọn bàbá sọ̀nà.
1: Ẹlẹ́ẹ̀kejì ni wípé a ṣe ètò a wo kíní ìṣòro tó fi jẹ́ pé kò ṣiṣẹ́ nílùú. Ọ̀nà méjì la fi yẹ̀wò. Alákọ̀ọ́kọ́ ni wípé a wo àwọn iléeṣẹ́ kéékèèké yẹn. Kí ló fà á tí wọ́n fi kó gbá wọlé?
0: Àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n ti pọ̀ nínú Ọ̀yọ́ wa
1: ìgbà náà. Tí wọ́n fi kóṣẹ́ kó fi gbókó wọlé.
0: Iléeṣẹ́ ke iléeṣẹ́
1: bisikíìtì. Ṣé owó tíjọba ń gbà lọ́wọ́ wọn ló pọ̀ ni? Bá ṣe dínkù. Nígbà tá a bá díṣẹ́ rí tí ò ṣẹlẹ̀ nípa àwọn aráàlú àwọn ọmọ bọ́ ṣe ń ṣe ètò nǹkan yẹn tó.
0: Wọ́n létò wọn
1: nílànà. Tó bá jẹ́ pé ₦10 ni bá ń gbà lọ́wọ́ wọn tí wọ́n tó pa wọ́n lára wọ́n lè sọ di ₦50 and ₦5. ₦5 yẹn a create job fún èèyàn 20. 20 yẹn a mọ tún padà wá san tax fún lù a wá multiply ju nǹkan tẹ́ sọ yẹn lọ. Gbọ̀ngbà tí ò ṣètò nǹkan yẹn wọ́n ronú jinlẹ̀ àti tún nǹkan ṣe. The problem tó wà bẹ́ẹ̀ nìyẹn.
0: So ẹ̀sìn jíjó wa ní ìṣe
1: pé. So nígbà tá a bá wá ṣe ọ̀nà tá a máa fi ṣe alákọ̀ọ́kọ́ tá a máa fi ṣe tá a bá ṣe yẹn tán pé a ti mú ọkẹ́ iléeṣẹ́ o àwọn tax wọn o a reduce fún wọn sí ẹ̀ ni problem tẹni ọyẹ create iṣẹ́ mi. Ẹlẹ́ẹ̀kejì wa ni pé a wà lọ wo àwọn kankan wò àwọn kan wo la máa lo a wà lo irú system tá a ń lò nílùú òyìnbó.
0: Ẹ là ń rà.
1: Tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ irú àwọn agbófinró wa. Wọ́n a lè mọ wà active. Active ni pé nígbà tí èèyàn bá torí èèyàn bá pé dáadáa kì í ṣe pé tí mo sọ ẹ jẹ́ kí n clear kí ẹ jẹ́ kí n break it down. O ní wípé ṣe rí ìgbà tí oorun bá ń kùnyàn èèyàn máa ń lost memory yàn àti react lórí nǹkan ó máa ń pẹ́ ó máa slow. So alákọ̀ọ́kọ́ kí ọ́fíṣà máa wà níbi iṣẹ́ for 15-10 hours ó ti pọ̀ jù.
0: Wọ́n ti wo bá yíṣe
1: rẹ̀
0: wọ́n ló ń lò mí òjò
1: for the whole week. So a wà pín tó bá jẹ́ pé ó máa ṣiṣẹ́ 12 hours ní èdè kò ní ṣe jíjọ mẹ́rin lọ nínú oṣù rẹ̀. So ẹlòmíì náà gbà á. So a lè fún ẹlòmíì náà lórí ọ̀fẹ́ àti ilé ṣiṣẹ́ tẹ bá wò lóyìnbó ju iṣẹ́ tó pọ̀ jù 8 hours ni. Ànégé gbogbo
0: iṣẹ́ pọ̀ jù 8 hours ni.
1: Tó bá jẹ́ pé ìfìyà full time employee pé ò ń ṣiṣẹ́ o 8 hours náà fún ẹ léde 40 hours a week ni. O wá tún lè wá ní pé o mo tún wá lè lọ sí iléeṣẹ́ kan kí tún lọ wá iṣẹ́ ń bẹ̀ o
0: àmọ́
1: but normal pé tó tọ́ ẹ gbọ́ bùkátà o wà á san owó ilé o wà á san owó mọ́tò ẹ o wà á san kinní kan o ti tó ẹ. So òun ló fà á tẹ́ pé another job ó yìí sì láti lè iṣẹ́ wà mọ́.
0: Bàbá ẹ jẹ́ kí n gbà lẹ́nu yín kí n sọ dorin ètò owó ló wà lẹ̀ bá wa ọ̀dọ́ tọ́rọ̀ ọ̀dọ́ lèmi náà.
1: Ṣẹ́rí ti tọ̀dọ́ yẹn iṣẹ́ pọ̀ lórí ẹ̀ tá a ti mú
0: kalẹ̀.
1: Torí tí o bá ti ṣiṣẹ́ ìlú dàrú ọ̀dọ́ dàrú because wọ́n ní kí ajó wọlé kéèyàn mọ́ wọlé kájá mọ́ gbòó.
0: Kì í ṣe gbogbo ara ajá ló gbà.
1: Gbogbo ara ajá ló gbà. Ẹlòmíràn àtẹ́gbẹ́ bí bá ti ń pa kò lè control ẹ̀ mọ́ a compromise máwọn tán tó ń ṣèbàjẹ́. Ṣé wá rí àwọn ọ̀dọ́ alákọ̀ọ́kọ́ eré ìdá aṣọ Ọ̀yọ́ di ìlú bíi Las Vegas.
0: Tẹ́gbẹ́
1: a máa make you busy àwọn èwe máa sport a make you busy gan.
0: Pẹ̀lú àwọn eré
1: ìdárayá oríṣiríṣi. A wà wá àwọn tó ń pè ní tourism àwọn bí tó máa ti ń wo àwọn ẹwọn kan mèremère ohun làwọn òsì tí ó pọ̀ jù. Ẹ wo Orlando ẹ gbà tí ìlú kan bẹ ní Florida tó ń pè ní Orlando.
0: Mo kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ pé Orlando ọ̀wọ̀.
1: Orlando ọ̀wọ̀ kọ́ Orlando ní Florida City kan ni. Ẹ máa kí Barista òfin kan pé èmi pẹ̀lú Buhari ọ̀lọ́tọ̀ aṣeré lọ sí Orlando ní Florida tó ní ẹja ń bẹ lábẹ́ omi. Ó wá ní tí bá lọ sí New York tó bá lọ sí New York tó bá lọ sí Germany tí ó bá ti dé Orlando ìrìn ẹ̀kú kan. Ó ní pé gbogbo ayé ló máa fẹ́ lọ tó wà ń bẹ̀.
0: Orlando nígbà ọfẹ́ dàbí Dubai sìn. Táwọn yẹn náà ń lọ Dubai dáná.
1: Irọ́ kò sí kan Dubai pé ìlú wọn kàn dá ó clean ni. Tẹ bá lọ sí Orlando wà ní àwọn sọtí mọ̀ mí wọ̀tà lábí omi. Tẹ jọ ṣeré ìwọ pẹ̀lú àwọn ẹja. Òkò irú ẹ̀kọ́ ló wà lọ́nà Dubai torí pé wọ́n tún lùbẹ̀ sí ó clean lásán ni kò sí kan tó wà special
0: lọ. Nǹkan tí mo fẹ́ pààyàn ni pé báwọn yẹn ti sọ bẹ̀rẹ̀ tourism.
1: Yóò bẹ̀ báṣọ wa sọ nìyẹn. Àwa nílò bẹ̀yẹ àlòrú Orlando àbí ká lo Las Vegas. Tó bá jẹ́ pé bẹ̀ gan omi tán bá ń tà ní ₦5 ń bọ̀ mi ó bá di ₦20. Yes because kì í ṣe pé wọ́n ó dìdí wọn nítorí pé àwọn tó máa rà á ti pọ̀ ju àwọn tó wà nílẹ̀ lọ. So ètò ọrọ̀ ajé ó máa búrẹ́kẹ́. So ó máa jẹ́ kó pọ̀ débi pé kò ní ṣe pé kò ṣiṣẹ́. So àwọn ọ̀dọ́ náà máa engage nínú sport ju bọ́ọ̀ ni o basket ball ni o. Tabawo in the history of Nigeria in sports ẹ máa rí pé sport lo ko mu oruko Nigeria lo soke ese ni number 1 to ko to ko je ani gba kan wa te gbe ta ba lo si Ghana ta ba lo si kini kan to ta po mo Nigeria nbo won ma sare lo ni won a sa lo jina jina tem ba lo jangana gba yan oruko to won pe mi ni won mo buruku crazy boy because tem ba de be mo so pe mo fe wa nne nle ni o so ti ma ti gbo to ti gbo pe omo Nigeria nbo ninu ere daraya won ma tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni lo oyinbo ti won se dada ti won ti won te ba wo ere daraya nton se fun economy ilu kekere ko ti ba break e dancing e ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
0: tin generate
1: ton generate silu silu bo ke se pe epo de kola focus in Nigeria because won ni opolo ati le check e wo kini won ba di
0: charge
1: yes
0: ti o gun mo wole
1: sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe nbe so a je ka won odo ki won se ki won report se then elekeji wa ni pe iru kini kan bobo kan be to wa si America gba kan bayi mo ka pade won bi ti mo lo ni o wa ni pe mo ni o wa ni omo not loan mo wa ni kilo se lo wa ni pe awon oni governor awon o mo sponsor yan 250 one every year former governor nigba yen
0: lawon ta mo wo pe won wa ba ko
1: ta wo pe awon ni
0: won wa leyin
1: yes so iru e ma se be lo yo gbogbo omo school to ba se daada ni school o kere ju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori re mi ko o kan tun lo ko eko
0: eko mo jinle si wa
1: jinle si wa lati be
0: baba ke to ke e ma laagun jina ni awon ile eko giga awon kan wa se ke kan sa strike lo ni bi awon asu tawon to tun a je toyo state na awon na awon bi kan strike leni kan strike lola kan wole leni kan to strike lola ti nbo nkan wo le ti ninle ti iru nkan bayo bi ni mo
1: in to faru kan be corruption ni te ba won to nbe ta nsu na fi strike corruption ni government one government fed ile nbi kan awon government to wa nbe won ri awon asu lawon o fe kan tun se awon ti o ba wa nton ba mo to se lenbe won ma wo pe government o da ni now ta ni government
0: to onile ni lowo alejo gan di eru
1: won to disoru ni so awon to ba mo to se lenbe gan mo pe ke se ko se fort en kankan tori pe corruption to ti wa nu e je everybody bi pe okay o bi ta tin lu jibiti o le leleyi
0: so won fe
1: dinan be anigba won wa ni so won wa mo tutu funfun sita fa awon eyan dudu na ma gbe sinu
0: aha
1: iru yen rawo ni faye le
0: alo eledu o ba wa se ni ola ka to wa ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
1: ni ola ni a fe se flag up wa on veni ni ibadan ma lo ni ibo college ni orogun nbe ni a ti fe se
0: ibo college
1: yes orogun
0: nilu ibadan
1: nbe ni a ti fe pe wa te pe gbo omo oyo na kan wa grace pe asiko ti omo oyo debe yi o emi na wa nu awon eyan ti ajo lo fa asia soke pe omo oyo ohun lo kan so wa de pe gbo kan wa sibe kan wa ye wa si
0: to ona le ti gbon kin to gbon ni ibo college yun ni orogun ni lu ibadan ni ola ode yi agun melo le to na o bere baba
1: agun mo na yo bere ni agun mewa abo gerege
0: ni agun mewa abo
1: gerege
0: se ka eni to ba wa ibadan na le pade wa nbe
1: ate to nbo lati ibadan ate to nbo loke owo ate nbe lo ni were ile
0: epo pe pipo ati
1: pe pata ina la pe sibe tan de nbo wa sibe
0: ka ka pe awon eyan kan fe tele wa lo latoyo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon o ri boss gan ni ayin ti won fi tele
1: bẹẹni a ti ṣètò ọkọ láti iléeṣẹ wa ní ọfíìsì wa tó wà ní iwájú alágbọn ibẹ ní Rufus building ibẹ ní gbogbo a ti pàdé gbogbo àwọn tó bá lọ láti bẹ́ẹ̀ náà ni mọ́tò ti gbé gbogbo
0: alẹ́ aago mélòó ni kí gbogbo wọn pàdé ń bí lọ́la
1: aago mẹ́jọ la fi sí láàárọ̀
0: aago mẹ́jọ láàárọ̀
1: la ẹ̀mọ́jọ aago mẹ́jọ lọ torí ká lè bá mọ̀ pé tó yẹ báyìí làwa ta wà nílẹ̀ o mọ́tò báyìí la ẹni máa tún fi kún o
0: láti máa fi kún o náà lẹ ti gbọ́ kí n tó gbọ̀ ẹni tá a ti jọ ń bá ọ̀rọ̀ tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàárọ̀ náà ni olùgbèjà mẹ̀kúnù dé champion ẹ̀sẹ̀ Kẹ́hìndé Màjídì tí wọ́n jẹ́ olùdíje fún ipò gómìnà ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a gbọ́ káfí eléyìí ká mọ̀ fìyún ṣe lọ pé lára àwọn tí wọ́n táwọn náà sọ páwọn náà fẹ́ díje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú yín lára àwọn olùgbèjà mẹ̀kúnù pé ẹ ṣe nǹkan kan fún wọn níbi owó tí wọ́n máa ń fi sanwó ẹlòmíì àwa mẹ̀kúnù ẹlòmí ò ní rówó lè gba fọ́ọ̀mù irú gba ti presidential kínní tán gbèsè 100 million níbo ni irú èmi fẹ́ rí 100 million láti fi gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú 100 million àwọn míì gbèsè wọn sí 40 million wọn á lẹ ṣe nǹkan kan fáwọn kan mọkàn fẹ́ kẹ́kànrá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀.
1: Ṣé rí ìyẹn náà ni ìtumọ̀ olùgbèjà mẹ̀kúnnù ipá wa la máa gbèjà ara wa.
0: Àwa la gbèjà ara wa.
1: So ngbà tí a pe àwọn èèyàn jáde pé ta ló fẹ́ jáde fún rẹ̀ ta ló fẹ́ jáde fún sẹ́nẹ́tọ̀ tí pé a dẹ̀ béèrè pé ta ló ní owó lọ́wọ́ ta ló lè ṣe ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri a de pe agbara wo to so a de support won peda o ticket o won re e ni de ati lo je gbese so awon ina lowo ta se fun ra wa na ni ye ki nkan yen le se se so ki ayi pada le ba tori ta wa fun na ni pe ka le ba yi nkan yen pada ijoba se le ijo kan do ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere.
0: Dáwà mo gbọ́ nínú ọ̀rọ̀ yín gan yẹn ni gbogbo ohun tẹ́ ẹ ṣe yìí o pé gbogbo ohun tá gba yín agbára yín ká fún ara yín lẹ̀ sí kì í ṣe kí bọ́yẹ lọ yáwó mì kan tí wọ́n máa fi interest léyìn káàkiri kan ni.
1: Lágbára Ọlọ́run mo sọ láti bẹ̀rẹ̀ déédéé sí gbogbo
0: débi tá a bá dé yìí débi tí tó ń lọ.
1: Kò sẹ́ni tí ó mọ̀ pé ẹgbẹ́ AAC àwọn náà lówó jù kí mọ̀ sọ nǹkan míì àmọ́ tó fi dé nìyí ní Ọ̀yọ́ yìí o àwa náà sì là ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe nínáwó àtàpò wa. Èmi dẹ̀ ń sọ wípé tó nígbà tá a bá ṣàdúrà tán tá a bá fi gbìyànjú kún ní tó bá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn òun láwàá gbà ní kádàrá.
0: A gbà ní kádàrá.
1: Èmi ò lè bínú sí nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ìyẹn ni pé tí àwa ọmọ ilẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ kílù yìí ò dáa.
0: Gbogbo ọmọ Ọ̀yọ́ ṣètì pátápátá.
1: Challenge lè yè fún ẹ̀yin náà rú ẹ̀yin báyìí. Challenge ni. Nígbà tá pé ewéjọ ni wá. Tẹ́mi wá ní pé tí èsì mi dẹ̀ ń ṣe olówó.
0: Challenge àti mọ́kọ́lá.
1: Mi ò mọ̀ tí mo ti challenge mọ́kọ́lá pọ̀ mo ń sọ o. Tí mo ń sọ sí pé ó dá o. Nǹkan ta fẹ́ ṣe lélẹ̀ yìí o. Nígbà sẹ́mi kan máa ṣe gómìnà sẹ́mi náà máa ṣe kọmíṣánná ni. Kálukú náà ló máa mú àyè títí ẹ̀. So but lásìkò èní ta wà ń bẹ̀ ni èmi nìkan náà mo sì ń gbé.
0: Ọlọ́run ọba tí máa ń bá ẹ̀dá gbẹ́rù rẹ̀ yóò bá yín gbé a sì ní jẹ̀ kúrò lórí rẹ̀ bá a ṣe fẹ́ orí náà ni ó rí ìjọba ti mẹ̀kúnnù ni wọ́n sọ pé lásọ páwà fẹ́ fi eléyìí ṣe nígbà tí a ti challenge mi mo fi kún pé ìjọba olùgbéyà mẹ̀kúnnù la fẹ́ fi eléyìí ṣe ẹ tún rọ gbogbo àwọn bàbá mọ̀mọ́ wọn tí wọ́n ń gbọ́ wa nílé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ náà tí wọ́n ń gbọ́ wa nílé láti jẹ́ pé káwọn náà lè mọ torí àwọn èèyàn máa ń sáṣẹyìn tó bá ti débi ọrọ òṣèlú báyìí bóyá torí owó tó wà ń bẹ pé owó táwọn ọ̀nà pọ̀ jù pé irú olùgbèjà mẹ̀kúnnù sì ti dé ní sí òkè ṣe pé ọ̀nà owó kan tó fọ̀ lápò ya ẹ bá rọ̀ wọn ká má sáṣẹyìn
1: bí òṣèlú. Ẹyin mama wa ẹyin baba wa àti ẹyin brothers and sisters ẹ mọ jẹ kí àsìkò yìí ẹ mọ jẹ ká ṣe ìrẹwẹsì ọkàn ẹ jẹ ká mọ pé kóre dé ire la kó dé. So ìrẹyẹdẹ tó dẹ ti wọ ọyọ yìí ọlọrun ni jẹ kó bọ mọ wa lọwọ ẹ mọ jẹ kẹnìkan kan tàn wá mọ àsìkò tá a wà yìí àsìkò tí ọlọrun ti ní oríire máa tẹ ọyọ lọwọ ni. So ẹ jẹ ká dìde ní ọjọ ìbò kẹ lọ tẹ ìka sí AAC àní federal rep àní governor àní state of assembly ibi tẹ bá ti rí AAC lórí pálọ̀tì yẹn 1, 2, 3 number 3 ẹ máa rí sáyẹn báyìí ló wà ń bẹ. So ibẹ̀ ni kẹ tẹ ìka sí òun nìkan ló lè wúlò fún wa. So ẹ mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀rù kò rẹ̀ sí bẹ́ẹ̀rù kankan o àsìkò òṣèlú yìí ó ti yàtọ̀ sí ìgbà kan pé wọ́n kópo kan lọ wọn kópo kankan lọ o kò dẹ̀ sí bò tí ò ṣe kà lásìkò tá a wà yìí torí pé àwò fínífíní wà ń bẹ̀. So kò dẹ̀ sí jàgídíjàgan wọn rí bò jí mọ́mọ́ yí jí bò wọ́n kàn dára wọn láàmú ni. So ẹ lọ jẹ́ ká lọ dìbò ní wọ́ọ́rọ́wọ́ ká dẹ̀ padà sílé lásìkò. So tẹ bá dẹ̀ ti ń lọ bí tẹ bá ti rí mọ̀ jí dòkè dára bẹ̀ ni kẹ́ ẹ di sí o tí ò bá ti rí mọ̀ jí dòkè dára ẹ mọ̀ di kankan síbẹ̀ o.
0: Mo kọ orúkọ ẹni tó
1: ń náà ni AAC ni AAC ni.
0: AAC tọ bá a ṣe fẹ́ orí náà ni ó rí láṣẹ Elédùmá rẹ̀ tọ Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín baálẹ̀ fìlà Ìlásà Àròkò ní mi ti so lórí ọbẹ̀ nínú àwo tó ń garan bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ajá àlọ́ Ọ̀yọ́ rèé tí gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko máa ṣe rábàmì èèyàn látàrí bí ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn láti ń gba olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní àlejò ní ìkànnì wa ní àárín bàbá ẹ ṣeun pa àti ẹ̀pẹ̀ yẹn sì jẹ́ wa lẹ́nu kan torí àwọn ẹlòmíì tán bá ti dé kíní ẹwọn ọtí ẹ ní fẹ dárú àwa yìí lóhùn mọ pé kẹ mélòó gbogbo ara rẹ ẹ ṣe ó tá a pè yín tí ẹ sì dá wa lóhùn elédùà. Eledua yo je ka debi ti abede yo se se yo ja si rorun rorun ni o ja si o gbogbo eyin te nwo wa nile ba wa si ere o ko fon kale ko fon kako be se ton wo ni Facebook na le le wo ni YouTube eyin te ngbo wa lori radio na e tun ba wa so fa awon eyan pe olugbe ja mekunu ti de o pe irorun o ti de fun mekunu to lori telemu ko si ban sako loko mo fun aisi eto abo to pe gbogbo e na ni gomina wa ti so pe awon ba wa se o a wa fe ma fi eleyi se lo a ma be o nitori obe ni nbe so atelese abena o gbogbo eyin to ba ni amobo la ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade am baba jero ma je le o eyin temi nile nje kin laye igbin se ero wo laye igbin se ile oluwa ri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o ayin wa fi ile sinu banuje yin ni ba yin ninu banuje o e fi awa na sinu banuje yin ni ba wa na ninu banuje ka tori ra layo ka pade nire ka ma do lodi leyin ara wa ha titi digba mi ti to ma gbe gomina wa tori won la wa to nba ni o eleye se awa mo a ipade wa o di wo bi ojoro e ba n fi jengo olugbe ja mekunu ka sere n
2: ere wole to wa ni pele oyo ta ba so ni pele iju anu ore mekunu afẹ ni fere to se fokatan champion ke dara kende maji ni ke ja bi moyo ninu egbe asc gaga bi gomina pele oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe npa okupona to ye kululu eto lera pele re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la fi pele olugbe ja mekunu lati je kere je ijoba ipele oyo kari ile kari oko champion ke dara kende se maji oni gbese ile asun ojo bile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba loja ti eyin dalaje omode ati agbalagba eje ka di mu wa logun logun eje ka di mu wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asha ise esi ki pili oyo le ba goke agba champion kedara kende etemoji de olugbeja mekunu de esi action action take it back
3: ati se bi oyo la ri yo se bi baba.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Kí lọ rí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Yún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Yún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè tájọ́ ń gòkè tíwọ̀ ń gòkè tèmi ń gòkè. Tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni ìra wọn ọmọ ọ̀fẹ́ pòpò òde nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ òní tipẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá lu ọ̀yọ́ tí è gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ọ̀bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ẹyin náà sọ fọ́lọ́run mẹ́rin pé ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan mo tó ti dé pamọ́ntí kan bí o sí erin. Ayé mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjì kan jìgan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà náà onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohun mo tún sùn tẹ́nu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mo ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ́ ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé hùn òbíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ̀wò ẹ̀gbówò ẹgbèwò ẹgbèwò ẹyẹ̀wò ẹyẹ̀wò ẹyẹ̀ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́yìn pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ́ sí wọ́n tó jẹ́ ń kẹ́rù mi dáàfin ẹ̀yin náà ẹ̀wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwọ́ ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́ rímu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń paláró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n máa wò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo tẹ mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú ọ̀yọ́ náà níṣẹ́ sí màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ òní ṣe bí baba ẹni kọ̀ọ̀kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe tá àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ́ẹ̀ mo kì í tẹ̀sọ́ mo kì í tọ́lógún tọ́lógún mo kì í tọmọlúàbí títílẹ̀ òdua títílẹ̀ òdua ẹ̀yin tèmi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ni ń pa wá ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rè é bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

lẹ́yìn tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lékú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí títí. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mú o. Nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mú níjọ́ kìnrin àná ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní a mọ̀ jẹ́wọ́ mú. Kámọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́ mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó, ká mọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ní tí ò tó, a tó, a wá tún padà, a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. A dé ápùn ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí tí. Ifá ló ní ká mọ̀ jẹ́wọ́ mú o. Nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mú, ikú wọ́ mú, irú wọn máa ń kú. Nígbà wọ̀ wọ̀ tóun, ẹ mọ̀ jẹ́ lọ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni, àwọn bàbá mọ̀yànmọ̀yàn, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀. Wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà, ọ̀hìn, ó ju òjé lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà, ó ju èjé lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà, ó ju òjé lọ. Adéyinka, Ọlásùnkànmí lorúkọ mi o, pàpín baálẹ̀ fìlà. Ilásà àròkọ ti sọ lórí ọbẹ̀ nínú àwọ̀ tangara. Wọ́n bá wùn mí, mo lè dún mẹ́wí mẹ́wí mẹ́wí mẹ́wí rí. Tó bá tún wùn mí, mo tún lè dún mẹ́wí rí mẹ́wí rí mẹ́wí rí mẹ́wí rí. Wùn mí, àní tó bá tún wá wùn mí, èmi lè dún gbàgbà gbàgbà gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòkò ni.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan tí a mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀ ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀ ṣé wọ́n implement rẹ̀ dáadáa kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ ara mi ò yé yín wọn à ṣe feasibility studies sí wọn dáadáa àwọn òyìnbó mọ̀ ní làákà ipò àwọn òyìnbó fún wọn ní làákà ipò àwọn website kan bẹ nílùú èbó táwa náà ti participate bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà táwa bá fẹ́ participate níbi àwọn website a gbọ́dọ̀ lo VPN wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey website tó ń dì pẹ̀lú bí survey nǹkan tó máa ń ṣe ni pé táwa fẹ́ báyà product kan never introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n wàá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kíní yìí o àwọn mi ń ṣe research ni o wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o wọ́n tún fẹ́ fi mọ ìtàn ṣe tó dáa ni o àwọn website gan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu àwọn company yìí báyà ìjọba náà wọ́n wàá gbé báyà policy kan tó fẹ́ ṣe wọ́n wàá ti sí irú àwọn survey site yìí wọ́n fowó sí fún wọn àwọn website yìí náà wọ́n wàá fi owó lé lórí wọ́n gbé fún àwọn èèyàn àwọn tó bá ní access sí àwọn website yìí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wàá máa fún wọn ní ìdáhùn mo sọ tí àwọn ọtí ibi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ní ṣe táyé pé níta lówó lọ dáadáa ni irú rédíò ṣẹṣàn yìí mo lè gbé lọ sọ́run àwọn website kan pé ta ló ti gbọ́ nípa ajíṣebí ọ̀yọ́ rédíò rí o abálé àwọn ti gbọ́ nípa rẹ̀ ṣé ẹ ti gbọ́ àwọn programu wọn rí o òun ti gbọ́ èwo ni wọ́n ń ṣe tó dáa o èwo ni wọ́n ń ṣe tí ò dáa àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá fẹ́ improve rẹ̀ wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí mo rò bọ́rọ̀ mi yé ayin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ torí àwọn tó ń ní làákà ẹ̀ tó ń lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì ajíṣebí ọ̀yọ́ ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ mò ń bọ̀ ná.

0: a kori oro ta n yanju ta n pe kelu laaro ina ni measurement and evaluation. Measurement and evaluation. Ki lo mo se awon ti a ni ayin ta kin le evaluate ara wa pe ibo ni kudie kudie wa ku si ewo le yi ta le se ti a tun fi le jolori ta tun fi le ma te si waju sugbon inta ba nje lenu lowo lowo nla wa mo eni kan soro ninu group kan nisin oni ni Africa wa nbi oni in the next 50 years e je kin ka bo se bo se bere oni we who do Africans these things are beg we deter future progress so much we cling onto the past itesiwaju ojo waju o je ajoji si a fe itesiwaju ojo waju awa cling mo past e ma wa obi ta tin sabosire o ni pe awon to je iwo omo lu abi to je titi atijo to ye ka diro mo a gbe yunju si egbe kan ni seyun to ba won nkan mi to je ti pe o ye ka ti improve le lori ka ti ki nkan mi o tun ti wa ti o wa ti o ta bi improve le lori a ni improve le ni kẹni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí pẹ̀lú owó tà ń ná owó náírà owó ká sọ pé náírà kí n máa fi yàn ṣàpẹẹrẹ náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà bó ti àti fojú kan wá náírà àti 50 kọ̀bọ̀ nísìn ọlọ́run lọ́mọ yé ọdún. Ìlú Èbó gan wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà wọn ná láwọn ìlú Èbó tó bá wà ń bí a máa fi pọn pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ bí ọmọ ọdún worowóró lápò wa a sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán kó sì nǹkan sílè márùn-ún kó sì nǹkan $1 mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kọ́bọ̀ nkankan kò ti ẹ̀sà ice water ká ti ẹ̀sọ pé kò ti ẹ̀sà ice water mọ́ kò sí nǹkan $5 gan tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan náírà márùn-ún torí igba agidi kí ni nǹkan náírà márùn-ún tó ṣe ẹ̀wà gan kò sí nǹkan náírà márùn-ún sí nǹkan náírà márùn-ún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yéré tán yan múrí kan láì ti bẹ̀rẹ̀ magi dà máa ń fi sọ́bẹ̀ pọ̀n márùn-ún ni pure water tá à ń mu $15 ni kò sí nǹkan náírà márùn-ún mọ́ kò sí bisikíìtì náírà márùn-ún o wàláì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀ ṣùgbọ́n tí mo ń sọ ni pé owó náírà tá à ń ná pépà pẹ̀lú kọ́ìnsì káde ẹ̀yẹ pé kò sí kọ́ìnsì ní nàìjíríà tá à ń ná àwọn òyìnbó ti tún improve innovation ti wà ní ìsìn níjó ní tá à ń sọ̀rọ̀ kíni táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó wọ́n wà lamẹ́ríkà ni o èmi wà nàìjíríà èmi wà ní UK èmi wà nàìjíríà wọ́n kàn ní Deyinka o lásùkàn mi kásẹ̀ máa ṣe dáadáa pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀ sáàlì ẹlẹ́nu gbọ̀rọ̀ sẹ́ndì account number rẹ o níkà ju account number sí wọn kàn tẹ́ni gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú márùn-ún lówó ọba ti wọlé sákáǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ sí nítorí mò ń fà yọ ni wípé ní ayé ọjọ́ nígbà tí ojú sì dúdú dáadáa àwọn kan yìí ò yí sí dáadáa wọn ò yí sí pẹ́ẹ́pẹ́ o láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o bàbá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó tẹ́lẹ̀ kínní kan ọlọ́run lọ́mọ yìí oṣù tí bàbá mi ọ̀wọ́n sí àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko tàbí ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o wọ́n kọ́ lẹ́tà ó lè lo oṣù mẹ́rin kó tó dé Nàìjíríà ṣùgbọ́n ní ìsìn ni mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rulu agbaye batari ironu won imajile won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer babasegun babasina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pepepepepe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti a fe ko letter olodun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti a tun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma nro ri daada o ti so easy latori WhatsApp won kan te ni pepepepepe olonu pepepepepepe olonu latori phone pepepepepe won di send owo sile pepepepepe ile wo lo n ba mi ko lo iya lo se video call nibe ma fi so gugu yara nka kiri fi han mi document ni aye jo tan eyan mo ti won ma send owo lati ile ibo kan ba won call ti won ni call o tan ma fi le o le han won nisin fi document han mi latori phone ni mo ti ya ma scan re mo ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi ti ma fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu ogbon majinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan
2: ikan fowo sowopo ikan mole awon eyan won fowo sowopo won ma ki asi otito ni ora won baba wa ni layo to ni pe karin kapo kapo karin iye ni iye oyo ati ba ninu sikoro lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi kapo owo so wopo gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan ii eye pelu iwuri nbe nibi ki ilu oyo goke agba kodun pupo ko fe owo ara wa lati fa o ti o ba wa koju si yin ki eta o tun ko ni si yin ejan kunmo to ba wa ku eyin nikan ki e tun iro ara yin pa oyo ati ba ni ti poro mu wi pe karin kapo kapo karin iye ni iye ni yo ye wa o tori iye ni yeye le yo ro wa lorun nitori riro ni radaba lorun ilu oyo ni meri agbega agbega ni o mo ade bayi lord lati ko wa loke loke la ma wa lojo kojo ade yin ga olosukan mi le ni nge papin ti gbogbo yin te ti mo ti pa le ti temi na ni lataru ti so lori oro na oyo ati pa yin ti ko ro yan ran mi ni se ana na ni mo logun oro soke patapata wi pe ijo to ba ka ni lara n la de ku ijo ati wi pe aji se bi ọsan laari oyo ni se bi baba ẹni kọọkan.

0: ọyọ́ méjì o.
1: Tílà ń bá bọ̀ measurement and evaluation pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀ ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀ wípé pẹ̀lú àwọn òyìnbó àwọn máa wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdùn wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product yẹn wà padà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lé lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tọ́wà àwọn táwà níjọba tán máa ń ṣe. Wọ́n kì í wọ́n ní wọ́n kàn ro àlọ́bà ẹni pé kí ni ìdá o gbúrúgbúrúgbúrúgbúrú, wọ́n kàn implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọ́n ní kọ́kọ́ wo, wọ́n ní rò lọ́wájú, kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jókòó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate ká tún wò pé ewó la ṣe tó kù díẹ̀ ká tó, ewó lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́ ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èkó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website, àwọn tán wà ń lo Èkó, bẹ́ẹ̀ lomi ò bá níṣẹ́ nílùú Èkó, tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́ tèmi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tá máa ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kàn block wa ni. Ṣùgbọ́n àwọn tó ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé bóyá wọ́n fẹ́ ṣe product kan o tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n ń ṣe. Oríṣiríṣi company, oríṣiríṣi àwọn míì tún wà tó yẹ pé bóyá application kan náà build ni, wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn, kán wò kán lo tinú tẹ̀yìn, èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yo bí wọ́n ṣe máa ń ṣe, àwọn brand brand big brand bí àwọn mọ́tò àwọn cars, àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látún ti fi improve product wọn. Ìgbà lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àyà tán ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ, táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó, ọ bá sì gbìyànjú, ọ bá má ṣe báyìí o, wọn wà fẹ́ gbé umuru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn lẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe, kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà, kéèyàn padà, kéèyàn padà sẹ́yìn.
0: Májúbà bàbá rẹ lọ́rùn.
1: À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kéke.

0: àwọn abẹ́dẹ́ fọ̀rọ̀ bàbá.
1: Mo ti ń sọ̀rọ̀ pọ́lísì ìjọba tó wà lóde ní Nàìjíríà tí mo fi mú àpẹẹrẹ kan wá pé bí wọ́n ṣe sọ pé ká má kó ráìsì wọlé mọ́ láti ilẹ̀ òkèèrè pé ká máa jẹ ráìsì ti Nàìjíríà nìkan, wàláì ó jẹ́ pọ́lísì tó lè improve economy nígbà tí wọ́n ń ṣàlàyé millions of dollars tán fi ń import ráìsì ní ọdọọdún, billions of dollars tán fi ń import ráìsì nìkan ní foreign reserve tó yẹ pé ká máa lò fún nǹkan míì tó wúlò fún nǹkan míì tó yẹ pé ráìsì nìkan la ní tó sì jẹ́ pé ráìsì yìí tá a bá gbìn ní Nàìjíríà níbí nǹkan tó léwu ni kìí ṣe rocket science, nǹkan tí ó hù tí ó ṣe dáadáa ni kìí ṣe rocket science. Ṣùgbọ́n ibi tí wọ́n ti gẹ́ẹ̀tì rẹ̀ rọ́ǹgì ojú pé wọ́n kàn gbé wá gíìmù lẹ́ẹ̀kan náà kí làwọn nǹkan tó yẹ ti put in place láti jẹ́ kí ráìsì ó pọ̀ ya lọ́pọ̀ yanturu. Àwọn àgbẹ̀ náà yẹ owó tí wọ́n bá ti ń allocate pé àwọn ẹbí ìran àgbẹ̀ lọ́wọ́ wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ̀ ni. Ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú pọ́lísì yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company tán lówó lọ́wọ́lọ́wọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ti ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ ti wantiwa tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tábì míì bíi kí míì kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ gbó sí orí iná. Báwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni ká tó implement irú àwọn kan báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú Èbó àwọn company Thailand nkankan tó yẹ pé ráìsì lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ níbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe ráìsì wọn tó fi ń jẹ́ ráìsì àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lùsì tasty gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tó ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ lọ kọ́ kìí ṣe pé akẹ́kọ̀ọ́ fi rìde gbọ́n àwọn pé owó tá a fi ń bọ́ ti ráìsì pọ̀ gbọ́n.

gbogbo. Rájí Àlàmú náà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé. Measurement and evaluation. Tẹ́ ẹ bá tiẹ̀ tún àti ṣe gbogbo kínní, ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú, ìwòwájú bágbà bá ṣubú, á wọ ẹ̀yìn wò ni pé ibo mi mo ti ṣe àṣìṣe o. Kí n mọ́ tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé? Ojú bo ni mo gbẹ́sẹ̀ lé? Tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú? Ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò. Tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. N tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. N táwọn òyìnbó fi ń ju wa lọ́nu o.

0: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.
1: Ají ṣe bí ọyọ́ láàrí, ọyọ́ ò ní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá máa ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Pẹ̀lú research nìkan làwọn máa ṣe, tí wọ́n ń gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

Asiru Amadu Afad Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Park. Tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awusola artist Awusola artist Awusola Michael Angelo. Ọmọ wọn Lekiti. Tọ́gbé kó dàgbà tó fi ìlú Abuja ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwọ́ sí wa lóòrèkóòrè. Ẹṣeun o, adúpẹ́ o, iná ò ní tán o, gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéniran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí wọ́n ń gbé nílùú Èkó, Èkó Àrómisálẹ̀ gbẹlẹgbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà, ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéniran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà ojo oko. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá lè wúmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ ní bàbá ta ní sẹ́gbẹ́ gbígbúrẹ́gbígbúrẹ́. Àgùtàn Bọ̀lọ́jọ̀ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi ò bàbá ta ní sẹ́gbẹ́ gbígbúrẹ́gbígbúrẹ́. Àkọ́kọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàmí tún lọ́mọ ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́. Ńláwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí ni Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jọ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti ní wọ́n ti ń kó lówó kó kí wọ́n fọ́ fọgbà lẹ̀. Aṣẹ́ kò lè ba àdìjà kó lè ba àdápọn kọ́mọ aládé ò lè ba àrí ìgbàmùlá ńbẹ. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tá máa ń dúró tì á. Àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti àánú o. Àwọn ti àǹtí àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé Bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìrántí dákọ, tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà, yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ìtì náà lẹ́ ojú òní ti yín o. Tóró gírin lajì ẹ bọ òkè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbọnsẹ̀ ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ bá wà ṣe gravy. Tẹ́ bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture. Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Níye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọ̀pọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ, ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the ones controlling and ruling the world.
nbo la wa wa ni bo la wa fe wa ipo la wa fe di mu ninu awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh ta ma pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo orun

0: láyọ̀ máa pè nígbà.
1: Rájí Àlàmú rè ó lọ́yọ̀ wa aláàfin níbí. Ṣé bàbá Ràhímí Àwẹ̀dá náà kàn? Bàbá Ràhímí Àwẹ̀dá tọ́yà táwọn náà ń kọ irú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dá kọ yìí àwọn ti wọ́n ti di ará àjọhún. Ìbáṣepá ìkú láyé ni àbábá Muhammadu àbábá Muhammadu kódà àtúnbá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn wòlíì àwọn màláyà àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ. Àtúnbá ìpá ìkú láyé ni gbogbo wọn làbábá o kí Elédùà kó délẹ̀ báwọn tán ti lọ. Nífẹ̀ àsìkò yìí bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládàsára kọ́lọ̀ kọlọ̀ mọ́ mú báwọn bísímìlá ìkan kúlé wà láọ̀kan kọ́mọ lọ bá wọn lọ́hùn káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ ọ̀ mo ń tú gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa ókùókù nìbọn ro tẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́pẹ̀ sí 0706837 4274 0706837 4274 ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com a wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden Sino Radio Live Online Radio ẹ dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ẹ tún lè gbọ́ wa lórí Sino Radio náà gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa níbí. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ọ wà lókè téńté gmail wa ọ wà lókè téńté ẹ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo WhatsApp bẹ́ẹ̀ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín ẹ bá tún bá wa chat lọ Facebook Messenger náà wà níbẹ̀ tẹ bá click rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovative tún Nàìjíríà sí ọgbọ́n àtinúdá kálukú wa káwe tún Nàìjíríà sí. Adéyinka Ọlásùnkànmí pẹ́ ń bọ bí awo erin ajáàlú ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjẹ́nu oòrùn ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá agbèsè tán fẹ́ máa lọ ìlú ìdárò alùkò èmi Adéyinka ṣetán ó fẹ́ máa lọ ìlú ìkọsùn lékèlékè èmi ṣetán ó tún fẹ́ máa lọ ìlú ìkẹfùn. tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ò gbogbo ẹni tó bá ní àmọ́ bọ̀ nìkan là ní dé bá ń lé o nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn àrọ̀ wọ̀ adíyá fún bàbá jẹrọ̀ mọ́jẹ lé o ìjẹ́kìn láyé ìgbínse ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbínse o ilé olúwa rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ilé tẹ̀ tí ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín sọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tó ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ jọ̀jọ́rọ̀.

0: àdójú ẹni bá lè yóò mọ láyẹlẹ ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyẹ̀ ń bá yẹ ni àjùdàbí ẹni bá ní gún mọ láyẹlẹ bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ òun lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yẹn àbí ẹni bá lè jà láyé láyé ní
1: rí. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wá ara wọn ta léta.
0: Ẹ̀yẹ́ wo ìyàwó àṣẹṣẹ gbé bí ní ṣe bí ẹni pé ò lè gbọmọ ọkọ rẹ̀ lóko.
1: Bẹ́ẹ̀ni
0: bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ lé ọkọ rẹ̀ yóò sì mọ ọ̀nà mọ ìyáálé lọ́rẹ̀. Àwọn èèwọ̀ ni a kì ń gbé omi kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tẹ́ mọ́ láéláé ní
1: orí.
0: Bí àìbára ẹni parí rẹ̀ fún wọn fẹ́ wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú àbá àtẹlẹ́gàn ìhọ́ta ìyọnu tó ojú àtà lágbọ̀nà tó yàn ìjàmbá ènìyàn tí ṣẹ́gi síjà ní
1: ọ̀rọ̀
0: ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tọ́ àgbé mọ́jà kan èsì ajá mọ́ tán ní ìfẹsẹ̀ òṣòṣò náà ni ọ̀dà òyìn ọ̀dà kó má èyàn mú mọ́ láéláé lọ́pọ̀ ní èdè iná
1: ni
0: títí ọtí aláyé ti dáyé ilé yìí pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúntò mọ́ bára wọn gbé lẹ́wọ̀n oníkálukú ó sì tún máa bẹ láyé rẹ̀ sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú ìjọrọ̀ ọtún ọ̀rẹ́ mi dàmí ńgọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ̀ ọ̀rẹ́ fi ń di púpọ̀ nílẹ̀ rẹ̀ bẹ̀tẹ̀ olúsáwà sí yàrá ìní òjòkóró ọtún lẹ̀ àwa bábára sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ ọlẹ̀ ẹ̀dà ni ẹ má jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òpó rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìjà alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó sì lè lẹ̀ ẹ̀dà.
1: Bọ́ báyìí ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrè pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹ̀sẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣó lóore pé ìgbéjú ni wọ́n fi yí orí àná
1: dàlù. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwọ̀ ló ń ṣe mí wá ọjọ́ oré gbẹ́ àṣìṣe gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi ṣe.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ọjọ́
0: ni bẹ́ẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n aláwiyé alọ́gbọ́n nù tòrù tòrù mà fọyín mà wíyé bàbá àgbèjì. Ọ̀lẹ́ ò lè ṣègbàgbọ́ ẹni tó bá rojú òní kí n òun àìsọ̀jẹ̀ káṣojú ní gbogbo ẹni tí máa ń tijú òun lè sọ̀jẹ̀. Gbogbo ààyè tó ní wa bá bè wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀ fẹ́ dún. Lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọjọ́ àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ dájí gbùdùgbùdù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé mímí ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba àtọ́dá gbogbo wa ní àjọ lálọ ọrọ ń bẹ lẹyìn báwọn bá kú. báwọn bá tètè kú ọrọ ń bẹ lẹyìn wá ọlá bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: torí bẹ́ẹ̀ ni ọba ti kú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú olúwa rẹ ló pin. èèyàn tí o sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ súwèrè ṣẹ̀ṣẹ̀. ẹni tí ọba ara ti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí. bàbá wa lókè tó pin fún wa náà ni ò pe lọ́gbọ̀ọ́gba. ó pin wo owó kárí ó pin kú ikú kárí ọmọ ni ọ̀ kárí ènìyàn. kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó fẹ́ni ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní. ẹni dọ́gba lówó lọ́wọ́ ẹni dọ́gba lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùdù tí ń gbowó ń di àárọ̀ tí ń dún dáwó pamọ́.
1: kò
0: jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn ò ẹni dọ́gbọ́n òkú ẹni dọ́gbọ́ ọ̀rọ̀ ọ̀run alálejò ọ̀run dákun mọ́kàn jùmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé
1: òwò
0: bá ni bẹ́ẹ̀ náà lèbi ẹnìkan ti wọ́n máa wọ́n máa bí òdòdó yìí bí bẹ̀rẹ̀ nìkan gbé bí mọ méjì lẹ́ẹ̀kẹ́ òye bí ẹnìkan ti wọ́n máa bí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan ti lóyún díẹ̀ kò lè bí ojúmọ̀rẹ́ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má jẹ́ kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run
1: èèyàn
0: tó di bí òní ikú ẹni tí o sì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere ìfolúwa rẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí okú ń kékeré báwọn ọmọ náà bàdà gbà tán ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbẹ̀rin ògùn ẹ̀ gbẹ̀rin àbẹ́ gbẹ̀rin òun rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́

0: ìjẹta tó kúnra lúmọ lóbi ká jágbó músòwò ọwọ lẹni bá kákẹgbà àkànní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ni ẹni ká mẹrin ẹgbà mẹni èèyàn ká márùn ẹgbẹgbà àrùn lọga ẹni ká mẹfà kó ẹgbà mẹfà ni ẹni ká méjì ẹgbà méjì ẹni ká mẹjì ẹgbà mẹjì èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtọ owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùdùrọ wà ní lé wọn bí wọn ṣe ń dàdé dùnbẹ lóbi bá ní ìrọlẹ gidi ẹmọ ìsọmbi dọba rẹ mọlẹ bá
1: ọmọ lórí lẹ wá kàgbórí onílẹ obì ọwọ nílé ọmọ àbòkùn lẹrí ìjẹjà lọmọ odò apanadà ìjẹjà pẹlẹ ọmọ ẹni àtìrìn lẹni ọwọ bí bá ń gbórí lẹyìn bàbá mi lọmọdé máa ṣe wọn òkè kẹkẹ aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹgbẹdọ kí ẹmí lásán òde ìjẹta èyí yóò wù tẹ bá lẹjà nira mímí wà lẹnu bá jólóye ẹni kí jólóye dùnrán ìjẹta kàní àjólóye dùnyà mi ọwọ nílé ọmọ òkú yẹ ìjẹta mọ odò apanadà tẹmí bá ń gbórí
0: lẹyìn ní sọ́sọ́ sí pọ̀npọ̀lọ́ ta àwọn ètò sí ìjẹta ìní fọwọ́ lù fún ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀nà ẹ̀lò lówó ńlá wọn ní fọwọ́ làrólà ń kórí ọwọ́ dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró ìta ìjẹta dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ́ obìnrin. ọmọ wọ́wọ́ mi ta àlejì mọ̀rẹ́ ta nù rí àlọ́lọ́ mi ta àlejì mọ̀rẹ́jì gbàgìdà ní mìta méjì moru kan wọlé ọ̀gán náà moru gbogbo wọn bá kí mi lókun lókun okun lórí òkè lọ́la ìjẹta ojoojúmọ́ lọ́mọ yóò wá kíra wọn lókun lókun yé gami àìrípo owó màlẹ́ gidi ẹ̀wọ̀.
1: ó ní bá a tún borí lẹ́ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa ṣe wọn ìjẹta abẹ ní àmọ́ olóbì apanadà ìjẹta ọmọ ọwọ́ nílé ọmọ àbò òkun lẹ́rí ká ẹ̀wọ̀ yìí borí lẹ́ẹ̀wọ̀ amọ́lọ́mọ ìkú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀lẹ́lẹ́ mọ̀lẹ́ ọmọ eré gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: kábọ̀
1: abidiye kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀lẹ́lẹ́ ìrìnlẹ̀
3: ẹ̀wọ̀. ẹyin náà fún títà ẹ̀ẹ́dọ̀rẹ́ ìjẹ́ ìjẹta lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ní mo nílẹ̀ obì. owó ká ní bẹ́ẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyè mo fẹ́ fún onídàáwò ààrẹ òde ṣe ilé ìjẹta pẹ̀lú ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùté wọ́n wuyì níbùkún ọjàrí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹta àkàrà ìjẹta bí ọba lépe bí oníyọ̀ ohun agbóńdánú làǹtìlàǹtì kí ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹta ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílé ìjẹta àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹta bí mo lónìí wọn fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹta abẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò sì dáyé ń gba wọn.
3: ọdẹ náà odò èrè ni mo bá lọ sáde tí wọn bá sí ilé tọ́lárẹ̀ ògún bá fẹ́ dọ́kádèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹta bí mo lónìí wọn fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ ìwà yín o àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé tókè ẹ̀fẹ́ ẹ̀kú ewu jáde ọmọ ìwà ní kọ́bọ́ lè kọ́ mátàrí jẹ kó yípo bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà òun bá dé tókè ẹ̀fẹ́ ẹ̀kú ewu jáde ọmọ ìwà ní kọ́bọ́.

ẹ kú dédé àkọ yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè nàìjíríà ní United States of America ní ghana ní benin republic ní nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè faransé àti United Kingdom mo kí yín o pé ẹ kú dédé àkọ yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú rọ̀lẹ́ ẹ káàlẹ́ adéyinka ọlásùnkànmí kódà yín tẹ́ ń gbọ́ láti italy orílẹ̀-èdè ìtàló àkẹ́yìn náà kẹ̀ka àlẹ́ o.

ẹ má bínú já ẹyin tèmi àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mi díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo olè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn a lò bẹẹ náà ni o a lò bẹẹ náà ni. ojú bọ́lá wọn ti ṣe dá ní etí ó ń bọ̀ ná ẹyin tèmi. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àpò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tó ń wáyé. wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní Nairaland ní ìsinyìí mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́ ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ọ́ ń ṣe ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀ ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bíi hárahárà tó wá lè mọ́ wọn tó ti fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìpòrúru ọkàn fún mi Adéyinka mò ń bọ̀ ná aláwí ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jambo lọ́wọ́ lẹ́ni lánàá lánàá yìí wọ́n lọ ṣe jambo síbi tí ibi tí wọ́n ti ṣe jambo yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń sanwó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fáwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test CBT computer based test ibi tí wọ́n ti ṣe gbogbo ibi tí wọ́n ti ṣe ìjọba ni máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ́ kọ̀ǹpútà tó pọ̀ dáadáa tó yẹ pé wọ́n lè install àwọn software yìí lórí rẹ̀ táwọn mobile exam yìí tán sì ní facilities fún internet tí wọ́n dẹ̀ ní CCTV camera ibẹ̀ ni wọ́n máa ń lò fún àwọn ìdánwò jambo yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí wọ́n máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń ṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o ó lè ṣe exam bíborí kò pagidínà àti ṣe exam ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọba bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí Ọ̀tàkọ́hún ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ́ Èkó níbẹ̀hún wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí Ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó le gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì í borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára ní táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ́ di ẹwà wọ́n ti sọ́ doge kódà àwọn tí wọ́n yé ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bíi wákàtí kan wọ́n jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kí ni à ń bá lọ kí ni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu ibi táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ẹ́ lè máa rìn hòhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bánbánbánbánbán wọ́n á ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tí wọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò dáa ṣùgbọ́n àwọn tí wọ́n bá wá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́tẹ̀yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ ná.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá tí mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà rìlíjíọ̀sì tó bẹ́ẹ̀ náà ni wà wá ṣe dáa tó torílẹ̀-èdè wá ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún wà bàjẹ́ tó wà láì kò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwà yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá à ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo di bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tí wọ́n bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian ni wá a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò ojú níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéàfọmọ ọba lẹyọ àjò yìí ẹ sáré wẹ wá arajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wẹ wá arajà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò ojú lórí ìkànnì wa ń bí àwọn kristẹni ni.

látàrí pé àwa fẹ́ máa jẹ́ pacesetter gẹ́gẹ́ bí ó kọ wa ajé ṣe bí ọyọ là á rí kán máa ṣe bí wa kán máa rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ ọwọ́jà àwọ̀ á tì jìnà dáadáa bóyá ni ò tí ì jẹ́ kí irú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan adéyínká ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mò ń bọ̀ ná ntì dé adéyínká aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

0: ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí ó gbogbo àwọn èèyàn wa yìí ló yé ó gbogbo àwọn kan yìí ó yé wọn o ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìbísẹ́ níbí ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́ ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ́ okòwò nǹkan jẹ́ ní ń jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi lẹ́yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n ṣé kùránì lọ́wọ́ wa tún fún mi lódì kejì tí ì ní lọ wá bóyá english quran fún ara mi láti tù kí n lọ wò túmọ rẹ lọwọ àmọ kógbó sí mi lórí no. Irú àwa yìí ti kọjá ẹyìn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí àbí ẹsẹ bíbélì bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọwọ àfi máa sàrúmọ jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ ló fi sàrúmọ jẹ fún irú àwa ẹ tọyẹ pé mi gan bible scholar lèmi gan náà láàyè ara mi lẹyìn nǹkan abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi.
1: kábíyèsí rẹ̀ olúwa mi.
0: ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ní lọ́n kọ́lọ̀ mọ̀jọ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí àwọn èèyàn wá fi competency sẹ́gbẹ́ kan wọ́n wá ń ṣe tẹ̀sìn ṣé ẹ mọ̀ pé àwa yorùbá aponú pọ̀ àwa yorùbá la ponú ju o seriously torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ni wa máa ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọwọ́ gọ̀ àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ni mo ń sọ lọ́gbọ́n dòmùgọ̀ nífa níbi tí yorùbá gbọ́n dé yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n yorùbá ló lọ́gbọ́n o níbi tá a gbọ́n dé àwa ń hùwò mùgọ̀ ìwà gọ̀ pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

0: emi n ba gbogbo ẹlẹsin ṣe kò sí n tó kàn mí pẹlẹsin òjẹsin abẹyẹlẹyà ọmẹyà ẹgbẹ wọn padà sẹyìn lórí ọrọ ìdìbò tó lọ tí mo fi ń sọ pé yorùbá ló lọ gbọn o ṣùgbọn àgbọn gbọn ju ọgbọn wà láì ń mọ ń sọ lọgbọn dòmùgọ ni látàrí àgbà ó di ẹsìn.
1: ọmọ pé mi wá bàbá mi wá dẹkùn jọwọ wá gbọ pé mi.
0: ǹjẹ́ yín mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ń já yín tán o pé ààrẹ muhammadu buhari ó fi stylishly supported atiku kò gbé sójú nígbà àwọn ìjọ sínú ẹgbẹ́ òṣèlú kan náà ṣùgbọ́n he stylishly supported atiku he even used all the arsenal in his disposal to supported him during the last presidential election.

0: ẹ̀yin ò mọ̀ ẹ mọ̀ ẹnìkan ṣoṣo tó tó gbaná ojú wọn náà ni gàgàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wèrè ìta làbí ní wèrè ilé torí ọmọ burúkú ta péyìn ọba mọ nígbà téèyàn bá dàgbà ní ìsìn téèyàn wá dàgbà káwọn kan mọ wá pera wọn tọọgì níta kan fẹẹ rẹyìn ẹjẹ torí wèrè ìta làbí ní wèrè ilé làbí ní wèrè nílé wèrè ilé tá a ní nílẹ̀ yorùbá onígbàgàbá tinubu yàásín gbogbo ẹnu mo fi sọ.
1: Ipá látó borí ipá o.
0: Tí ẹ lò míì tí ò ní tí èsè Tinubu tí ò ní fún àti ò lé kaná tí ò ya wèrè tí ò san lórí kan tó bá lọ takú Àtíkù easily láti Southwest lọ́dọ̀ wa ń bí tó lọ ń kanta Àtíkù mo fi gbogbo mo fọ́ lọ́n búra easily sòsé tara sòsé ni Àtíkù ó fi wọlé.
1: Gbogbo ohun ìní.
0: Ṣùgbọ́n bàbá ńlá wèrè ta ní àyín lórí wèrè ta la fi ní wèrè ilé ní àyín àti tí ìní méjì irú rẹ̀ ní Southwest níbí lọ́dọ̀ wa ń bí o àti ìní méjì irú rẹ̀.
1: Bàbá yẹn tún ju great grandfather mi lọ.
0: Ẹyin àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn wọ ọmọ òṣèlú ìwà máa ń dùn mí pé ṣe ojú kan náà kọ́ lọ́lọ́run fún wa ni ṣé làákà ìwá yàtọ̀ ni táàbí lè jọdà ìṣẹ́ẹ̀tì kájọ digest kíní yìí kó dẹ̀ yé wa ká mọ irú politics tó ń play at the national level kí èsè local politics tá à ń play níbí at the national level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ lẹ́ẹ̀kan tí bàbá mi apostle sunday jọkan láfipè wọlé wọn ní títí wọ ewu wá tára àta ni mo ń ya wa lára. Mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n àgbọ́njú yorùbá tí ń jẹ́ kí ọlọ́gbọ́n ọwọ́ wá dòmù
1: bọ̀
0: tí ẹ̀ bá ti gbọ́njú yín máa ń pa àyàn láàánú o agbọ́n gbọ́njú ọgbọ́n máa ń pọ̀ ọlọ́gbọ́n láàánú o dé yín kápẹ́ ń bọ bí awé rìn.
1: Ọ̀rẹ́ ń bà nìyàn o àpátápàrà àtọ́bàjáyé máa máa jáyà lọ́lọ́ ẹkùn ọkọ̀ òkè onílé ọlá.
0: Ṣé ẹ mọ bí mo ti lọ ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo ti bẹ̀rẹ̀ o tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe jàǹbù tí wọ́n ṣe CBT tó jẹ́ pé láàrin 3 hours wọ́n ti parí CBT wọn ti lọ kẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ máa gbé inú Covenant University ní ọ̀tà wọn àmọ́ gbébẹ̀ lọ for forever wọ́n kàn wá ṣe ẹ̀gzáàmù tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló sì sanwó sẹ́ńtà yẹn owó ìjọba àpapọ̀ ni kì í ṣe pé bóyá ẹnìkan ọjẹ́ Muslim lọ́wọ́ ń dìde lọ gba fọ́ọ̀mù Covenant University ọfẹ́ mọ wá dé jáàbù lọ́bẹ̀ láti lọ́ máa fi fínràn CBT exam computer based test láàrin 3 hours wọ́n ti parí o wọ́n ti lọ. Funny enough ni pé owó ìjọba ni ìjọba ò fi sanwó pé wọ́n wá yá CBT ọ̀lù yìí lò àwọn kan wá dí wọn lọ látàrí pé wọ́n ní wọ́n lò jáàbù. Torí ọlọ́run kéèyàn dé jáàbù kí ọ̀nà wo ló fi gbà pa ọ́ lára ìwọ́n tó rò nífẹ̀ẹ́ sí jáàbù ibo ló gbà pa ẹ́ lára.

0: ibẹ ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun meedogun sin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won tun ti leka won tun ti ni swap iswap won ti tun ni iswap na
1: The Lord of Kings, Almighty, He's the King of Kings and Lord of Lords.
0: Mo kan eyan ti a se da po mo wa lati orilede Malaysia. Ayin te n gbo lati Italo, mo kiyin, eyin ti Nigeria mo keyin na. Mo kiyin lati Ghana, mo kiyin lati United States of America. E seun o, e ku teti si te n gbo mi. Te n gbo aroye mi. Te wi pe wona wona wo ni yin kan wi. Sugbon eni to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru nba o eni weju le ru nba o ibi ti wahala wa esin ti o nti o dale lorilede yi ta ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ke se pe o eni to weju le ru nba ni o a le ni tesi waju kankan o tori awon eyan wa productive mo o
2: gbogbo aye e je ka
0: ina ni je ka awon eyan ma lo lu jibi ti ngba ta awon woli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se pa awon mo tan lu jibiti to ye pe jibiti la awon mu ni se tan lu jibiti anan so se fun won nan se tuto fun won anan so sole awon nan so soke ogun owo awon nan se gbogbo awon ko mo sonu ko binrin o sonu kan fi nkan bayan lo kan fi ba awon obinrin sun lajo se po awon tan se fun awon babalawo awon afa awon osegun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo fe wa productive mo ma awon mo secondary school ta na tin se yahu e gbo ngba ti gbogbo odo wa sin ba di yahu tan funny enough ni pe ibi ta awon yan ti wa improvise de ta ma rowo yahu jikode ta ba campaign yahu di governor sáwọn yahoo ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà tí wọ́n ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà àwọn yahoo wọ́n ti ìmọ̀ ṣe gọ́vnà wa pẹ̀lú owó ìmọ̀ ìdítán kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àbẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó nàìjíríà ò lè dá o bẹ́ẹ̀ bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o á rẹgúlétì ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá sẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ rẹgúlétì rìlíjọ̀n kán ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánà o kìí ṣe pé o ẹni wẹjú lẹ́rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn tá ń wà ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe rẹgúlétì rìlíjọ̀n lórílẹ̀‐èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àfà tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà láti bí ìwé kan tí bàmí fatai bandele olúṣọlá tí wọ́n send sí mi ní johannes tí ẹnìkan tọ́jọ́ ọmọ nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni ló kọ̀wé yẹn how we are báwo ni mo ti gbàgbé title ìwé ìmọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fàtá Ìbándélé Ìsọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ̀ọ́ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn mọ̀ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀ǹkàwé ignorance tán jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí ń bẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ ń bẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò mọ̀ fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ fẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yíbò sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn Yíbò. Èmi jẹ́ òye wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo ní mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ òye wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nàìjíríà. Torí tí ọlọ́mú bá padà dánmú ẹ̀gbẹ́ Yorùbá ní sì máa jẹ́ o. Tọ́lọ́mú wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá ìní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àyín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pọ̀ ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni. Yàsín Sowore ọmọ Yẹlé Sowore ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa bèrè. Someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀, he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. Go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri. Ilé ọtí tó fowó state invest sí Biuri. Ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven.
Boyo ogun obi lo mu won ni ko ti aye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu a oponu agbalagba kan to na ti jare ri lori lede yi. Ta ba ni ka mo bu agbalagba. Ke se iru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se iru awon basanjo abi abi Ayo Adebanjo abi ki lo ko re. Won to se, won to lo nda egbe afeni fe re si meji. Baba Faso ranti Londo, papi aba se darugo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate Tinubu. I won soro osi lenu ofo re. Ni pe Obi won se was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni ti n ba won ja ti tara le won ewu won tara ta ni ya won la se kan le ba so pe a wa bias ni yin nibi ti kaluku ti n woko ti n roko sodo ara re yi awon oponu ayirada yi amukun meko agba opo le Yoruba yi awon atoku moku amona orun mo lo yi ah he ara Yoruba mo omo man ya nlenu fa oro ile Yoruba e ma n ya nlenu o.

tó bá ti dọ̀ lọ́rọ̀ Nàìjíríà bí ọ̀rọ̀ lẹ Yorùbá. Kí ni mò ń bá bọ̀ ẹ̀yin èèyàn mi? À ń evaluate, à ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ẹ̀sìn. Ibẹ̀ náà ló fà wá tá a fi dé orí ọ̀rọ̀ ìdìbò tó lọ. Ètò ìdìbò tó lọ. Níbo tí àwọn Yíbò tí ò tó nǹkan, Yíbò mélòó gbogbo ara wọn, tẹ́ wọ́n ń fìwá lògbòlògbò. Nígbà táyè bá ti gba ìkùlọ̀ ọ̀dọ̀tán, yóò máa nípọn láyà bí ìrání, ká tó máa sọ lẹ́nu wọn pé Lagos is no man's land lẹ́nu wọn sí wa. Àwọn yìí kan náà ni wọ́n ń sponsọ àwọn ọ̀rọ̀ burúkú pẹ̀lú àwọn àgbà òfo ilẹ̀ Yorùbá kan. Tẹ́fẹ́ dá Nathi sílẹ̀. A president has been declared as elected. Did you have anything against the process in which he was elected? It is part of the democracy. You can approach court. Bọ́kẹ́ máa sọ pé ẹ fẹ́ dáná kì ílẹ̀ káwọn sójà wá gbàjọba nǹkan. Àwọn ọ̀rọ̀ burúkú, àwọn ọ̀rọ̀ kò bá kùngbé, ọ̀rọ̀ treason. Aláwọn kan lára àwọn wòlíì òfò táwọn sọ yìí, wọ́n tún fọwọ́ gbáyà. Tinubu will not be swearing. Ọ̀rọ̀ bọ̀bọ̀ kan ló ṣe máa ń pa lẹ́rìn, a fool at 40. He celebrated his 40 years birthday late last year. Tó pé ọmọ ogójì ọdún. Ọwọ́ ń gbé ọ̀rọ̀ prophecy àwọn tí wọ́n rí nǹkan kan tó jẹ́ pé prediction lásán náà ń predict pẹ̀lú fẹ́ẹ́nú tọ́lọ́wọ́ òfin nǹkan kan àwọn. Ó wá gbé árí, wọ́n á wù báyìí pé a fool at 40 tán máa ń sọ is a fool forever. Ń bẹ nínú àwọn tó believe wípé pẹ̀lú prophecy àwọn tó ń wà nǹkan jẹ tó ń proclaim wípé Tinubu ò ní wọlé. Ọmọ gbé lórí bí àràárà ni pé Tinubu ò ní wọlé o. Ń bẹ lára àwọn tí wọ́n sì lọ́nà. Kọ́lọ̀ mọ̀mọ̀ sì wá lọ́nà o. Tí wọ́n sì lọ́nà nígbà yẹn. Ọwọ́ ni wọ́n sọ̀rọ̀ kàlọ́kẹ́kọ̀ọ́ pa mí lẹ́rìn. Lẹ́yìn ìgbà tí Tinubu ò wọlé tán, ó wá ní pásítọ̀ kan bẹ tó náà sọ̀rọ̀ kan. Bóyá kí n lọ wọ̀ rẹ̀. Ó ní òun ò take it serious tẹ́lẹ̀. But now, I'm going to be taking him serious. Pẹ̀lú prophecy tẹ́ni ẹ sọ. Àbí prediction rẹ̀ kí n pè ní prediction rẹ̀ tó sọ. Ó ní he said, kíníkan will come before Saul.

oríṣiríṣi prophecy lọ́tún lọ́sì kí ló kan a ń predict political báwo ni bẹ́ẹ̀ pé kí ni pẹ̀lú ẹ̀sìn kí ló kan gbogbo irú ohun ọ̀tí ẹ̀lẹ̀ fẹ́ kó orílẹ̀-èdè yìí ó dà torí tó orílẹ̀-èdè yìí bá dà tá a wà productive àwọn èèyàn ó sinmi à ń lọ ilé ìjọsìn à ń kó ìṣòro wa lọ bá àwọn kan èmi rí gbogbo àwọn pípò yìí àwọn tó jẹ́ èèyàn ọlọ́run bẹ nínú gbogbo wọn àtàwọn àfa àtàwọn pásítọ̀ kódà àwọn babaláwo tó jẹ́ èèyàn gidi ń bẹ tán mọ tán gbà wọ́n wà ṣùgbọ́n àwọn yòókù yìí èmi rí wọn bíi motivational speakers they will just keep telling you what you would like to hear not what you are supposed to hear but what you want to hear. Ní mo wò kan tí Chris Oya Kilome ni the Holy Spirit has instructed him to command you to minister. Ọ wá pẹ nìkan lára àwọn tó jókòó pé wọ́n jọ bá gé wọ́n ti jọ dì tẹ́lẹ̀ náà nínú àwa bẹ̀rẹ̀ sí ní fọ́n tantan lánàá àbíjọ́ ò mo wò nígbà padà dẹ́rẹ̀ gan ni. The Holy Spirit has told me I see money. I see money. Táwọn tán wà mẹ́ná hóyè. Bàbá àjòwò kidnapping. Tó jẹ́ pé kidnappers ni tó gbà àṣẹ ransom. I see money. Àwọn pípù iná ń dá wàhálà alẹ́ ni mo fi sọ pé tá a bá tètè regulate ẹ̀sìn ní Nàìjíríà wàhálà tí ó dá lẹ̀. Wàhálà àtẹ̀sìn ó dá lẹ̀. Torí bíi pé orílẹ̀-èdè mi ò ṣe Christianity. Bá kò sí Christianity ní London àbí Lamẹ́ríkà. Fi jẹ́ pé yàáyìn ni wàhálà ẹ̀sìn ti wá múlẹ̀ jù òsì ló sì fa òsì ló fa wọ́n máa fún àwọn èèyàn ní fake hope. I see money. Ìwọ́n tó òsì sẹ́bò ló ṣe fẹ́ rówó iná ní ń jẹ́ káwọn mí ò jalè lọ́lú jìbìtì lọ́lú jìbìtì mọ́ ṣe tí ò yẹ wọ́n ṣe pààyàn sẹ́só owó owó owó prosperity prosperity prosperity iná ni. Àwa sọ mura falu nù àsọ cultural falu wa nù ni mo fi ń ka kíní tí mò ń kà fún ilẹ̀ kan ignorance poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalence in Nigeria society. Àìmọ̀kan èmi náà poverty ń gbé mi náà já yín lówó lọ́wọ́ ìntí èdè bí mo fẹ́ dé o ṣùgbọ́n àìmọ̀ kan ò sí nínú ọ̀rọ̀ àìmọ̀ kan kò sí nínú ọ̀rọ̀ mi ṣé wàá mọ problem ni o ibi tí problem wà gangan ni pé púpọ̀ àwọn èèyàn wa wọn mọ̀ fáwọn ní problem torí ẹni tó bá mọ̀ kó òun ní problem problem yẹn ti wà half soft tó mọ̀ pé ìṣòro ló ń di níyì kọ́ mọ ojútùú sí ìṣòro yẹn ló kù gbogbo ọ̀nà tó bá fi lè rí ojútùú sí problem gangan ni pé a mọ̀ pa ní problem lórílẹ̀-èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn a ti mọ̀ pa ní problem àní wọ́n lọ ń mo fi ń ka ojú fáàkà pé o gbè wẹ́nu o tó wẹ̀ta wọ́n lọ ń kọ́ mọ́sálásí àwọn mọ́sálásí tó máa ń gbà wá láti ilẹ̀ arabu tó ń kówó wá láti ilẹ̀ arabu táwọn míì ti dolówó ní láti pàṣẹ rẹ̀ lára àwọn tẹ́ẹ̀mọ̀ pè láàfà ńláńlá láwọn owó táwọn opó nǹkan kan tán dájọ lọ́run púpọ̀ náà àwọn tán dáwó tán kó wá tán fi kọ́ mọ́sálásí jọ níbi yẹn wọn èso lówó wọn dájọ pẹ̀lú commitment tí wọ́n ní o àwọn ti ní commission tí wọ́n yọ ńbẹ àwọn náà ń sẹ̀kẹ́ bàgùjẹ bàgùjẹ lórí owó lórí àràmù tá ń jẹ wọ́n sẹ̀kẹ́ bàgùjẹ bàgùjẹ ẹjọ́ mà ń bẹ lọ́rùn àrò dákẹ́ o ibi tí mò ń lọ kàn ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì séèyàn ń bẹ̀ náà lọ ń kọ́ mọ́sálásí sí wọ́n kọrin gèdè nínú mọ́sálásí ń jò ni bàbá àmọ́ mu wá ń mú ọ̀rọ̀ yẹn wá ó ní láìláìláìlá wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́sálásí wọ́n sì jí tú kó pátá wọ́n sì jí tú tán pátá wọ́n sì ní jí tú tán nígbà tó gbé wa ọ̀wẹ́ nú ká tó lọ́ mọ́ ọwẹ́ ta à ń lọ ń kọ́ lérìngin ní sínú gbó tí ò séèyàn ń bẹ̀ à ń lọ ń kọ́ mọ́sálásí bẹ̀ kó nǹkan ẹ̀sọ́ bẹ̀ kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá
àwọn ń palẹ̀ gbogbo nǹkan tó wà nínú mọ́sálásí mọ́. Kí ló dé tẹ̀ lọ? Owó tó yẹ ká fi ṣe nǹkan gidi mi. Ó yẹ pé mọ́ọ̀sì làwọn yẹn ni wọ́n fi kọ́. Ṣé mọ́ọ̀sì ni ìṣòro wa? Ṣé mọ́ọ̀sì tó wà nílẹ̀ àti ìrí lò tán? Ìyí mọ́ọ̀sì láti ní mọ́sálásí àti chọ́ọ̀chìsì láti ní àti lò tán. Àwọn yẹn sáà wọ́n tún rán extend ẹ̀ ni wọ́n ti wá sọ́ di wọ́n fi sọ pé wọ́n ti sọ ẹ̀sìn bí ìwà nǹkan jẹ. Wọ́n ti sọ́ di iṣẹ́ ìwà nǹkan jẹ. Wọ́n ti sọ́ di business ventures. Ìní churches tí wọ́n fi owó dá mẹ́wàá àwọn ọmọ ìjọ dá sílẹ̀ yóò dá yunifásitì sílẹ̀ tó yẹ pọ̀ ọmọ ìjọ gan onílé àfọ́ọ̀dì ẹ̀. Gbogbo wet gbogbo ọrọ̀ tá a kójọ yìí nínú sọ́ọ̀sì tó yẹ pé gbogbo àwọn enítere èjìtere la fi dáálẹ̀. Àwọn ọmọ ìjọ wọn àlè àfọ́ọ̀dì tuition fee ní skul tí chọ́ọ̀chì dálẹ̀. Ìbájẹ́ pé báwọn missionary àtijọ́ ṣe sèrè ẹ̀yin ọ̀bá rí ìwé kà tó yẹ pé púpọ̀ nù ìwé gbogbo àwọn iléèwé àwọn missionary àwọn náà kọ́ wọn. Àwọn churches táwọn òyìnbó gbé wá àwọn náà kọ́ wọn gbogbo ibi táwọn pipo yìí ti wà educated láti get education tiwọn. Àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ sọ́ọ̀sì ni wọ́n ń kọ́ iléèwé ni wọ́n ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè àbọ́ọ̀dù. Ṣé báwọn tọ́mẹ́sìn wá sórílẹ̀-èdè wa ṣé bọ́n ṣe ṣe tí wọ́n nu? Ṣé báwọn ṣe ṣe nu mo bí yín? Mo ń bí yín o. Torí tí n bá sọ̀rọ̀ ẹ̀ nìyí nǹkan tó ń dé o. Mo ń bí yín o.

0: in se se ma so o le nikan ta jo wa ninu WhatsApp group ti mo nso le kan baya bi 2 years ago lo lo so le de Canada pastor ni ni Nigeria ko to lo pastor Sam la ma npe pastor Sam Ibadan ni gbe ko to lo si Canada o ati family re ati yawo atomo na lo ni 2 years ago o na ti wa standard ni si iwa njoye wa ninu group lojo kan oni ever since don de Canada long isowo gba adua won ti yato lodo wa nbi a mo be long ka to nina ni iru ale ana ti mo seto generator ni mo won bo npo re ni mo se pari nigba ti generator be ku ni mo sare round e up lati bi jerin ko lati nina last ti jerin nkan to mu wa ati fi bi ose kan koja lo line nina awon ma wa dagba si bi ka ma be lohun ni pe kolohun je no wa kolohun je won munade kolohun je won munade elomi ba nbo wa Nigeria ka ma be lohun ni kolohun je na adugbo mi kolohun je won ti si ona adugbo mi ki lo kan lohun pelu gbogbo eleyun ki lo kan lohun pelu gbogbo eyun baba si so ru eleyi leti awon elomi won ni so ku so la nso egbe ki lo kan lohun ni bi ki no wa kan won munade lẹyìn ìgbà tí ó ti fún wa ní gbogbo nǹkan tá a fi lè mú iná wá gbogbo àlùmọ́ọ́nì tí oòrùn lánìí ọlọ́run ò fún wa níbí tá a fi lè ṣe sólà tá a fi lè loná tí oòrùn lánìí ò sí abáwọn àyágbá yamúyamù omi tá a fi lè ṣètò lómi tí ní ò sí níbí àbí owó abáwọn àlùmọ́ọ́nì tá a fi ra àwọn nǹkan tá a fi páwà àwọn nǹkan yìí tí ń lọ́lọ́run ò fún wa àbí nǹkan tá à ń fi ogun tá a fi ń jara wa ogun àìníná àìríná lò yìí ogun tá a fi ń jara wa ni torí gbogbo nǹkan tá a fi lè ríná lò tí náà òfin ní máa lọ 24/7 lọ́lọ́run fún wa. ti ghana ńlẹ̀ẹ́lẹ̀ ń bẹ̀ tó ń sẹlẹ́bírẹ̀tì iye ọdún tó ti ń lo ná máa tàtùpà ṣé democracy lélẹ́yìí àbí crazy demo. ṣé democracy lélẹ́yìí bí orin da green kọ́lọ̀ ọ̀pọ̀ ọ̀run kẹ oníṣẹ́ democracy lélẹ́yìí àbí crazy demo olúwa sàánú wa dákun mọ́mọ̀ jẹ́ ká jẹ gò báwa lajú àwọn ìjọba kó tó di kọ́tátò mo dẹ̀ pariwo títí fún yín pé kẹ má dìbò. a ní mo kààrò òyìn kan lánàá special advisor to the governor of Nasarawa state ọ dẹ̀ lọ ń fandalize railway track ọ lọ ń fandalize rẹ̀ wọ́n sì tu gbogbo orin railway ta yányán ó ta ní 4.3 million naira
1: òun ló ń dá bí irú owó
0: bóyá ọ̀nà gbèsè ẹsẹ̀ bóyá yóò ní báyà àfa àbá àbílẹ̀ mọ́ọ̀mù kan tí wọ́n mọ gbàdúrà fún ṣe àmọ́ fún pọ́nì ẹ̀nọ́ọ̀bù ni wípé kò bá wọlé house of assembly ni àbí house of rep ló ń kọ̀ǹtẹ́ẹ̀sì fún kò bá mọ̀ wọlé àṣírí rẹ̀ tó tú kó tó di pádìbò ni òjò wọ́n dìbò fún o torọ́ ti gba tíkẹ́ẹ̀tì tán ti mú as a party flag bearer ní Nasarawa state kò bá wọlé o ẹni tí tó ń tọ́lọ ń tú irin ojú reluwé tà ọ wá ń tà á fáwọn ẹwọ́bí tá à ń fi ń ṣera wa ọ tà á fáwọn kọ́mpìnì àwọn chinese ń ló tà fún ní 4.3 million naira ẹ wá mọ ibi tó wá burú jáì ni pé ìgbà tí wọ́n àrẹ́sì gbogbo wọ́n àrẹ́sì chinko tó rajà olè yìí àwọn chinese tán ní company níbẹ̀ tán rajà olè lọ́wọ́ rẹ̀ tí a wá mọ ibi tó fi fọ́nì ni pé lawyer nigerian lawyer ọwa ń lọ ń bribe àwọn ọlọ́pàá kán lè bá àfi chinko yẹn lẹ̀ ọlọ́pàá yẹn ọwa rìkọ́ọ̀dù rẹ̀ kí chinese mọ̀ wá jalè nílẹ̀ yìí ní nigeria ń bí bẹ́ẹ̀ náà ò ní chinko lọ́hùn òfin sẹ̀ríà náà ń lò lọ́hùn bí corruption yín báyìí pọ̀ dé lẹ́bù kan pípa ni wọ́n pa yín dànù wọ́n pa pípa ni wọ́n máa ń pa àwọn tí corruption wọ́n bá ti kọjá ààyè lẹ́bù kan wọ́n fi gbèdéke sí wọ́n ti mọ̀ páwọn corrupt wọ́n á fi gbèdéke sí lẹ́bù corruption wọn tí corruption rẹ báyìí lè ga tó lẹ́bù kan báyìí ní chinko pípa ni wọ́n pa o wọ́n yẹgi fún ni o wọ́n dáṣẹ́ rí àfún ni. Lọ́yà tó jẹ́ ọmọ Nàìjíríà èèyàn ti immigrant ti country rẹ̀ níta tí wọ́n bí Proyala yẹ nìkan dá akọ́dánwò ní China fọmọ vandalizing government property so wọ́n á mọ̀ pé wọn ò rí pé ray track ni náà kó wá santa báwọn àbọ̀n rajọ olè wọ́n rò pé báwọn bá jẹ lọ báwọn ó jẹ lọ everything goes ní Naija níta ìmọ̀ bí Proyala yẹ nìkan dá akọ́dánwò ní China kọ́ lọ tún ray track kan vandalize ray track ọlọ́pàá yẹn wá rìkọ́ọ̀dù lọ́yà yẹn débi gbọ́n padà àwọn ààrẹ ti lọ́yà náà pé ó mú ó provide àwọn tó ní kó wá bribe òun pẹ̀lú owó yìí tíyun náà bá wò ó pé tí ò bá ní conscience pé tàbí bọ́yá ó sì ń bẹ̀rù ni pé bọ́yá wọ́n fẹ́ dẹ òun ni tàbí kọjá pé ó ní conscience pé ní orílẹ̀-èdè mi mo mọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ pé kò sí tó kàn wọ́n o wọ́n gba owó ni wọ́n lè fi chinko yẹn lẹ̀ tàbí kó tún wò ó pé gravity ọ̀nà yẹn ti ga ju bóun ṣe fẹ́ mọ òun lọ táwọn fi mú lé arrest special advisor to the governor ni àwọn àfi chinko lẹ̀ pẹ̀lú owó kan bó yóò ti rí i pé ọ̀nà yẹn ti kẹnu lòun náà fi sún sẹ́yìn lọ́yà ọmọ nàìjíríà gbogbo wa là ń ba orílẹ̀-èdè yìí jẹ́ how we are all contributing to the decadence of nigeria ìní nàìjíríà jẹra délé níyì èmi àti yín ni o ọwọ́ wa ń bẹ ń bẹ o àjọ wa ń bẹ ni o èmi náà níbi tí èmi náà ti ń bà á jẹ o bó jẹ jẹ pé ìwọ̀nba ń ti irú àwa yìí èmi náà níbi tí a ti ń bà á jẹ o ìwọ míì náà tó ń gbọ́ mi ń bẹ ohun ní tó tó bẹ̀ kó dánwò ní malaysia tó tó bẹ̀ kó dánwò ní ghana tó tó bẹ̀ kó dánwò ní talo àti united states of america tó ọba ti dé o mọ bó ṣe máa ń gba one way tó bá ń wa mọ́tò lọ tó mọ́ gba one way ní tó tó bẹ̀ kó dánwò kò ní speed limit láwọn títì ibì kan ìyáre tó gbọdọ̀ sá láwọn ibì kan tó ọba dé bí lawlessness tọ́ wà ń bí kọ́nìwọ́ náà máa ń ṣe so o sì tó bẹ̀ kọ́ dánrú ẹ̀ wò ní ilé òkèrè tó wà ń bẹ̀ yẹn àwọn míì ń bẹ nínú wa tọ́jẹ́ pé níta tó ká dánwò níbi tá à ń gbé lọ́hùn là máa ń dánwò tá a bá délé ó yẹ ká máa leave as example fáwọn tí ìwà àbàjẹ́ ti jẹrà mọ́ lẹ́sẹ̀ yín tá a bá ti wà ní nàìjíríà ẹ̀yìn èèyàn mi sáròyé mi ò mọ pọ̀ jù ṣé ń gbádùn mi àbí ń pátì torí òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ò déyìn kápẹ́ ń bọ bí àwọn erin tá a bá sì bẹ́ẹ̀ bára wa sọ̀rọ̀ ká máa kòrò ojú síra wa ni ká bára wa sọ èyí tí ń jòdodo ọ̀rọ̀ ká kòrò ojú síra wa tá a bá wa ṣetán ká wá jọ mọ́ rẹ́rìn padà ṣùgbọ́n nígbà tá a bá ń bára wa sọ òdodo ọ̀rọ̀ lọ́wọ́ ẹja kọ́kọ́ kòrò ojú síra wa náà o ìyìn sì ní fìtọ́rọ́ dí kọ́bọ̀ lójú adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èdè bábà èdè ìjìnlẹ̀ bábà ìjìnlẹ̀ ìmọ̀ bábà ìmọ̀ kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ ọba aládèjì gan jìgan togotogo ọ̀hún.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo láàrin Oyo ló ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
0: Ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀.
2: Currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo láàrin Oyo ló ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
0: Decadence Nigeria. Gbogbo wa la ni ọwọ́ ń bẹ́ o ibi nàìjíríà bàjẹ́ dé yìí alọ́wọ́ ń bẹ́ o àjọ bàjẹ́ débẹ̀ ni o tá a bá sì fẹ́ ojú ó dá àjọtúnṣe náà ni lára ọ̀nà tí ó sì gbàdá ìnìkan rẹgúlétì ẹ̀sìn ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀sìn ń bẹ lára àwọn number one problem òun gangan ló top of the food chain lára àṣòro tí ń bá orílẹ̀-èdè nàìjíríà yìí fínra ṣé ẹ mọ bí mo ti bẹ̀rẹ̀ àwọn ọmọ tán fẹ́ ṣe jáàmù torí wọ́n lò jáàbù tí wọ́n jẹ́ wọ́n ṣe exam ní exam tó yẹ pé 3 hours péré ni tán bá ti ṣe tán wọ́n ti lọ́nu ni CBT center to je pe ijoba lo sanwo e an
3: bismillah arrahman arrahim alladhina qala lahumun nas innan nas qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

0: a ti n contribute náà ni
1: síwà bàjẹ́.
0: Àwọn míì wọn ní ọkàn táwọn fẹ́ hùwà bàjẹ́ o. Gbọ́ngbà àwọn rò pín tí ò sí ọ̀nà àbáyọ kankan. Ní àwò pé káwọn náà dàbí ọgbọ́n káwọn mọ́tò sì kú o. Àwọn níyàwó wọn ní ìyá wọ́n sì lọ́mọ. Táwọn náà fẹ́ kí wọ́n ó jẹ ìgbádùn wọ́n tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí. Ìlú tọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́ kéde kó dìde wù wọ́n láti hùwà àbàjẹ́. Adéyinka ṣẹ̀ ń gbàròyé mi.

dáadáa. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Èmi ò máa ní ṣe kà ó dáadáa. Nílé ayé mi dáadáa. Kásá máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Ẹ máa ṣe dáadáa o. Tẹ bá ṣe ráwọn tán ń là kàkà tán ṣàìbù láti lókè. Tẹ́yìn bá wà lókè. Ẹ lè fa àwọn gòkè o. À ń bẹ nínú òwe kan àbí food for thought kan nígbà tá a fi wà ń kékeré. Pé those who you meet or who you met on your way up, you may still meet them while you are coming down. Those who you met while you are going up, you may still meet them while you are coming down. Torí gbogbo lálá tó lọ sókè yóò padà wálẹ̀ lọ́jọ́ kan ni. Lánìí tán kan kìí sì níwò ẹṣin léyìn ká.

tẹ pàdé tẹ gbẹdì jẹ àwọn ni wọn mọ rántí yín kódà wọn tún sọ tán yín fáwọn ọmọdọ mọ wọn yóò bá dìtà àtẹnudẹnu yorùbá ló ní ìtàn àtẹnudẹnu àlákọọlẹ ni ṣùgbọn a nítàn. Òun lògùn àìkútẹ́ yẹn bí kú láíláí o torí ń dá a bá se lé ní ó dìtàn lẹ́yìn wọ́n ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ lè dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń se lọ́wọ́ lé ní ó dìtàn lẹ́yìn wọ́n ọ̀la. Mẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyinka Ọlásùkànmí kásàmà ṣe dáadáa ajókọ́ bí ẹni kìlọ̀ wà. Pẹ̀mbọ bí àwọn erin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mẹ̀yàn ni.

ọkùnrin yìí muritado after muritado abdullah muritado abdullah atura àwọn ni wọn kọ ọ ọ wà ní orí audio mark tẹ bá ti sẹẹchi asbi hasbi rabbi rabbi asbi rabbi muritado muritado muritadoh ẹ wà tún fi space ẹ wà kọ abdullah ẹ tún fi space ẹ kọ atura tẹ bá ti search ẹ ọ wà ní audio mark kẹ lọ mọ bá wa gbọ ń bẹ. Intel bi le support àfa àmúrítà dọ́ntì ẹ̀rọ. Intel mi le bi support ẹ̀ ni mo fi ń ṣàpèjúwe rẹ̀ fún yín. Ẹ̀yin ẹ support rẹ̀ nípa kí lọ gbọ́ orin rẹ̀ lọ́dí ó máa kì. Bẹ́ẹ̀ bá ti gbọ́ tó bá pọ̀ yóò máa rówó díẹ̀ díẹ̀ ń bẹ̀.

0: bó ti lórin òkun lọlá fún mi láyọ̀ lásùkàn mi náà lẹ́ẹ̀kan òun náà ń bẹ lọ́dí ó máàkì ntẹ́ lọ sáàtì nu òkun lọlá fún mi láyọ̀ ọlásùkàn mi amẹjọ ìlò náà ń jẹ́ ní ọdí ó máàkì ìlò náà ń jẹ́ ní ọdí ó máàkì o kò jẹ́ bó ṣe jẹ́ sí ẹ̀gbàgbé gbogbo àwọn tá a fi sọ̀rọ̀ lálẹ́ yìí láti ibi common religion tolerance ọmọ tó wá ṣe CBT jamb exam táwọn lè lòjú 3 hours lọ ẹni wọn máa sí rílẹ ẹ sì ti mọ pé ń bẹ nínú inú ẹsìn wọn pẹlú gbàgbọ tiwọn pé ká má sí rílẹ ibi tí àwọn èèyàn ti ya alábòsí tínú wọn fi máa ń bímọ ni pé ẹ rí àwọn tí wọn ń sí ọyàn lẹ tí wọn ń sì dílẹ tí wọn sọwọ kú ọ tí wọn ń bóra tí wọn sì ránu kiri ẹ ní gbójú agan sí wọn ṣùgbọ́n ẹni tó bá múra dáadáa tó bóra rẹ òun ni ọwà jẹ sòro fún yín what a useless priority àbí misguided priority ìmọ̀ problem wa o seriously I don't know our problem yàsìn lórílẹ̀èdè yìí ni mo fi ń sọ pé tá a bá regulate ẹ̀sìn lórílẹ̀èdè yìí àtidá rẹ̀ àwọ̀ ọlọ́run ló wà torí pé gbogbo nǹkan tá a lè fi jẹ́ number one lágbàáyé lọ́lọ́run fún wa talking about mineral resources ohun àlùmọ́ọ́nì ọ̀kẹ́ àìmọye ohun àlùmọ́ọ́nì gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa a ní crude oil a ní limestone kódà a ní bitumen tí wọ́n fi lè ṣe ọ̀dà tí wọ́n fi lè ṣe títí ọlọ́dà a ní rubber tí wọ́n fi lè ṣe plastic name it a ní limestone tí wọ́n fi ń ṣe cimenti a ní góòlù a ní copper kí ni àti ẹ̀ ní a tún ní uranium wọ́n fi ń ṣe bọ́ǹbù burúkú kan báyìí kẹ́ni ẹ máa ń pè ná olórúkọ tí wọ́n ń pa àwọn bọ́ǹbù burúkú yìí ẹ sàti mọ ọyẹ gẹ́gẹ́ ti mọ yóò ti yé yín uranium wọ́n sì tún fi máa ń ṣe wọ́n tún fi máa ń power aná wọ́n fi máa ń fi ṣe power generation uranium gbogbo ẹ̀ láni níbí o a ní coal mining ń bẹ gbogbo nǹkan láni a tún ní good weather nílùú òyìnbó mo ń wo àwọn fọ́nrán kan wọ́n máa lọ ibi iṣẹ́ wọ́n máa yọ̀ ṣubú ni pẹ̀lú tí snow ti kúnlẹ̀ lọ gbogbo orí mọ́tò wọn ni snow ti bò mọ́lẹ̀ lọ nínú òtútù lọ níbi bójò bá rọ̀ òtútù kò ní kọjá àfaradà àwọn níbẹ̀ nínú snow òtútù burúkú bóòrùn wọn bá mú ní ilẹ̀ arabu òòrùn burúkú tó tútù wọn bá mú òtútù burúkú táwọn tán wà níbẹ̀ máa ń fún wa níròyìn ṣùgbọ́n níbí gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ò jajára lọ ilẹ̀ haúsá nìkan ló tún gbóná jù southwest wa ń bí lọ́dọ̀ wa ń bí ló bẹ́tà jù kí la gbìn tí ó wù kí ni nǹkan tá a gbìn tí ó wù ṣùgbọ́n àìlọ́pọlọ pẹ̀lú management ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn tí ń bá wa jànù pẹ̀lú àgbà ó díẹ̀ sìn tí ò ní jẹ́ ká lè dìbò fẹ́ni tó competent torí pé kò sin ẹ̀sìn táwa ń ṣe mo fi tún sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ tinubu tó jẹ́ pé all of his household are practically Christians but to àwọn alákatakítí ẹ̀sìn alágbàódì àwọn pásítọ̀ òfò àwọn aríran wèrè to them muslim ni muslim tó jẹ́ pé mo lè sọ 50% pé orúkọ lásán ni bàbá tinubu fi ń jẹ́ muslim kìí ṣe muslim kan ti ń kírun ti ń practice religion bí irú àwa yìí náà ni kìí ṣe pé religion rẹ̀ lọ́wọ́ gbòǹgbò tó jẹ́ pé bàbá wa ń kí wákàtí márùn déédé àsìkò election nìkan ni bàbá ń lọ mọ́ṣáláṣí jímọ̀ camouflage lásán ẹni ìyàwó rẹ̀ jẹ́ pásọ̀ nínú ìjọ funny enough ni wípé bí tinubu ṣe dàgbà tó ó ń dáhùn àwọn ìbéèrè pẹ̀lú ọpọlọ bá ó nìkan nínú gbogbo àwọn tí ń sọ pé àwọn fẹ́ jẹ ààrẹ ó nìkan ló prepare fún post yẹn gbogbo àwọn yòókù àwọn náà fẹ́ jẹ ààrẹ especially ruth buhari àwọn náà fẹ́ jẹ ààrẹ kíyàn ní inú rẹ lásán ò tó fún àti ṣèjọba ó ní ìlànà àtẹ̀lé ó ní ètò ó ní plan
1: You have agenda. You have agenda. You have structure.
0: Kira ke mo be mi na awon je emi na be je are o ma be ja re ko ma ni opolo ko ma ya wure die pe yan ninu ore o kan po be je presidency po be ja re orilede eni ti o ja re orilede yo je eni to le implement iru ta so pe kan implement po Kigami of Rwanda implement yen to regulate religion yen ẹ po san lori die en ti o ba san lori o le ko le ni ase yori kankan ni joba o je eyan to ni plan to lopolo to si san lori tori awon eyan wa ojuboro o se gbomo lewo ikuro won iwa baje to ti wa lara won won ni party boro lo yo wa nbi nisin ko ba ti di saturday nisin awon kan o saya gbangba ni won mo block traffic won mo block oju ona won mo se nawo ta tenti soju titi tin ba wa ni joba local government en tin ba gbamu awon olopa ni ma ko won ko loju titi go if you want to do anniversary or you want to do any ode go and rent event center if you can't avoid it make use of public primary and secondary schools stop causing nuisance on the roads nimbi toju awon eyan dudu de tin ba implement iru kini won ni dibo fun mi lele keji en to ba awon were kan si nbe ninu awon loselu mun ti awon o fi campaign pe awa a ni ma so pe ka ma se nawo loju titi mo ti won to be against me ni second term ti be nse ba tun lu ise yo je ni to san lori to ya were die ba se won si nawo to mo bi ti e di awon elomi lowo tan koja lo on cause nuisance ni e na on se nawo a block titi was it not last year or last 2 years ikalo nso adun egun lona oja kesan o si block ona oroki soja kesan major road o de block we won de block e won ta tenti sibe awon se npe kolokolo ki wa ona mi pada seyin gba ona gbole who does that awon da ya ka pale mo kan lo se won bi osu meta without fine block titi ma se nawo were afode ofo ni ba mi won tin contribute si nkan gidi ode ofo won la won sodun egun sodun okini sodun ofo kan won a block titi bo ton wo fana kan awon were kan bo bi ile hausa niyan mo wo ni ori facebook okini yoruba kan won a lo nkirun won se block titi bi pe yan didi fe finran aye mi wa nle tan le duro oju titi gangan la won ri tan lo duro nbe tan lo nkirun nbe who does that sa agbadun lorilede yi sa agbadun lorilede yi won block traffic awon tan travel won wa da won duro won ni je won koja lo because you want to pray ko asile ebomi nle da le ti pray won man cause short nuisance lo yon bi na ma kirun ni lasi jima lo la kesan won block titi ni who does that what a nonsense so en jo a handuru awon eyan yi yo je ni to yawere tori re yi gan to si ere gan yo yawere gan yo si ni plan ma kirun jima ma block titi wa se ma fi ti e disturb awon elomi loja kesan a se ma pitie disturb elomi ma se pitie disturb elomi igbadun ti e o gboro fi ni elomi lara abi esin to nse believe we o gboro fi ni elomi lara bena ni ta won legun na ba bere egun won a se no pa wa cultural kini nbi won ma cause nuisance ni loju titi block traffic won ni control won ka se pe boya won tun control won pe egbe kan pe na ngba lo kan fi keji le won block two way ni won block two roads causing nuisance awon karadara daba yen e wa ni ka ma regulate religion ni bi mo ti witness kan ti mo lo sodun sabo awon boya anglican ni won ni abi catholic
1: mass abi won na nse loje lona sabo won de block won lo olopa tun wa pelu won olopa awon special massa na wa pelu won despite pe awon security and the cloroco yi wa pelu won they were still causing nuisance blocking roads say dem ma fi e ma gba won yan ni say ma for car abi moto call awon yan. But they are causing nuisance. How can you use your beliefs, your own thing, to be causing hardship for another? And it's not about only the other. Who does that? Only the tea, religion houses, about to produce company or factories, law. They are doing more. Nigeria is doing more. Unless something drastically is done. Oko panu in orilede yin lo oko panu kolo ma ja panu.
2: Bismillahir Rahmanir Rahim. Alladhina qala lahumun nas innan nasa qad jama'u lakum fakhshawhum فزادهم إيمانا وقالوا حسبنا الله

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ àlá ó ti mọ́ àlá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ̀ nìkan tó fi iron hand mú a tá a léèyàn kan bíi paul kigame. mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbí rọ́ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni wípé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ rí àwọn tá fẹ́ progress ni ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta ní district kan kò ló ń kà iye mọ́ṣáláṣí district kan kò ṣeé fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rìí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú rétrákì nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn ṣẹ́sọ sọ́wọ́, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tá ń jí epo gbẹ tá ń jí epo àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo tá gbé tá lọ́ máa tà ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ́ máa tà lọ́wọ́n ní àwọn neighboring countries ní táwọn míì fi ń lówó nù tó fi ń dolówó ní àyín nìyẹn ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀ àwọn ó kó sínú kẹ́ẹ̀gì wọ́n á kó ó di kú tọ́nu wọ́n lọ ń tà níbẹ̀ ń bẹ́. gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílu yìí ò dáa gbogbo wa láti ẹ̀ ń contribute sí i gbogbo wa là ń bàálù yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria.

ẹni tí ò sè yí ṣe yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nothing wù á bú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó ṣe jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ́ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni wọn ò ní jẹ́ kí alága ìjọba rí bí lè rí iṣẹ́ ṣe àwọn náà máa pa owó tó bá ń wọ local government ní pónpó wọ́n kún gbogbo local government káàkiri nàìjíríà. Ní nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí ọmọ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọn ríṣẹ́ ṣe. Àwa láàfin competency sílẹ̀ táàmọ́ torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so many atrocities.

0: ẹkì káàkiri. Kọ́lọ́hún dáríjì gbogbo wa. Ni mo fi sọ pé we are all contributing to the decadence in Nigeria. Èmi náà ti lọ sọ ẹ̀sáàmù níbẹ̀ rí. Àwọn special center mo ti lọ sí NECO ń bẹ̀ rí. Lọ́nà Ìbàdàn. Àwọn àyún náà lówó, wọ́n mú owó owó special center. Àwọn òrò báwọn òbí pa ẹnìkankan lá. Èyí káwọn ti bá ọ̀sẹ̀ exam ni. Àwọn òbí pa ẹnìkankan lá. Irú pépà lẹ́nu míì ni wọ́n bá wọ yunifásitì. Kò tún ní mọkún, kò ní jára rẹ̀ lọ́hùn. Nígbà yẹ kó ló dorin. Yóò sì tún mọ bribe lecturer ni ọmọ wá bí ó ṣe gbé òrìjó tí ó fi páàsì. Tán bá wá irú wọn, tán bá gbà wọ́n ṣiṣẹ́, tán bá lo influence bóyá bàbá wọn mọ èèyàn gbà ṣiṣẹ́, bóyá bí hospital kan náà lọ gbà sí. Ẹni tí ò kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ dókítọ̀ yanjú. Tó jẹ́ pé pẹ̀lú bribery pẹ̀lú corruption ló fi àtẹ́ni doctorship rẹ̀. Ló fi àtẹ́ni doctor rẹ̀.
1: Kọ́lẹ̀ láhùnmù ní
0: nurse. As operation agbàgbé abẹ sínú patient rẹ̀.
1: Fasádàhùn ìmọ̀nà wọn.
0: Àìmọye àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwọn mo ti pè wọ́n níbi ètò kan tí mo ṣe o. Àwọn tí wọ́n kájú òṣùwọ̀n, àwọn dókítà tí wọ́n kájú òṣùwọ̀n náà ti rán lọ sọ́run àjàǹtẹ̀. Pẹ̀lú corruption ní Nàìjíríà yìí.
1: Ọlọ́hu sì wá.
0: How we are all contributing to the decadence in Nigeria.
1: You should.
0: Dogbo wa.
1: Lupa.
0: Nyanya. Pata pata.
1: Lelu.
0: Ti o ye ni kan le.
1: La.
0: Lajo nipa. Ta ko. Nibi ti Nigeria ba jede. To pin ekin to jera dele ni yi. Kolon osa forije fun wa. Gbọ́n kí gbogbo wa náà ká lọ túbá.
1: Wàhídò.
0: Ààyè sì wá o láti tún ọmọlúàbí wa sí o.
1: Ìjà lọ.
0: Ààyè wà ó báyìí o, bí ìgbà Jésù ń sọ ni o, ẹ wà ẹ pé o nígbà tó wà ń tòsí o. Repent when you still can. Ẹ repent. Ẹ tọrọ dáríjìn. Nígbà táyè sì wà ń lẹ o.

0: se pese temi ni tin ba lagbara ni yasin yasin tin ba ni agbara re masalasi ati sauce tin wo o ti poju means wo won tin convert won si business tin convert won si factory tin ma producing gaga ewo amba awa la ma lo gbadura ni sauce ama je ama gbadura ni masalasi Ọlọrun se nkan ta le se fun ara wa Ọlọrun se fun wa in moye adua tawon ti nko tan gba sawon ti nko ti e ma ngba adua ti ngba adua se ti nko ngba adua se bi buddha buddhist ni won so ye ki Ọlọrun ma sa so ye ki country awon buddhist ati india so ye ki country awon buddhist ko ma je economic well one of the most economical viable countries in the whole world. Lawon orilede ti economy won better to wa okay lagbaye awon ti won ni gbagbo ninu Olorun pepe ko si nto kan won pelu Olorun Buddha lawon ni gbagbo ninu re Buddhist to ya ki country won ko Olorun si ju so ya ko ju o ma ro nbe so ya ki won le ma se daada igba wa Ta la lọlọrun ala mo lọlọrun a si lọlọrun ai wa bi eni to mo lọlọrun ai se se bi eni to mo lọlọrun awa yi la kọkọ gba gbe pe eyan la kọkọ jọ je ngba ta dele aye la sese n choose esin kaloku wa igba ta dele aye la n choose esin ẹ̀sìn tá a bá táwọn òbí wá sí làwa náà ń jọ ìwọ̀n tá à ń se yàtọ̀ fáwọn míì tán padà sẹ̀sìn míì fún ara wọn ṣùgbọ́n èyí tí àwọn òbí wọn kọ́kọ́ se làwọn náà kọ́kọ́ se tó bá ṣe pé lè kìrìsìtẹ́nì náà bí mi sí bóyá kìrìsìtẹ́nì bóyá ti di pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì wa ṣùgbọ́n àwa yìí la gbàgbé pé èèyàn láwọ́kọ́ jọ jẹ́ o ká tó gbọ́njú bá ẹ̀sìn lọ́wọ́ àwọn òbí wa káà náà tó lè máa pẹ́ a n sẹsin ẹsin wa la n se yi ni aba n sẹsin ẹsin lọjọ loju temi o mi o ro ba n sẹsin o tori ninu ọkan lo ye kesin wo wa ka wa ma fi wu wa ka won yan ma wa ra pere ẹsin lara wa kesin o fi wa ma wu won lati se sugbon nibi wa bi koko ni alawa amoya alagba o di ẹsin ori elomi o fuye kò sí nǹkan kan mẹ àfi ronú ẹsìn àwọn yìí náà ni wàbí kókó pọ̀pọ̀ kan ń bẹ tí ń ṣe kọ́mẹ́dì ní facebook àfáà súnà wọ́n bá ṣe kọ́mẹ́dì pẹ̀lú irú àsìkò àwẹ̀ yìí nìsìn irú nǹkan bẹ à ń pè ní bàbá aládo ó ṣe kọ́mẹ́dì yẹn bá láti láṣẹ ẹ lọ́dí ṣó àwọn kan lọ ń mú jáde náà lọ ń kọ́mẹ́ǹtì lórí ẹ wèrè tí ò lọ́lọ́run ọba fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí jésù nínú wà pẹ̀lẹ́ ìwọ ló jẹ́ ń tùjú ọba gbọ́ létí ọ̀tún kọtòsí sí ní bíbélì wí tí wọ́n lè kọtòsí tó ilé kọtòsí. náà lọ ń wú kọ́mẹ́ntì lọ ń kọ́mẹ́ntì náà lọ ń ṣépè fún àfáàsù náà àti bàbá aládo àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu àwọn alákatà kítí ẹ mọ bọ́ lọ́n gbé ẹ mọ gbé ọlọ́run níjà mọ gbé ọlọ́run níjà tí ọlọ́run ò tó jà ara rẹ̀ gbé ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí tí ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: bismillahi rahmani rahim alladhina qala lahumun nas Inna nasa qad jama'u.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kokan.
0: Mo be se ni paluda ta aroko paluda ta arada ki wa ma fi dagbere werewere ojo ti lo oye ki n reju die ki sari toto hin.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo.

kò tí èyàn bá ṣe orin kínkiní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń pe àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ̀ sí yìí ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ngbọ́ káàkiri àgbáńlá ayé mo ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná la gàbúrò rahim lọ́lọ́run Allah forí jìn lọ́lọ́run tó bá tún forí jìyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjì wá kó wá tún wá kẹ wa tó bá dáríjì wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìyàn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ rasẹ̀ sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa owó láàánú oṣù yìí owó láwọn ẹni rere níwájú ọlọ́run kọ́wọ́ àgbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ètẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Ṣàfà àti Mọ́rùwà. Ó wọlá ìlú Ọ̀yọ́. Ó wọlá àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́mà ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayo Unity Wòrọ̀ ń rán mi sí yín wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ ọlọ́run pa kí ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwò orí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀ gbígbàlé kan ìkàn ni mo káhùn kásẹ̀ kí olóhun adéhùn ìwòrì ònìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ogí o ìwòrì ònìkan àdé dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ aago òdo ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wọ̀rin ìjò ní ṣe kú pa wọ́n. OAUF Oyo àti Bayo Unity Wòrọ̀ ní ìmọ̀ wípé yín pé àìkọ́yí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn òdì wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn òkùnsùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tún ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì.

0: àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ má pàtì lẹ́yìn àwẹ̀ nínú àsìkò àwẹ̀ yìí ẹ rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páhoro kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé
1: ẹni tó ń gbà mí jẹ́ òun láti àjà bí.
0: Tẹ́tọ́sù yìí bá ti tún wa lọ tán àwọn èèyàn tó náwọ́ máa rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́ gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí.
0: Wọ́n máa rántí ọjọ́ sábàtì wọ́n máa ń yà á sí mímọ́ wọ́n máa rántí ramadánù náà wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadánù lọ àwọn yóò tún máa náwọ́ ajá wọn tún máa padà síbi èébì wọn.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. A bébí ṣe wà nígboro. Tó yẹ pé àwọn ẹlòmíì bá wa ṣe jẹun dáa yóò bá mú bámu yìí. Àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gbà wẹ̀. Omi lásán làwọn mi ò fi gbà wẹ̀ nínú ilé wọn léni.
1: Padà wá máa nira, kí máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o. Ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ. Mo tún mú odò fá wa. Ògbè wẹnu kò tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀, máa fún àwọn èèyàn lẹ́bùn, ra oúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ògbè wẹnu kò tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílìkì yín ẹ̀gbọ́n, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò, àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họrí hun ẹ náwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́. Torí ajura wa lọ wà láì kí sí ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn, ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka pẹ̀mbọ bí awo erin ọlọ́sùnkàn mi. Yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá aṣa mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A máa jura wa lọ ní.
1: Lẹ́bùn lọ́kàn jọ̀ka, ó ti wá fẹ́ dùn sọ̀rọ̀. Sóhun nìkan ni ó gba àmàta àwọn tó nà ní.
0: Nínú fómílìkì rẹ̀ ohun, gbogbo àwọn tí wọ́n rọwọ́ họ rí, kọ́kọ́ sàánú wọn náà, kò tó máa ṣe síta, kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè wẹnu kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà, ilé kan bí ìbò.
1: Àdáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Ṣàlékún oore rẹ láyé mi, kọ̀tá máa lémú ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi ìtọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin, à ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹ́ ni mọ́ni.

0: Ọlọ́mọ in ti ń ṣe o. Ọmọ in ti ń ṣe o. Tó dá gbogbo wa tédè ìwọ ọ̀jọ́ra wa. Ó dá wa àwọ̀ wa ọ̀jọ́ra wa. Ó dá wa èdè wa ọ̀jọ́ra wa, ẹ̀sìn wa ọ̀jọ́ra wa. Àwọ̀ wa náà ọ̀jọ́ra wọn.
1: Láwùmọ̀ àṣì ló.
0: Ọlọ́mọ bá mọ̀ tí ń ṣe o.
1: Nìkà máa ń yòrí dùn sálíbà náà. Wà ló mú bí a sì mí.
0: Àwọn ẹlòmíì self-righteous ni wọ́n. Àwọn ni wọ́n da jù lójú ara wọn. Àwọn nìkan ni wọ́n mọ Ọlọ́run sìn náà mọ Ọlọ́run yìn lójú ara wọn. Ó fún tù bẹ́ẹ̀ tẹ̀, ó fún ọjọ́ kejì ọjà sí ní gbogbo ìjọsìn wọn. Nítorí pé inú wọn ò da. Ọ̀hìn, inú wọn ò da. Ẹ bá sí inú wọn ò bá ìbí kẹ́ ẹ máa bá ọ ká sì gbé paramọ́lẹ̀ pẹ̀lú òjòlá nínú.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ẹ̀mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tún ń poró onílùú tèmi nìyí wàá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ Ọlọ́run tán, àwa ni mouthpiece Ọlọ́run, ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán, a wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà wọn, a máa fojú káfìrí kèfèrí wò wọ́n, ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stage in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti ẹ̀wọ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ̀ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dìmọ́ ní Àmídà òní. Níta nídìí láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ mọ́ suffocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọ́n ti wá mọ́ ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú Ọlọ́run bá wọn tọ́ Ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ọlọ́run tóbi lára Adéyinka Ọlásùnkànmí o, káṣà máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà, pẹ̀mbọ bí awo erin, ajá àlọ́ ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí mi ò bá ẹranko múra bá àbẹ̀yà ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí. Adéyinka Ọlásùnkànmí káṣà máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa kí a máa ṣe. Adéyinka, mò ń bọ̀ ná, mò ń bọ̀ ná.

gbagbe gbogbo awon akori oro wa ta tin pa bo se mo ki mo se npo ko lori kan ni mo npo lori obin me gbogbo awon eko nu osu ramadana ka ma gbagbe won gbogbo se olore ise lada ta nse lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta hin ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nu tó wẹ̀ta ni pé ká máa ya òde là ń ṣàgbà ilé kan bí ìbò káwọn ará ilé wa kán máa àsìkò ramadanu yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí wọn ká máa dà wọn dáa lásìkò yìí torí nǹkan ò yí sí yí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mímú ká máa gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mú èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa ràwọ́ lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ́ ká máa fún wọn ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbẹ̀wà kalẹ̀ ẹni tó gbéṣẹ́ mú kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládàá àwọn bí ó ṣe máa tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká máa ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ ọrí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ sẹ́wọ̀n ká máa dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mo rọgbọ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwẹ̀.

Àwọn èèyàn mọ̀ kọ́ mi ti mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bóòzì ọ̀ náwọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ̀ ń sàánú, wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ dà wá láàmú káwa náà ká mọ dára wá láàmú ká mọ máa tojúbọlé káàkiri níbi dáàlọ mi bá ti tojúbọlé tojúbọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojúbọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọrun bá ń gbọ. Ẹ ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí. Ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa. Torí Ọlọ́run ti ṣàdéhùn o, kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́, ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa. Tó ṣe dáadáa nínú oṣù yìí, ké tún ṣe oṣù yìí nìkan. Adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀. Bí ẹsẹ̀ bíbélì kan tí mo máa ń fi sábà ṣe wá sí ní àyín. Tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ Jésù àwọn ọmọ ẹ̀yìn Jésù tí wọ́n lọ bá Jésù Kristì Olúwa wa tí wọ́n bí lè rí ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn. Nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwò elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọ́n máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọ́n dàbí àgùntàn. Ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọ́n tún dàbí ewúrẹ́ wọ́n tún wọ́n ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọ́n tò sí. Àwọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ̀. Ó wá ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apá ọ̀tún kẹ máa gbabẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tó ń gbẹ́ngbẹ́ mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin. Ìgbà tí ń níṣẹ́ lọ́wọ́ ẹyin náà lẹ́wáṣẹ́ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mo ń ṣàìsàn ẹyin náà lẹ́kọ́ yù mí o ẹyin lẹ tún bẹ̀ mí wò nílé ìwòsàn. Àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi Jésù Kristì pé olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọ inú ilé wa. Ó wá ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ́ ẹ fún lówó tó fi jẹun tẹ́ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láà fi gba àwẹ̀ yìí ná kí láà fi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́.

nígbà tẹ́ ẹ̀yin tẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ ẹ fi pẹ̀tù sí ẹlòmíín nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yẹ yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wa ọdún ọlọ́run olódùmarè náà la ṣe sí o ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé ó tún wọ́n sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́ máa lọ sí àpò òsì kọ́ máa gbàbẹ̀ lọ́nù náà ìlérú ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀ sì fún mi lómi mú ẹ tún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ sì bẹ̀rẹ̀ níwò kódà ẹ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà sí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kí ni hepatitis kí ni kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ́lẹ̀ òkèrè ẹwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovase láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbé wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o alubáríkà ni o ọlọ́run ba ló fún yìí o ọlọ́run kò sí sí ìta mú wọn kò sí ìta mú lọ́nbẹ̀ ó ní ìgbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọ̀nyí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣe ìtọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn bóyá ńgbà bá padà jà tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n láwọn lọ fún ọ lásán lálọ́ máa fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ. Bí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ bí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Ṣé ẹ gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà ọ̀f gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi kára.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o báwa ká má lọ́ mọ́ gbé ọlọ́run ọba níjà orí pé aṣòro gbè níjà náà lọ́lọ́run gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkọ́mú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmù nǹkan kan wá o kò sí ìta dì lọ níjọ tá a bá tó bá dìgbà kẹyìn tá a bá ń lọ káàmù kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn program sí wa nínú àwẹ̀ báyìí kẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ò mọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adeyinka àfa Adeyinka Ọlásùnkànmí TV mọ̀ọ́mú Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wá sí ìwá sí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́jọ́rọ̀ ńlọrọ̀ àròyé ni iṣẹ́ ìbákà igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ lóko.

0: abstain. Ní gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ń bẹ̀, ká sá fún gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹ́kúse, ìjẹ́kújẹ, ìmúkúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí mo ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru ìpè lé orí àwọn ọmọ rẹ̀.
1: Orí Ọlọ́run lórí ni ò fèrè.
0: Lọ́wọ́ wá dọjọ́ iwájú tọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú. Yóò mọ aṣáka àkìrí, yóò wá ti pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyáálé kan ní sòun, ìyáálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu fẹ́nì kan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùgbà bó ṣe láìláì láìláò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe astaga fúrò láì lásán ni ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, kó tó ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́la lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ òun ká Kùránì náà ni. Bó ṣe astaga fúrò láì lásán ni òun ká Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ ó lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládà iṣẹ́ olóore nìkan ni oṣù gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ ti gbé sí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó nígá tó nígo, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ́ ń gbòòrò ìyẹn ń bẹ́ o. Kó o lọ ṣiṣẹ́, o lè máa fọkàn fáyà àlá o bẹ́. Bí ó ààyè rí o bá sì yọ, Ọlọ́run ọ̀ understand.
1: Odigi araba kápọ̀ kápọ̀ kọ̀.
0: Kọ́ ọ má kọ́ concentrate o, tọ́rẹ́ lòmíì bíi ìdí mansíìnì lọ́wà. Mansíìnì tó lè gé èèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn ibẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n òun fọkàn ka láìláì ìlànà ní ọba wà kárídèwé, ìjọba kọ́ ọbọ̀ mansíìnì lẹ́nu. Ọlọ́run o. Ọlọ́run kò ní ká hanra wa lè mọ̀ lórí pé a fẹ́ ṣèjọsìn fún.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi ń gbogbo kan ní wa lára.
1: Àjẹyọ̀ kókó mi o.
0: Káwà gangan ká mọ̀ ní ara wa láà lọ́kàn kù ní. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo kan ní ìrọ̀rùn fún wa. Káwà náà ká mọ̀ wá ìnira fúnra wa.

0: wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel no without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ́ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa fa mọ́ nínú.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́sálásí.
1: Alájà jẹ́ ní ìfà ìfàsẹ́yìn kan.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́sálásí.

0: kúrò nípa ẹyin olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹyin odi ọlọ́ọba yóò máa wà pẹ̀lú wa o yóò máa wà pẹ̀lú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ̀ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kokan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kokan.
4: Iwaju la o ma lo irawo igbojo le ko sun na o o fere gege iwaju la o

0: Ọ̀rọ̀ méjì mọ́lá ní ẹ pé sọ àmẹ́jọkọ́ ìsọdẹ ọ̀kan. Torí pé bàbá wa ṣe oṣù Hollywood, wọ́n ti ń tẹ́mi lọ́rùn pọ̀ ti pẹ́, ìbílẹ̀ ńlá ní ẹ pé tẹ̀yìn lọ́rùn lónìí. Àmọ́ bí ojú ọjọ́ yìí ti rí ọ̀fẹ́ fún mi láyè, àmọ́láì ní bá àsìkò náà jẹ́ mọ́.
1: Sallallahu alayhi wa sallam.
0: Mọ́lúdì ànẹ́bì là ń ṣe yìí.
1: Sallallahu alayhi wa sallam.
0: Ẹ̀dàkùnta ní jẹ́ ànẹ́bì gan.
1: Allahu akbar.
0: Irú èèyàn wo ni? Báwo ló ti lo ayé? Kí lọ́lọ́run wọn ara wa ṣe? Abá Mahmudu, sára rẹ ti balẹ̀. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà.
2: Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá sẹ́yìndì lèmú sínínà. Aláhùnmá sọ́lé sọ́lá tàmù sínà alá. Sẹ́yìndì lèmú sínínà.
0: Ànábì wa Muhammad.
1: Sallallahu alayhi wa sallam.
0: Nígbà tó tó àsìkò tá níbi ọfà yé lẹ̀. Ọwọ́ ààrẹ Ànábì Muhammad.
1: Sallam.
0: Ààrẹ náà pọ̀ 16 days ìlà níbi òfin gbanú ìjọ mẹ́rìndínlógún. Èyí tó jẹ́ ń fẹ́ sọ yìí ti ń sọ yìí kẹ́ ẹ lè mọ̀. Ike mọ̀lúdì ànẹ́bí tá ń ṣe yìí bá a bá ṣe láṣetúnṣe nínú tọ́lọ̀ ń yọnu sí ni. Ànábì Muhammad, Abá Mahmudu máa bọ̀, ọjọ́ ti lọ.
2: Fàmàkídá Rasúlù lẹ́yìn, àléyìn sọlátù wa sálẹ́mù fi àárín ìṣàrí ìsọ̀fà.
0: Nígbà tó di pé ànẹ́bí ti ń bá ṣe ọlọ́run bọ̀, nígbà tó dọmọ 63 yẹ.

0: وقال ابتداء ما الذي مات في السودان
1: على كوكو النبي نغباتي او بيري اري ني كوكو فو النبي ايكي على سا النبي على كوكو غان افوري لو كوكو بيري مابو
0: وابو عيسى عليه الصلاه والسلام يا مسلم
1: على نبر لوجو مندي gẹ́gẹ́ bí wípé ìgbésẹ̀ ayé ànẹ́bì mọ́ndé la bí nígbà tá a fẹ́ gbé dìde gbé ọmọ ẹjú sí ọlọ́run ọjọ́ mọ́ndé iná làwọn ọlọ́run fún níwèé pé ìjẹ́ ànẹ́bì dé
0: wà máa ta fi
1: ànẹ́bì sì tún kú lọ́jọ́ mọ́ndé
0: fọlọ́ máa kálẹ̀ ọmọ ní ìsinẹ́lẹ̀ sàkúlà máa rídò
1: ọ́ tó di láàárọ̀ lọ́jọ́ mọ́ndé tá a ní káàlẹ̀ náà bẹ̀rẹ̀ àárẹ̀ náà lé
0: fásinà bilẹ̀ ló àṣàlẹ̀ sọ̀bá.
1: nígbà tó a di lásùbà bilẹ̀ wa lọ sẹ́nu ọ̀nà níbi láti lọ gbàṣẹ́ pé mo fẹ́ lọ pèrún gẹ́gẹ́ bí ti ṣe tẹ́lẹ̀ nígbà tó dẹnu ọ̀nà níbi.
0: wọ́n kọ́ mọ̀ bí bá ti oṣù lílẹ̀ yìí.
1: ó dúró lẹ́nu ọ̀nà níbi ń sálámẹ̀.
0: fàkọ́lá.
1: bilẹ̀ bá pé.
0: asalamu aleika ya rasulala yi.
1: ìjọ ọlọ́run kọ́ máa bá ìwé ojúṣe ọlọ́run.
0: fàkọ́lá ti fatima tu.
1: fatima ní dìde sí bilá anabi ò lè dìde.
0: fàkọ́lá ti fatima tu.
1: fatima bá sọ fún bilá.
0: iná rasulala imasigu lọ bina fusi.
1: ọlọ́run anabi ò lè dìde látàná. ọrẹ anabi ń sọ bẹẹ fún bilá.
0: Fada ala bilalu limasijida.
1: Bila o le lo masalasi o duwo lenu ona. Nigba to lori anabi ko ti e gbo ti wi dada lo ba pe
0: fada ala bilalu limasijida wala mu yafu amo kalama.
1: Bila gbo ti fatima wi o salama sa anabi ko gbo je anabi o lo masalasi o tun pada wa.
0: Fala ma asfa subo.
1: Nigba to a di pe àṣùbà ago mẹ́rin ti kọjá márùn kọjá ago mẹ́fà lọ́ọ̀lù tó yé ti mẹ́lẹ̀.
0: jà bílálù sàlẹ̀yà.
1: ìyábà tún wọlé lẹ́ẹ̀kejì pé ilẹ̀ mọ̀ anabi ò ní jáde ní.
0: wakọ̀ ọmọ bílí báàbí.
1: ó dúró lẹ́nu ọ̀nà anabi.
0: fakọ́ lakasa wakasa.
1: ọba tún sálámọ̀sá lọ ọ̀nà anabi pé ká anabi ó dìde àsìkò àṣùbà fẹ́ kọjá.
0: Fasẹ̀mí àwọn súlù ńlá Aisha Otawu.
1: Ọwọ́ anabi wa gbọ́ ohun bìlá tí ń sálámọ̀ sí òun.
0: Fàkọ́lá. Ìdíkùlù ya bìlá.
1: Ó ní wọn bìlá wọlé.
0: Ìnì máa ṣe gúlù bìlá wúsí.
1: Ọ̀rẹ́ mi gbádùn látàná.
0: Wàsákúlà aláìyá Màrídí.
1: Àárẹ̀ náà lè débi wípé àti dìde ó dìnira.
0: Yẹ bìlá ìlú.
1: Wọ́n bìlá.
0: Mú wa bàbá kí ayún sọ́ọ̀lì ábí náà sí.
1: Lọ sọ fún Abubakiri ní mọ́sálásí ni mo ní kó kírun fáwọn ìjẹ̀mẹ́.
0: Fún àwájà bìlá lu báàkì àbùkà àṣẹ̀dídá.
1: Nígbà tí bìlá rí láyìlá àìlọ́lá ọ̀ṣọ́pẹ́ sọ́lọ́lá wa alẹ́ wọ́sọ̀lá. Nígbà tí bìlá rí bí ìnira ti bá nẹ́bì tó. Nígbà tí ó jáde bìlá bá dààmú mọ́ bọ̀.
0: Fún àwájà bìlá lu.
1: Ọ̀ya yìí nígbà tí bìlá jáde.
0: Báàkì àbùkà àṣẹ̀dídá.
1: Lọ́ba bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkún náà pọ̀.
0: Wọ́n wá dán ayẹ jẹ́dá owó alára sí i.
1: Ń fi ọwọ́ ara rẹ̀ gbá rẹ̀ lérí.
0: Wọ́n wá ìnádi.
1: Ìwọ́n pariwo pé.
0: Wọ́n mú sí tóòwù.
1: Òun sì àgbákò. Ìlà sọ bẹ́ẹ̀ olóhùn sì àgbákò.
0: Wọ́n kì í tọ́ ọ̀rọ̀ yá ò.
1: Agbọ́kànlé mi lọ́ fẹ́ já yìí.
0: Wọ́n kì í sọ̀rọ̀ sáwù náà.
1: Egun ẹ̀yìn mi ní ọkàn yìí.
0: Yálẹ̀ ìtàlí.
1: Ọmọ ṣe wọ́n.
0: Lámùtẹ̀lí dídì omi.
1: Ẹsẹ̀ tí ìyàwó mi wùn sínú ayé yálẹ̀ ìtàlí.
0: Yálẹ̀ ìtàlí.
1: Òun ṣòfò lónìí.
0: Yálẹ̀ ìtàlí.
1: Àṣé ayé tó ń gbé yìí aṣọ wọn padà rí tí ọba òun jẹ́ bẹ́ẹ̀.
0: Yálẹ̀ ìtàlí.
1: Irú ayé wo ló ń wọ̀ yìí.
0: Lámùtẹ̀lí dídì omi.
1: Ẹsẹ̀ tí ìyàwó mi wùn sínú ayé yìí òun fojú rí ìpànẹ́bí rí nira. Má bọ̀.
0: Fada ala limasijida.
1: Nígbà tó ti gbé bìlá li wọnú mọ́sálásí.
0: Fakọ́lá.
1: Ọba pé.
0: ya baba kiri
1: wo abu bakiri wo baba omege
0: inna rasulallah
1: oju si olohun ni so fun o
0: ya muka tu salli abin nasi
1: onni kin so fun o ipe ko kirun fu jama

0: masiku la bilabusi.
1: Ori anabi, anabi mbele ri are, anabi o le dide. Eni agbojule o le dide. Ori afa wa ko lalafia. Bi Abu Bakri ti gbo oro yi ti bi laji se fun.
0: Falamma wa Abu Bakri mi wa ba rasulillahi khaliyani wa.
1: Ngba ti Abu Bakri ti de nibi ti bi lati ji se fun pe ore anabi ke abi sawada ni ngba to wo mi rabi anabi ebi ta anabi joko si ko ba ba anabi be.
0: Lakina
1: eh da mu ba Abu Bakri na ama let nafsaw emi re daru ma bo
0: fa sara saham
1: baba kari o ke oniye
0: wa kara ma gish ya alei
1: baba wolu le lo ba daku gba ti ora nabi ta u ba kiri ba daku pe eh kore nabi ri ati to ta ti se islamu oni kirun fun wali ki lo fe sele
0: fa do ja al muslimu la ma wa
1: gbogbo àwọn mùsùlùmí tẹ́ ń bẹ́ nu mọ́sálásí ìdààmú bá wọn kálukú bá ń dárò pé yé àwọn máa ṣòfò àwọn máa pàdánù àwọn máa ṣe rí ibú má bọ̀.
0: Fásẹ̀mí ànàbíyù àtẹ̀mí ànàbíyù àyè ìsọ́látù wa sálàmù dọ̀jí ìjà ọ̀.
1: Ànábì wa ń gbọ́ táwọn èèyàn ń dárò tí wọ́n ń sunkún nínú ilé ohun kálukú lọ bá nẹ́bì níbi tó sùn sí. Lẹ́ẹ̀kan náà, anabi bá yíra padà, ó ní wọ Fátímà ọmọ mi.
0: Máa a sá sí àhù.
1: Ése táwọn yẹn sunkún tí wọ́n ń gbára dálẹ̀, ń gbọ́ ohun àrò kí lọ ṣẹlẹ̀.
0: Fàkọ́ láti.
1: Fátímà ní bàbá mi.
0: Dọ́jà lè fakidíkà mi ní òye àròsù làláyé.
1: Wọ́n ń dárò pé wà nẹ́bì fẹ́ kú ni, ọ̀fẹ́ kú láàrin àwọn. Wọ́n ń dára ipá àwọn ò ní rí wà nẹ́bì mẹ́ni. Mo sunkun pe iwa nabi o fa won le na ni
0: fada rasulullah aliya
1: ba nabi ti gbo pa won muslimi ti banu je lo ba dide o de ba pe se na haliwa
0: wal fadilu bula abasi
1: e ba pe fadilu o ma abasi wa
0: wataka alehima
1: anabi ba dide lo ba fo ko awon mejeji legbe o ti re anabi de bi pe ko le dide anabi o le jeun anabi o rorun sumo anabi wa dide o ni e pe aliwa fun mi e se pe fadilu o ma abasi wa fun mi anabi wa fo ko awon mejeji o fi owo ko won lorun bayi mabo
0: fa kharaja ila al masjidi
1: anabi ba wo o wa jade lati nu ile re o wa ni egbe mi legbegbe kin lo yoju sa won sabe ekun ti won sun yin ni mi la
0: wa so la ni rakate li fajiri mi yaumi lisile
1: anabi wa dide o wa roju o wa yen na fila meji fa won sabe o kirun asuba ajo na pelu nira la anabi fi ki o fe nu awon sabe nu o wa kirun na pelu barari o ti ya o si kirun na fun wa
0: suma wala bi waji ila nasi
1: gba ta nabi wa kirun ni o wa fe yan nabi ti lara masalasi o wa koju sa won jema lo wa pe
0: kola
1: o wa koju si won ni
0: ya ma sa ali muslimina
1: o gba yin muslimi mo ri pe nu yo dun laaro yi
0: ya ma sa ali muslimina
1: gbogbo ẹ mùmí ní tẹkùjọ sínú mọ́sálásí.
0: Yá máa sá mùsùlùmí.
1: Ó ní mo pe gbogbo ojú àwọn mùsùlùmí pátá.
0: A tún fi wíjọ ilẹ̀ ìtàlẹ̀.
1: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ jíṣẹ́. Iṣẹ́ tó ní mọ jẹ́ pin lónìí. Èmi ànábì ọ̀fà yé lẹ̀.
0: Wà lé ikún bí tẹ́kí wà láì wà tọ́ àti ìyẹ́.
1: Wà lé ikún bí tẹ́kí wà láì ìbẹ̀rù ọlọ́run ọdọ̀ ọyìn bìbá sí láyé mọ́ wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
0: Fà iné mú fárí kú dunia.
1: Èmi ànábì fẹ́ fà ayé lẹ́ni. Fà iné mú fárí kú dunia. Mo fẹ́ fi ayé lẹ́ni. Má bọ̀.
0: Wà á sá àwálù yá omi mi náà lè áhùn.
1: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pé ayé mi.
0: Wà á kiri ya omi ẹ̀mí náà dùnì.
1: Òní ni mo ráyè mọ́ lẹ́bàá tí ń sọ̀rọ̀ yìí èmi ànábì yìí tún fojú kan yín mọ́.
0: Fàkọ́ ọmọ wa sábà ilẹ̀ àbẹ́jì.
1: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Anabi ni o oni ku lo nitori tiwa yi ma bo
0: fakoma Wasaba ila beti iye.
1: Anabi ba dide e ma lo le. Ngba to ba won muslimi soro tan.
0: Fa Allahu ta'ala ila malakul mauti.
1: Hey, annama. Olorun ba ran malaika ti payan. Ipi ko lo ba nabi.
0: Ani ahabito ila habibi.
1: Lo ba ngbe mi ore mi wa, won ran si lo gbe mi e.
0: Bi ahsani surati.
1: Ba ba lo be. Mo gbe awo malaika wo mura dada. Gbe awo orin wo. Debi gbe ba nabi ba ri o atara le re. Kuni kuda mu ba nabi.
0: Fa ini asina laka anta dikhula fa dikhul.
1: Baba danu na nabi jo ba fo laye ti owole o gbodo wole lagidi.
0: Fa in lam yasin laka fala tadkhul.
1: Baba ni omo wole o gbodo wole.
0: Fa bita malakul maut ala suwati arabiy.
1: Baba malaika ko sokale o sokale lawo larubawa o bale senu na nabi.
0: Ah
1: la ilaha illallah. Come and sing your name, Mabo.
0: Bakala.
1: Come back, pay.
0: Assalamu alaikum ya la beti nabnubuwa.
1: Malaika ti paye lo ti duole no na nabi. O salama sile nabi. O salamu alaika
0: ya la beti nabnubuwa.
1: Nabi. Salama si ni ki Olorun ko ma ba ni.
0: Adul.
1: Nje mo le wole.
0: Fajabati Fatima tu.
1: Fatima ni da lohun, nta malaika ku lohun
0: pe. Babalati.
1: O so fun pe.
0: Ya Abidallah.
1: Wo ko to mo dada yi. Ya Abidallah.
0: Ya Abidallah.
1: Wo fa to du yi.
0: Ya Abidallah.
1: Omo.
0: Inna Rasulallah.
1: Eh, anabi te wa wa te tori e salama.
0: Masiku la binafusi.
1: Anabi ora yi lasiko yi ko le da yin lohun. Ibi ta nabi wa nisi ko le ri dalun baba
0: fa qala assalamu alaykum ya rasulallah
1: malaika ku tu salam lele keji ipe ki olohun ko ma ba wa na muhammad
0: wa ya ala baiti nubuwa
1: eh ole nabi ike olohun ko ma ba yi
0: adkhul
1: ije mo le wole
0: fa sami'a rasulullah sautahu
1: baba gbo wa nabi ni jina jina
0: Fasemia Rasulullah sautahu
1: Anabiwa gbohun malaika ku tin salama lekini in salama lekeji in salama leketa
0: Faqala ya Fatima
1: Fatima wa da nabi lohun pe
0: Faqala ya Fatima
1: Fatima pe
0: Mani Faqala Rasulullah ya Fatima
1: Fatima anabi so fun Fatima pe tanu
0: Mani ala libabi
1: Tani mbele nwone.
0: Fakolati.
1: Awa tofu anebi.
0: Rajilo arabi yo.
1: Ala kuni larba wakani. Koma ekpe kuti okpa baba honi mbele nwone. Oni rajilo.
0: Rajilo arabi yo.
1: Ala kuni larba wakani.
0: Nada.
1: Okuni nene salama.
0: Fakulitu.
1: Ah. Anabi ba so fun Fatima pe.
0: Fakulitu. Inna rasulullah.
1: Oh, oni Fatima ni mo ti so fun.
0: Inna Rasulallah masiku la bilafusihi
1: o so fun pe wa nabi oraye o le jade si yen lasiku
0: suma na da saliza
1: o ba tun pepe e tun salama be ne
0: wa kuli tu misila o
1: ba ko kun be un da kojo ti lo
0: fa na sa ilayya na sawatan
1: ngba to wa di wi pe Fatima wa ni kun o jade kun o lo yoju si pe mo ti so fun yin leye Fatima nigba to okunrin na woju
0: Fakisa jilidi
1: ojo pelu re se merin ohun gbo ohun re tele ni ohun ori ara ohun ba change le kan na nigba to foju kan
0: wa khafa qalbi
1: emi o fere si ni magan idamu ba igbesi aye ohun
0: wa ta gaya ola oni
1: awo yi pada koja awo to ohun lo mo ohun ri pa awo ohun ti change
0: fa qala nabiyyu alayhi salatu wa salam
1: opada wonu le o salaye ba nabi pe to ohun kele mo la okunrin ti wa yin ni
0: ola
1: eh la nabi ba pe
0: atedi Rina.
1: Njo meni ti wa mi ni. Atadirina.
0: Atadirina maliwa.
1: Njo meni to foju kan ni.
0: Atadirina maliwa.
1: Njo meni ti salama lenu ona.
0: Atadirina maliwa qalati la.
1: Fatima ni ma, imoluwe. Mo ri ke salama ni mo si ri pe ilo wa wa. Imo ru eni ti se.
0: Qala alayhi salatu wa salamu.
1: Anabi ba so Fatima pe.
0: Adimu lasati.
1: Wa adimu lasata. Ani ti fole adun lori ni. Adimulasata.
2: Mọ̀bọ̀.
0: Adimulasati.
1: Ẹni tí pẹ̀lú ayọ̀ jẹ́ lórí ni.
0: Wà kọ́ tí ò ṣàwátì.
1: Ẹni tí ba gbogbo àdùn tó da tí bàjẹ́ lẹ́ẹ̀kan náà. Wà ó lórí ni.
0: Wà mú fáríkù ìjàmá àti.
1: Ẹni tí fọ ayọ̀ kú láàrin jẹ̀mọ́ ẹgbẹ́ ìtòsí tó. Wà ó lórí ni.
0: Wà mọ̀ àmọ̀lẹ̀ kò gbóòrì.
1: Ẹni tí mú yẹn lọ sàárè lágídí. Ó lórí ni.
0: Fàbá ọkọ ti fa àtìmọ́tò ọdí alẹ́ wálé àbùkà sẹ̀dídà.
1: Túfọ̀ ara rẹ̀ fọ́mọ rẹ̀ ni Fátima bá sunkún. Fátima sunkún fá. Anábì wa rẹ̀ Fátima kí ọmọ sunkún mẹ́. Bá tilẹ̀ òkà pẹ́ láyé tó àfìrà nílẹ̀ jọ́kẹ̀. Anábì rẹ̀ ọmọ rẹ̀ mọ̀ bọ̀.
0: Fàkọ́ láti ya Fátima.
1: Lọ́ba ni wọ́n mọ̀ mi.
0: Kọ́ láti yàwé ìlàtàwù.
1: Ó ní yàwé ìlàtàwù.
0: Kọ́ láti Fátima yàwé ìlàtàwù. Fátima ní. Ìmọ̀tílẹ̀ Fátimilẹ̀ àmìyá.
1: Fátima lòun mọ̀ ṣòfò pẹ̀lú pé ikú ẹni tó gbẹ̀yìn àwọn ànẹ́bí ọlọ́run sojú òun. Ojú òun lànẹ́bí fẹ́ fi kú. Wàhálà dé bá òun.
0: Wọ́n mú sí tọ́wù. Límọ̀ máa ti ká ìwòlẹ̀ àti kìíyà yìí.
1: Ẹni tó dáa jù tó sì lọ́lá jù nínú àwọn tí ń bẹ̀rù ọlọ́run. Òun ló fẹ́ kú ọ̀láyé ni.
0: Wà á sí ọ̀tá líkì tọ́ ìlú wá Yomina Samayi.
1: Bá a ti ń gbọ́rọ̀ látọ̀dọ̀ ọlọ́run tí Màláíkà Jibrílù wá sọ̀rọ̀ fún wa. Ẹni tí gbọ́ fún wa ló fẹ́ kú yìí.
0: Kọ́dí orí mọ́ tìlí ọmọ mi nǹkan lámíkà.
1: Òní ti ń bá wa níbi sọ̀rọ̀ yìí. Lórí mẹ́tí ó ti dè wọ́n fún mi.
0: Nǹkan lámíkà.
1: Ilé rí ọba sọ̀rọ̀ mẹ́. Ìwọ bàbá mi kò sọ̀rọ̀ sísọ mọ́ láàrin àwa rẹ̀ náà nu ọwọ́ ń lọ náà nu ni.
0: Wà láàásí máa wù bá dalí omi sàlámẹ́ ká.
1: Mo ti sálámà tó ń sálámà sí mi tó ọmọ ń ṣàdúrà fún mi àdúrà tó ń ṣe fún mi ọ já lónìí nu.
0: Kọ́lá nàbí ìṣọ̀lá lọ́wọ́ wálé ìwàsà làmàlátẹ̀bùkì yá Fátima.
1: Anábì wa fọ́ gba ọmọ ẹ̀ báyìí ọwọ́ wọ ọmọ yá. Ó ní wọn ọmọ mi máa sunkún mẹ́ látàbùkì.
0: Látàbùkì yá Fátima.
1: Anábì fi aṣọ nu Fátima lójú pé máa sunkún mẹ́.
0: Látàbùkì yá Fátima.
1: Bọ́bọ̀.
0: Fáyín Nákì.
1: Ìwọ ọmọ mi.
0: Àwọ̀ Alí.
1: Ìwọ́lẹ̀ lákọ̀ọ́kọ́ aṣọ ara mi gbogbo tí mo bí lọ́mọ. Ojú ẹ̀mí mi náà wọ́n ti kú Fátima yìí nìkan ló kù. Àwọ̀ ọlù mi ni Ali.
0: Àwọ̀ ọlù
1: mi. Wọ́n náà làkọ́kọ́ tí wọ́n bá ń pété làkọ́kọ́ nínú ilé mi. Tí ó sẹ́kù bí ìbá sí láyé mọ́. Ìwọ Fátima yìí náà ni. Bẹ́ẹ̀ bọ̀
0: afa yìí. Mo máa kọ́ la nàbí ìwọlé ìṣọ̀lá àti wá sàlámù.
1: Anábì bá sọ fún Fátima pé.
0: Kọ́lá nàbí ìṣọ̀lá àti wá sàlámù. Òdì kúlí yá Màláku Màútì.
1: Fátima sára rẹ kiri. Sọ fún Màláíkà tí ó pa mí pé kọ́ wọlé kọ́ gba ẹ̀mí mi.
0: Fádà kọ́lá.
1: Lòun náà bá wọlé lọ́ba wọlé ti Anábì.
0: Fàkọ́lá.
1: Lọ́ba pé.
0: Sàlámù aláìka yá Rasúlàláhì.
1: Ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá ìwò òjíṣẹ́ Ọlọ́run.
0: Fàkọ́lá alẹ́ ìṣọ̀látù.
1: Anábì náà dá sálámà padà.
0: Yá Màláku Màútì.
1: Wọ́n Màláíkà tó gbẹ̀ mí. Èmi náà kí ọmọ ti kí èmi náà.
0: Àdìtàsá yá àmì kọ́ bìdọ̀.
1: Sọ wá kí mi ni àbọ̀ wá gbẹ̀mí mi.
0: Bọ́ọ̀lá.
1: Anábì níbi tí ń wọ yìí ojú yóò ṣe wò. Àdìtà.
0: Sá yá àmì kọ́ bìdọ̀.
1: Sọ wá kí mi ni àbọ̀ wá ba ilé mi nu jẹ́. Má bọ̀.
0: Bọ́ọ̀lá.
1: Màláíkà kú bá sọ̀rọ̀ pé.
0: Kí tù sàyíra wà kọ́ bí dá ilẹ̀ àǹsáǹtàlì.
1: Mo wá kí ọ ni mo sì wá gbẹ̀mí rẹ̀ ni. Àmọ́ bàbá fún mi láṣẹ pé kí n gbà á. Iná ìní Ọlọ́run tó ní gbà á.
0: Wáyé ńlá Fàríjẹ́.
1: Bàbá wá fún mi láṣẹ Fàríjìnì kí màá lọ.
0: Fàkọ́ láyé Àbàlákù Ìmọ̀ Òtí.
1: Màláíkà ti pa àyàn bá sọ fún Ànábì pé.
0: Àkọ́lá Nàbí yù.
1: Ànábì
0: yá Màláku Màútì.
1: Ó ní wọ Màláíkà kú.
0: Àyìnà tàkítà Jìbìrìlà.
1: Ó ní Jìbìrìlù ọ̀rẹ́ mi níbo ló fi sí ẹ̀jọ́ wá ni. Anábì bèrè Jìbìrìlù nígbà tó dojú kú. Ó ní àyìnà Jìbìrìlù.
0: Àyìnà tàkítà Jìbìrìlà.
1: Níbo ló fi Jìbìrìlù sí.
0: Fàkọ́lá.
1: Màláíkà kú bá sọ fún Ànábì pé.
0: Tàkítà òfin sàmà ìdúdé.
1: Mo fi sí sọ́mọ ayé níyìí. Níbẹ̀ ni Jìbìrìlù wa àjọ ń bọ̀ tẹ́lẹ̀ ni. Àmọ́ gbà tó dé sọ́mọ ayé níyìí. Ó dúró kò lè tẹ̀lé mi dé yìí.
0: Wálé Màláíkà Yásù.
1: Màláíkà Ọlọ́run wọ́n kọ́ bíbá ní sọ́mọ. Wọ́n dúró ti Màláíkà Jìbìrìlù níbẹ̀.
0: Pàlàwé ìlúwẹ̀ ń sa àtàtà àbítọ̀ Jìbìrìlù alẹ́ ìsàlẹ̀kù wa sàlámù.
1: Bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ Jìbìrìlù lọ́wọ́ ni Jìbìrìlù bá dé. Lòun náà bá wọlé. Anábì ní ọ̀rọ̀ rẹ̀ náà là ń sọ lọ́wọ́. Ó lóun ti mọ̀ bẹ́ẹ̀. Oh, I never was of you, you look good to Kunigiri.
0: Wajaraza in the city.
1: Kunigiri, Mini, Malora, Timothy Bowser.
0: Fakola, Nabi, Alay, Sola, to Asalamo. Alamta, Alamo, and Alama, Koruba.
1: I never be happy, you look bay. Oh, my passive committee, Tony. Alamia, Alam.
0: Alam ta'alam Alam ta'alam
1: eh omani
0: anna la mi ko ti ko ruba
1: bi o ba tin pase mi o ti no agbe mi mi wo jibrilu omani
0: papa la bala
1: mama olon ti so fun mi mama lo je mi no tele malaika ku wa mama kun ni ni wa nabi o fa yele afa itisu
0: faqala an-nabiyyu alayhi salatu wa salam basmili mali lillahi min al-qawamati
1: eh aba so fun jibrilu oni basiri ani o si salaye fun mi
0: mali
1: ti bo ni olorun fe se mi si
0: lillahi min al-qawamati
1: kini tolorun pale mo fun mi mo gba ipe loni ni ku laye ama kile to tolorun se kale fun mi pelu mo ti fe ku laye
0: fa qala jibrilu
1: jibrilu ba so fa nabi pe
0: inna bi wa basama'i qadifu ti ati
1: eh olorun malaika olorun won be ni sama as di si gbogbo le kun sama le
0: wa li malaika safa sufufa
1: malaika gbogbo malaika tolorun ni pata won to leje otun ati leje osi fa won ti fi dale ara si olorun
0: ya tasiruna fi samahi li ruhika
1: won ti pale mo pe mi wa nabi o koja loni oni lo faye le
0: wa bi wa bulijilani qadifu ti ati
1: ati si gbogbo le kwa jenna kale igbo wa nabi lo koko wo
0: wa li o bi kulli aqadi tasayyalati
1: ati si gbogbo ya ko kan lo so pelu awon bi to da awon bi jenna ibe ni wa nabi o de si
0: ya tasiruna li ruhika
1: won reti pe mi wa nabi o gbuke loni fa mi lo ku laye loni
0: fa qala nabi o ale salatu wa salamu ala mudulillahi wa bila amen
1: ana bi ba ni mo dupe se tolorun fe se fun mi nu I tolorun toju kale fun mi nu wa jibrilu mo dupe allahumma salli salata musina ala sayyidi limusinina
0: allahumma salli salata musina ala sayyidi limusinina
1: allahumma salli salata musina ala sayyidi limusinina
0: allahumma salli salata musina ala sayyidi limusinina
1: dan ba tun bi jibrilu pe wo jibrilu naam mabo
0: hala basini jibrilu kaifa takunu mati yawm alqiyama
1: wa nabi wo jibrilu salaye fun mi ki lorun se kilo pale se kale kilo toju kale fa won ijo mi
0: hala
1: eh jibrilu ba pe
0: o ba si hu ka ya rasulallahi
1: ke salaye nti orun ni ki won se leto kale fun o
0: inna la taala
1: oba to ni gugu aye
0: hala inni urimtu aljinani aramtu aljinani ala sa'iri alanbiya'i
1: o ti se le won fun gugu o ti se le won fun gugu ojo ti nbe laye gugu oran ti nbe laye gugu esi ti nbe laye won ni wa janna saaju awa ajo anna muhammad
0: fa qala an-nabiyyu alayhi ala ana taba qalbi
1: oni ala ana taba qalbi emi mi nbale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
0: wa sallu wa salla gami
1: ibanu je pe ni ra awon ijo mi mo indiku le mi mi pelu ti mo gbo yi
0: summa qala an-nabiyyu
1: anabi ba pe
0: ya malaku mauti
1: wa malaika ku
0: uduru mi ni
1: summa mi ni
0: fada la yu ali yu qabida ru au
1: ma bo agba emi tolorun wa agba lo
0: la fala ba baraka ru ni usurati
1: ngba to di pe malaika ku to ki anabi mele to bere si ni gbe mi lorun anabi
0: balaka ru ni usurati
1: ngba to wa di pe emi anabi wa de bi erin dodo
0: fala nabi yu ya jibrilu
1: anabi ba ke oluwa jibrilu
0: ma sadu maratil mauti
1: ala nimi ya jibrilu
0: ya jibrilu
1: wo emi
0: ya jibrilu
1: wo ni olohun ran si mi temi mi fi bale
0: ya jibrilu sadu maratu limauti
1: ni ala nimi emi lo fe bo olorun mi yi won yo won yo pelu pele pele Jibrilu ba pe
0: afa ali Jibrilu wa jia ku ayu
1: eh bi Jibrilu ti woju anabi o ri koju yo se wo Jibrilu na ba goju segbe kan inu re baje mo bo
0: fa qala anabi
1: anabi ba so fun Jibrilu
0: akata anaso ila waji
1: ese to kaju o si wo mi ma
0: qala
1: Jibrilu ba pe
0: allahi
1: wo ri olohun
0: man
1: ya abiballahi
0: ya abiballahi
1: wa ni atori edaye
0: ya abiballahi
1: wa ni afise rere
0: ya abiballahi
1: wo tolorun feran gbeda ni keni lo
0: ya abiballahi man
1: tani
0: man
1: ta loluwe
0: man
1: ninu eda olorun
0: man
1: babo
0: yatiku man yutiku qaliba o ayen sura ila wajika
1: ta lo le woju re pelu botiri ta loluwe to to be ti o wo wa nabi pe oju re yo se wo ta ma wo
0: wa to be fi zakati moti
1: lati ku to ko ka ku lowo ti malaika yu emi lara re ta lo to be ti o wo oju re wa na muhammad mo bo
0: fali yu gazale aliyu
1: eh gba to adi pe won gba emi ani won gba emi anabi emi ni nbo anabi wa ni so tan na nu ni amo asole ti sole
0: fali yu gazale aliyu
1: gbemi lorun mi tan eni kale o wo mi
0: wali esubul ma alfadilu ibnu abasi
1: ibnu abasi fadilu ibnu abasi ni ko ma bomi si ba mi ba li ba ti wo mi lowo
0: wa ka faluni fi siyabi in shitum
1: baba wi e o ti ku bala mi na fi simi ko se nkanka
0: fa iza ka salitumuni
1: baba wo mi kan e ma wu le wa so kan ki e fi ti be lorun mi na
0: ta uni ala sariri fi beti asa
1: baba wo mi ta ta mi seri bedi mi e fi mi le ni bi ti mo ku si na
0: summa
1: le ita ba se be
0: ori jo ani sata
1: e ta mi nule e fu mi ni bi saju die e fi mi ni kan le pelu olohun die e fi mi le nule
0: fa walu mani yusalli alayya
1: allah
0: asa wajalla
1: akoko ni to koko kirun si mi la baba wo mi ta o na olohun to da gugu aye Allah
0: Allah
1: oba to da mi
0: asa wajalla
1: josure to ran mi ni se ati gbe mi lorun mi ati ko ti ran ke
0: Allah
1: Allah ni
0: asa wajalla
1: to ko ko ki run se mi anabi la
0: Allah
1: Allah ke fure
0: asa wajalla
1: ati mi lo si wu lo ni ma bo la
0: so ma ji
1: o ni ki run si mi la
0: so ma ji birilu
1: ai ma ba pari ti jibrilu o ki ti
0: so ma mi kailu
1: baba ya mi kailu o ki run
0: so ma ise wa filu
1: baba ya ise wa filu o ki run
0: so ma malaku imauti majununi
1: gbogbo malaika olohun pata won gbodo debi oku emi anabi ko akirun si mi la won to be won fi afi olohun le won wa akirun si mi anabi la mabo
0: summa idu yu ala ya fawjan fawjan min al muslimina
1: eh lebi ba wa se le itan idiwulu alayya e wa wole
0: to al muslimina
1: ati gbogbo awon muslimi
0: wa sallu alayya
1: e wa akirun si mi la mabo
0: fala ma sami'u fi waqa nabi alayhi salatu wassalam
1: igba ta won yen gbo pe anabi n dagbere n so fa won yen pe ohun tin lo
0: ba ku abuka sadida
1: gbogbo awon muslimi masalasi anabi madina o kun o fe ya
0: baba ka o buka sadida
1: wọ́n bá sunkún pé ẹ́ anábì bẹ́ẹ̀ fà wọ́n lẹ̀.
0: pọ́lù
1: wọ́n bá pé.
0: yà rọ́súlà láì.
1: wọ́n jíṣẹ́ ọlọ́run.
0: à ń ta rọ́súlù náà.
1: ẹ wọn náà láṣíwájú wa wọn ló jíṣẹ́ wa. máa bọ̀.
0: wà sàmúlò ìjàmọ́ náà.
1: bá a ti kọ yìí wọn náà ló kó wa jọ tálá máa tẹ̀lé báyìí.
0: wọ́n sọlù ìtọ́ àánú àmúrí náà.
1: wọ́n là kórí ọ̀rọ̀ wa bá wọ́n lọ jà ṣìṣe nítorí wí láti tẹ̀lé tálá tẹ̀lé.
0: fàyíṣà sàbùtà àná fàyílà nàìjíríà.
1: ibẹ̀ bá lọ ń jò lẹ́dẹ̀ ẹ̀ ń dágbére ni fàyíṣà sàbùtà àná fàyíṣà kò lọ́dọ̀ wa.
0: fàyílà nàìjíríà.
1: ìjọ wọn lẹ́dẹ̀ adùn wọn lẹ́ padà. Bọ̀bọ̀.
0: Fakọ́lá nàbíyù.
1: Anábì bá pẹ́.
0: Tàkìtù fi kún àlẹ́ ìwọ̀n àjà.
1: Ń lọ, Amẹ́lì lọ ti lọ ìfín ilẹ̀ lásán, mo fi tọ́ dálẹ̀ fún yín.
0: Wà tọrí ikọ̀ tí ìlìbẹ̀ ìdán.
1: Mo sì ti tọ́jú, mo ti tọ́ yín sójú ọ̀nà tọ́tọ́. Tẹ́ẹ̀mẹrin ká fi pàdé àánú ọlọ́run.
0: Wà tàkìtù náà kò wá ìṣẹ́ yìí ni.
1: Mo sì ti fi wá sí méjì ilẹ̀ fún yín. Tọ́ pe wa si mejeji na o to teyan file fun yen
0: anatiku
1: o kan soro ninu wa si ti mo file
0: wa so mi tu
1: a ko le soro o n dake
0: fanatiku
1: ere ti soro
0: o wa le fun wa
1: o le alquran olorun ti anabi fa alquran ile fun wa anabi fa alquran le mabo
0: wa so mi tu
1: ore ti to dake
0: ni alimat
1: o na ni kute mi anabi ku lo yi
0: fa isa asikala le ko amiran
1: e ta ba ri ko ro fe daru ninu eyin ijo mi
0: fariji wa ila alquran wa sun na te wa asuli
1: e lo gbe alquran abi ke lo bi sunan mi anabi e ma n to kan te se ara ko pe sallallahu alaihi wasallam anabi ni eku ta won sabe sunjo na gugu wa na la tun su yi ibanu je ejo na bo ti to lemi awon sabe o tu ko sa wa na lemi loni alawo wala na muhammad gugu wa ta pe si loni ali seribu yo wala ba nabi ti to ore wa oni gbedanu yo wala pe mo lu ti anabi eni to to je iya to bayi omo kan lo fi saye mo omo meje ta nabi bi gugu wa lo pe si loju emi re eyo kan una to fi saye obi ni anabi ba de bi kan fun fatima pe mo sunku mo baba pe ogoje ojo ti n ba ku ini ko wa ba mi awa to fi le na ni ma za ta kuluna
0: ma za ta kuluna isqala nabi la ko ma sa faalitum wa antum akhiru li umami ma sa faalitum wa antum akhiru li umami
1: ma sa ta kuluna
0: ma sa ta kuluna
1: yo ta ba pada nabi kile mi pelu ri owi
0: ma sa ta kuluna
1: wo ton pa yan bo ba pada nabi kilo wi
0: ma sa ta kuluna
1: wo ton pa te yan je bo ba pada nabi kilo wi
0: ma sa ta kuluna
1: ati bi omo gbadun laye o pale mi rire fun olodun olohun o wa ire rire na se da kilo wi
0: ma sa ta kuluna
1: wo ton fo wo pa yan le ku kilo wi
0: ma sa ta kuluna
1: wo lo si to binu kolowo na odun lo si kilo wi
0: ma sa ta kuluna
1: tawo yen beru agbara mola
0: ma sa ta kuluna
1: e fa gbara yen fi deje
0: ma sa ta kuluna
1: e fo wo yen fi baye je
0: ma sa ta kuluna
1: e fa se yen fi baye je
0: ma sa ta kuluna
1: e fo yen fi baye je
0: ma sa ta kuluna
1: e fa se yen fi baye je
0: ma sa ta kuluna
1: e fi mata ni e fi baye je
0: ma sa ta kuluna
1: ba ba ja nabi kilo wi
0: isiko la nabi la ko
1: emi ni iwo ni emi na ni mo ku nitori keyan ma ba
0: ma sa faali to wa to
1: a ro le o ba mi o
0: ma sa faali to wa to a ro le o ma mi
1: ma ba ni bo le ti sejo won anabi si e ya va ma sa ta kulu ne ki le fe so bo le pe se yan na muhammad moludi la se yi irun to ye ka ma gbo nbe la gbo yi adawo daye awon yen pe mi moludi emi lo nitori pe baba lo be abanu je kun be ni isata nabi si o se yo awon sabe se fitina ije ko tan ko to e ka ma kon bi moludi la ko baba lo moludi mi ibanu je la fi ku lasuba aba wa se so li we ta se yo ni ta se mo
0: amen
1: yo wa la aye eyan to sanfani la oro ti mo so yi aba wa so li wa ranu olohun ni je subu
0: amen
1: alapo se ami
0: amen
1: gbogbo awa ta duo ti won ta ni oni baje olohun ni je ti wa na baje
0: amen
1: gbogbo nje adu olohun ni jo tu
0: amen
1: ilu dada ni olohun ni jo tu
0: amen
1: gbogbo aye yen olohun ni fa buru se wa
0: amen
1: ala la ilaha illallah
0: amen
1: ebi ko si to ku ma adu ana ni olohun lati gbo yi gbogbo aye yen ta gbe soro debi afa wa mahamudu ya so ibale ami
0: ya so ibale ami
1: gbogbo ibanu je re bo ti le wo to olohun ku tanu lale
0: ya so ibale ami
1: lo wala bibi ati kuku anu muhammad olohun ti ibanu je re yo ti wole loni
0: ya so ibale ami
1: wo to ri dunu le ri omo re loni olohun yi pada
0: inala mamu farijo
1: ani to ku awule ibanu je mele olohun du onu loni
0: abusi bi rairi fa inna li faqi jallahu
1: adawu tawe yelo ni ku obe ni lo ni ti mo so royo olorun yo ku me
0: ya saki adiki
1: eh won ton pariwo ni a to le wu fun yan
0: lo ma se ku bi ma ku ti ba ti ba yo di tabidiki asibu kan la ya fati al khairi on so ina bi maksadina fa ina ma ki so dana o fi le o bi le la Fa'ina ma ki so dala pele o bele la
1: Mi ba fa mi ti ma wi baba gbadun ma yo ni ya fati al khair
0: ya fati al khair
1: o gbe tan fe ko ri omo tele yin yo tele yin
0: ya fati al khair
1: eni wa sikiti
0: ya fati al khair
1: ara oni ni
0: ya fati al khair
1: eni fu banu je lo
0: ya fati al khair
1: aye yin oni daru
0: ya fati al khair
1: eni sewon
0: ya fati al khair
1: eni ku so won
0: ya fati al khair bi ma ki so di na o
1: ti fa ko yori lale yi ko ma ri be
0: fa ina ma ki so osurina
1: wo ti mo to wo olowo ra fun
0: osurina
1: wo to fe ko le olowo ko
0: osurina
1: wo to fe ka won ma ri oyan oyan
0: osurina
1: wo ti ba nu je re o na lo ja re yo ma da
0: osurina ma ki so di na
1: ni fi ara sinu ku
0: osurina bi ma so di na
1: gbogbo n ta fe oni pare mo
0: osurina bi ma ki so di na
1: ade o ti o le iku olaye lojiji ko ni bayi
0: osurina bi ma ki so di na
1: ina ma ki so da o
0: fi le o bi la e fa ina ma ki so da na fi le o bi li la e fa ina ma ki so da na fi le o bi li la e
1: baba lo wo gbogbo cassette to ni wa si agbaye se laye abi ko lo wo gbogbo video ti won ti se ko lo gbo cassette eyi ti ma njo ninu oro re bo ba mu eyo kan ninu awon oro won fi se dede gbe si aye re o ri pe le kan na oro o si ma to
0: wa te si adu ari juro bi ma ta lo ya de zebo
1: aliyam
0: aliyam
1: eh ajo ni jona
0: na ti wa afu aiyam
1: njo ti atekun gbade ti atekun ti gbe ni lo ti gbagbe ni pada wa mo o gbe oniwase agbaye lo
0: wa tu ka aliyam
1: ojo ta wi
0: aliyam
1: ojo na
0: aliyam
1: o buru fun po gbogbo lorin
0: aliyam
1: o buru po gbogbo nigeria
0: aliyam
1: olagba fun gbogbo agbaye
0: aliyam
1: ojo banu je ni
0: e o ti mo la afu aiye
1: ojo ti won ti enu oniwase agbaye pa pe to so to
0: wa tu ka lati mo la afu aiye
1: mo re ti mi leko in lo soro olorun ni mo da olake
0: lati mo ra afu aiye
1: ele mo re ti mi ni kanu in lo se wa si olorun ni mo da olake
0: lati mo la afu aiye
1: mo re ti mi ni kaduna olorun ni mo da olake
0: lati mo ra afu aiye wa tu ka limuna
1: aide babo
0: wa ta si adu ari juno bi ma ka lo ya belewo
1: ola mo happy won eh wo ti wo ni ibi oni wa si agbaye omo ro so bi oni wa si agbaye o ti e ni la ka ibi oni wa si agbaye ejite ni mu
0: ejite le mo
1: eh
0: ejite le mo khayal hayati
1: a kilo si o

0: ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọjọ́ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọjọ́ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọjọ́ kan náà ni kó sì tí a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbára.

Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Afẹ́ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò bólé àìsàn ẹ̀sà àmì ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwọ̀ ìjánu. Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyin o. Lọ́ra àwa náà yípa ká mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwọn.

0: ọmọ ọlọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹlẹ mọ́jẹ ọmọ àti ala Ashiru Amadu Adeniyi Afa Glows and the Ethereum Multipurpose Venture nílùú Papo.
1: Ó máa fọlápin ìtàn kò ní rí alá.
0: Afọlábí Nurudeen ni aláró láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: ẹjẹ́ àgbà báyìí, ìyá tún gba ọ̀nà bí.
1: Ẹ̀sán gbogbo tí ju ìdí mí, àti ṣe bí ọ̀yọ́ online radio, àti tìgì àràbà.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ̀ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ̀ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín, ẹ̀yà ẹja tún rojọ́ díẹ̀ sí.

0: bó lọ́rùn.
1: Ẹ̀dákun ẹ̀sọ̀ ọ̀túnmọ̀ rẹ̀ kó yé gbogbo wa.
2: Bí ẹ bá ṣe pé mo rọtí bàbá mi ni, dókun torí mi, dójìyà nítorí mi ni. Tó dáríjì mi nígbà tí mo dẹ́sẹ̀. Gbogbo ẹsẹ̀ tẹ́ wá sọ yìí ń wà bínú. Mo ti wá dáríjì yìí ń wọ́n sọ̀túnmọ̀ rẹ̀ kó wá yé gbogbo wa. Olódùmarè. Ohun tá ń pe lọ́lọ́dúnmarè èyí ọkọ̀ ńlá ni. Èèyàn lásán ò gbọ́dọ̀ jẹ́ ọba tó dágbogbo wa ní kúkú jẹ́bẹ̀. Olódùmarè olódù ohun tí Yorùbá ń pe lódù ni nǹkan tó tóbi. Bí Yorùbá pápọ̀yà tó tóbi wọn láwọn podù ọ̀yà. Bí Yorùbá bá jayò tó pọ̀ wọn láwọn jodù wayò.

0: ṣé yínká ó kàn mọ fẹ dá wàhálà lẹ ní sá lórí tó fẹ mọ di orí ago méjì papọ nínú kótó kan náà ṣé àjàdí eyín kóró kan mò ń wò bàbá àjàdí eyín kóró kan mò ń wò lọọkan yẹn kó táwọn ọmọ mi fẹ gbalẹ kan lọwọ ẹ ń jó ní táwọn kan gan mórí ilẹ tó ń kọ mò ń wò yẹn tí bá dé kan bó ìgò lórí ẹ ní ìsìn ṣé kò ní sọ pé lóòótọ́ sọ pé mo tó ń dá wàhálà lẹ sí ẹ lọ́rùn nínú stúdíò rẹ tá a sọ pé ká wá kí àwọn tó máa ń ràn ẹ lọ́wọ́ ó ṣe lè mú bàbá àjàdí eyín kóró náà wá sínú stúdíò níbi mọ́tà wàhálà lẹ láàárọ̀ mọ́ndé o láàárọ̀ mọ́ndé ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o. bàbá ẹ má bínú mo fẹ́ bá yín parí ìjà náà ni mo ṣe ní kí bàbá náà wá káyọ̀ náà wá bàbá àbí ṣé bí mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ bàbá àjàdí eyín kóró mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé bàbá náà ń bọ̀ ń bí o pé ká parí ìjà ká má máa bára yín jà yín náà ni bàbá mi méjèèjì tí mo ní nílẹ̀ yìí ẹ dákun torí ọlọ́run ẹ má jà.
1: ọmọdé tó bá mọ wọ́wẹ́ ẹni yorùbá gbàjẹ́ náà ni kò sí wàhálà ṣé o ti bá bàbá àjàdí sọ̀rọ̀ àwọn ọmọ tó gan mórí ilẹ̀ rẹ̀ nígbò ní ẹ báwo ló ṣe máa bá mi tí wọ́n sílẹ̀.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàbẹ̀ túmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Táwọn gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa. Àwa náà gbádùn yín o. Torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè ṣe àwa o.
2: Wọ ní àmàlùwà kí.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀hún. Níbẹ̀hún ibẹ̀hún. Mo sọ́lé di Ọ̀yọ́ láti bẹ̀hún.
3: Ìrọ̀bí ìdánlá.
1: Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhààyín táà náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe.
2: Ọlọ́run sí.
1: Ọlá Ọlọ́run ọlá yín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzàújù ńlá wà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pòun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdù Ọlọ́run wàhídùn.
1: Torí pé mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányá ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lórí. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgà láwọ̀.
2: Ìlà-oòrùn.
1: Gbogbo ẹ̀ lọ́wọ́ àní ààyè. Combination of all the religions lọ́wọ́ lọ́dọ̀ mi. Dángbé náà.

0: ata tun disaye la aro yi oluwa lo n gbe wa aro tori ko n be pelu wa ni o emi ki yo beru egbe egberun eniyan ti won ro gba yi mi ka eyin na e ma beru e ma fie e ma beru e ma beru e ma beru e ma beru emi ki yo beru egbe egberun eniyan ti won ro gba yi mi ka dide oluwa gba mi olorun mi lu gbogbo awon ota mi ni agan Olorun ba wa lu won lagba wa lu won lagba ka gbon won mo jo ka gbon won mo jo kan da jere Olorun ba wa lu won lagba ki o si ka eyin awon eyan buburu eyin won ka ma le bi ka won le bi haamu wa o ka ma le bi doju ija ko wa o keyin won eyin won eyin ogan won ka ma le bi doju ija ko wa awon eyin buku awon akayin soro ka ma le bi eyin won ka ma le ki keyin won ma le ni apa kankan ne ni inu igbesi aye wa lati odo oluwa ni igba lati wa o ki ibukun re wa lori awon eniyan re ki ibukun olohun blessings of god ko wa lori emi pelu awon ololube mi kaakiri agba nla yi awon lati leyin ile ise wa awon te ma ran wa lowo yanyan ayo awon te ma ran wa lowo yanyan ya awala le awali wa ya hiratu le ayiri wa ya saliku wa tele ma tin wa ya rihamu rahim Ila jana surullahi wal fati wa raita naza ya de ulu na fi dini la ya fuwajan Fasa bibi amdu rabbika wa stakbiru na wukana tawaba
1: Fana la tibismillah
0: Chibo tu fin sad ya kwe lu un un fe Ayo Ese fakan
1: Un tasiru
0: Sonia yo yo guwa yo yo guwa yo yo guma guma Adia fuwa onome la Nikyo ti baban loba mamu yo yora Emi kwe lu e yin ẹyin pẹlú èmi gbogbo ẹyin olólùfẹ mi ẹyin tẹ ń fẹràn kan ní ajíṣe bí ọyọ ẹyin tẹ ń fẹràn ọlọrun lára mi èmi àti yín ti bá wọn mú yọyọra lónìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lónìí èmi àti yín ti jọ mú yọyọra lọsẹ yìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lọsẹ yìí èmi àti yín jọ mú yọyọra lóṣù yìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lóṣù yìí èmi àti yín ti jọ mú yọyọra lọdún yìí o ọrọ ayọ ní kọ mọ bá wa lọdún yìí èmi àti yín ti jọ mú yọyọra kó lẹ gbogbo ìgbésí ayé wa ọrọ ayọ ní kọ mọ bá wa kó lẹ gbogbo ìgbésí ayé wa nítorí wípé ọrọ ìbànújẹ kì í báyọ. Adúlá ni
1: ìsọmọ.
0: Bẹ́ẹ̀ni pé ohun tó bá jọ ohun báyìí náà làwọn bàbá wa sọ pé àbí ewé ohun. Epo ẹ̀pà báyìí náà ló sì jọ pósí ẹ̀ lérí.

Murtado Abdullah náà ni àfáà tí a ti ń ṣe àṣùbúrọ̀ bí yára lá. Má fi gọrí bí má fi kọ́lé bí gẹrù lá tàtíjọ wà látàárọ̀. Sẹ́ẹ̀rí fún dún dáadáa lọ́dọ̀ yìí ó sì pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́. Ó sì pẹ́pẹ́ pẹ́pẹ́ pẹ́pẹ́ ó tún wá sì dá kan kò yẹ bẹ́ẹ̀.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tabìtalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yìn náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni. Ìra wọn ọmọ fẹ́ pòpò òde nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó bá lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ òní tipẹ́ dẹ́yìn ká. Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí ọlọ́run ọba olódùmarè. Wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kù tọ́jú wọn o torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà fún òtún fún wa bí ọ̀sà kán lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bù fún wọn bí òkun alágbá lúgbò bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ. Deyinka yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ajá ìlú Ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba ó kù tọ́jú mi ayín náà sọ fọ́lọ́run mẹ́rin pé ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi ọlọ́run ọlọ́run ọba mọ̀mọ̀ dúpẹ́ ó kù tọ́jú mi o ṣé lórí ẹbí lórí ara ní ká sọ ni ó kù tọ́jú mi lórí ọkọ lórí ìyàwó ni ó tù ó kù tọ́jú mi àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí mọ̀mọ́ ni ó kù tọ́jú mi o ọlọ́run ọba ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o ìwọ nìkan ni ìwọ ni alpha àti omega.

Ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinà ní o pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin èmi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀ ìwà, bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà, rèéṣẹ́ mi náà tún lọ mọ ọba aládèjì kanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu òhun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mo ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn ò fi sẹ́mi pa mí dín mi dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹ̀wò ẹ̀gbò wò, ẹgbèwò ẹgbèwò, ẹyẹ̀wò ẹyẹ̀wò, ẹyẹ̀ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dákọ́ ni mo jìyà títí n tó jèèyàn. Mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹ̀yin náà ẹ̀wò wá wò sáàrin ara wa. Ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka. Wọ́n mọ òṣè tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú Ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ayin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan ọ̀kan Adéyinka Ayin rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn. Tọ́ bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tọ́lógun tọ́lógun, mo kì í tọmọlúàbí tọmọlúàbí, títílẹ̀ òdúà títílẹ̀ òdúà. Ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ní ń pa wá, ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o. A bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: báyìí tí n bá tó wọ ẹyin wò ẹyin lẹ mọ wọ ẹyin wò kẹ wá wo gbogbo nǹkan mo tún wá wọ ẹyin wò mo wo gbogbo nǹkan táwọn tọlọrun ti gba ipasẹ tàwa náà tó fi gbéṣe tó gba pasẹ tẹyin náà ẹyin olórun fẹ wa ẹyin alátìlẹyìn wa tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹrẹ ré tẹ bá mọdún náà lọhùn tí n bá tó bẹrẹ sí ní ṣàròyé tí n bá padà bẹrẹ tí n padà sẹyìn tí mo wọ ẹyin wò tí mo lọ wọ ẹyin wò ẹni tó bá wọ ẹyin wò tí bá máa ń wọ ẹyin wò náà jọ mọ pẹ dú ọyìn tí mo wo gbogbo àwọn tá a jọ bẹrẹ níjọ kínní àná àwọn míì tí wọn ò ṣiṣẹ yìí mọ àwọn míì tí wọn ti gboko bò mí lọ àwọn míì tí wọn rí irú àmútàbà rí gbàyígbà yìí ó dúpẹ́ o alhamdulillah rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ọlá rẹ ga níbo lèmi ò bá wà tí ò bá sí ọlọ́run bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o where will I be without you without your help where will I be níbo ni bá wà lọ́jọ́ èmi bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀yin o.
1: ọbẹ̀ rẹ dùn láwọn mi òun dán pé rí.
0: àwa náà wá di ẹni tí ń ra mixer tá ń ra mixer tá ń ra microphone tá ń ra microphone hanger tá ń sanwó shipping ọlọ́run a mọ̀ dúpẹ́ o tá a tún ra table pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa ara table nínú studio ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún lówó kókó bá ń ṣe lẹ́dà ságà mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo fẹ́ ṣe àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa Xman Construction ó bá ń jórin mọ́rin mo fún lówó tásọ́rẹ́ mo tún gbé ọ̀dọ̀dọ̀ rẹ̀ mi ti ń ṣe fọ́níṣọ̀ ó náà nígbà tó ṣe dáyé kan ó ní sókàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíṣẹ́ chair mi yìí lọ tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀ lọ́ọ́ tún ṣe kọ́ máa gbé lọ ẹsẹ̀ rẹ ti bàjẹ́ mo lọ rẹsẹ̀ mi sì mo jórin mọ́rin lọ bá dúró rekete ìmí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́ ó ti ṣe tébù ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú Yinka pẹ́ ń bọ bí àwọn eré ìlú náà ni mo fún tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín tí ń bá wá ro òkun tí mo rọ̀ ṣà tí mo ro bá tí mo rò lọ sókè tí mo rò lọ sódò tí ń bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan tí ń bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa wà láì ń wà ń bí láti ní di ọ̀la di ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn-ún ìjọ mẹ́fà ìjọ méje ẹ sì mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀run lọ́rùn ẹjọ́ rọ̀run lọ́rùn bí i kàásì nǹkan wà láì nífi kan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin ọpẹ́ ní ń pẹ́ni sílé ayé àwọn olé alára ọpẹ́ a máa pẹ́ni sáyé àwọn òkè ìjẹrù ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán àdìpẹ̀lẹ́ òre gbà. ọba náà larẹmọ lẹkùn ó ń lọ rẹ wá lẹkùn o wàláì ọdún méjì ló ń pé lọ yìí o on the 24 oṣù yìí lápẹ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀lé ọ̀la ọ̀túnla jẹ́mẹ́rin tó fi di 24 tó jẹ́ kó ojoojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà ẹ gbọ́ ṣé mo ṣàṣe jù ni. bí ò sí ọlọ́run bí ò sí ẹ̀yin ọlọ́run ọlá yín tára tẹ̀mí Yinka ẹ kú ìtọ́jú mi o ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

ẹ̀yin bá mi, ẹ̀yin mọ̀ mi, ẹ̀yin alátìlẹ́yìn mi, ẹ kù tọ́jú mi o, ẹ̀yin supporters mi, ẹ̀yin listeners mi lójoojúmọ́, torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí server tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, mà tó sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èyàn wà ń bẹ̀rù wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tán sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ́run bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọn ṣe ń kọ́kàn lábẹ́ ẹsẹ̀ sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

kò tọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n máa ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Báà mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ́ ni wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ ọmọ jẹun sì sọ kọ́lọ̀ ọmọ jẹun sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

wala iko to si mi olorun loka mi ye o ona ba ngbo mo ma won ta jo lo suku to je pe oro to da lenu won saka saka ju awa lo olo ba ngbo olorun lo di bi ka wa ye ori mi lo samiyan olorun ba ngbo melo la gbogbo ara mi kini mo ma wi na ki mo ma so olo ba ngbo olorun loka wa ye o wala iko to si mi okan wu o didi o wu olorun lo fi gbe ogo fo le wa olorun lo gbogbo fo le o Olorun lo gbe oko fo le wa o. Mami edu ore madam fun mi kemi lati lo badan. Mami daada nu. Awon lati leyin wa nu. Edu ore edu dede mami. Baba mi fa ta ila mi ti latowo Londo state madam fun mi kemi lati lo badan. Eyin Afolabi Nuruddin Alaro Alaro latori le de Libya. Omo oba lati golumo idini Adekunle. Ayin baba mi daada Evangelist Moses Akande Akintunde. Artist Michael Awosola Angelo lati ilu Abuja. Baba mi daada Basiru omo Adeniran. Lati ilu Eko omo Oyo ni won si pelu Eko ni won gbe. Etiri multi purpose venture Afar Glow Asiru Ahmadu Adeniyi egbon mi daada nu lati ilu Papo. Adupe o amalo re. Ona pe mi po o alai ona pe mi po won o le santan Olorun lohun enu mi Olorun lohun enu mi Olorun lohun ti njade latenu mi nibo lawo bawa ti o ba se Olorun ba wa so oya ba ti wa ninu kugu ninu nkolo ti won ba ti amale oi sugba Olorun na ni nko ayo Kí la wa jámọ́ tí ò bá sí ọlá ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Saminu ọmọ Adépọ̀jù bàbá mi Fatta Ibandele Olúṣọlá lamẹ́ríkà. Miriam Sinkins Adesewa Adepoju lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odúọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kọ́hún lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ẹsẹ̀ o ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ ní mọ̀dà kọ́ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mù láti Seattle kọ́hún bí ẹgbẹ́ Seattle. Ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá táwọn èèyàn popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mí pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odúọlá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn mọ̀ gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn kápẹ́ńbọ bí a wérin ọ̀rọ̀ jẹnu ohunrun mo tó sùn tẹnu mi tó ń ṣe wúyẹ́wúyẹ́. Èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyàn èmi náà tó lọ́ máa tóbọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́rùn rínú kedere. Adéyìn kan ọmọ ha lójú ìyá ọmọ lójú ará àdúgbò lójú ará èrò gbára àtòrò gbòòrò lójú ẹni wọ́n jọ ń wòra èmi tó lọ́ máa lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú ọ̀fẹ́ràn mi o torí pé wọn ní gbọ́ Adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi Ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ni ó pé ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí eré bí eré bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí ilé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá o fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Infinite Hot 4 Hot 4 ni mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ní fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ó ṣe é ṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Deyinka Ọlọ́run ọba náà ní tọ́jú mi kí ni mo jámọ́.
ìdámọ̀ kankan. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

0: orí yín bẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dú orí. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Nàìjá, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ǹbẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá yín làwà fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́
0: ọṣẹ́ o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí ó bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe bá ìwọ̀n ayé mú bá a bá wọ́n bá rí wa lókèèrè wọn aṣa àríyá bá a bá kọ̀yìn sí wa bá a bá kọ̀yìn sí wọn wọ́n á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọ́n ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọ́n ti gbọ̀n sórí àga àìmọye tí wọ́n pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa tí ò bá sí ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọ̀pọ̀lọ́ ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o a ní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní tá ń fi á ní tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọ́yà fúnjẹ ojú oorun, àìmọ́yà àpẹ̀ta ojú oorun, àìmọ́yà fúnjẹ ojú oorun, àìmọ́yà àpẹ̀ta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmá ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Wọ́n bá ti ẹ̀jẹ̀ pé oògùn lágbọ́kàn léni. Àìmọye àwọn tán ní yàrá ya fòrọ̀rọ̀ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni. Àìmọye ìgbà tí tíyè ó pa. Tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu. Tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà. Tí ò bá sí Ọlọ́run tó dúró fún wa. If no be God wey stood for us. If no be God wey be for us. Where we for dey? Where we for dey? Where we for be? Níbo la wọ bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa àwa mọ́. Àwa dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajíṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólókò bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólókò. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí rere ni ti rèrè o.

mo rọwọ yin nbẹ lati Benin Republic ayin ti Kotonu lọhun nbẹ hun a rọwọ yin o e seun adupe lọwọ atẹyin na adupe lọwọ yin ile loko pe lẹyin odi ani yin pe odun meji lo ta bere kini bi ere la bere lọjọ na lọhun ni ọjọ kẹrin le ni ogun osu kẹta ọdun na la bere lọjọ na lọhun ni ọdun 2020 lọhun nbẹ hun one more time oku itaju ni olohun

0: Mányi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí sẹ́bi ọ̀yọ́, online radio.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni sebi ba beni kokan.
2: Sọ bó ti ju ìlú mi àti ṣebí ọ̀yọ́ online radio àti tìbí ara.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajisebi Oyo láàárí, Oyo ò ní ṣebí bàbá ẹnì kọ̀ọ̀kan.
4: Ọlọ́run gbàdúrà. Ṣùgbọ́n àmọ́ tún ṣiṣẹ́ tọ àdúrà wa lẹ́yìn ni o. Ìwọ̀n àtúnwọ̀nsì ni gbogbo nǹkan ló dùn mọ́ nílé ayé àní.
5: Àwa máa rí tí Olúwa owó lẹ̀ mọ́.
4: Torí pé Ọlọ́run gan ni mò ń fẹ́ ká lo ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó bá bá wa sọ̀rọ̀ lọ, tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò tó ní àfàlá tààkì lónìí. Àfàlá tààkì lónìí. Ẹyin ẹ̀ ṣe làákà ẹ ni, tẹ̀yìn rorí yín ni. Ẹ ronú, ẹ rorí ẹgbẹ́ kínní sínú rorí yín o. Torí ẹ̀ fún ìdí èyí, a gbọ́dọ̀ máa lo ọpọlọ wa. Ká mọ̀ jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákà ẹ wa lọ. Nípa gbígba ẹ̀sìn sódì. Kí ló dé tèmi bí máa ń mú mẹ́ta papọ̀ ní àárín? Mẹ́ta lọ́kan lè mí o. Kò sì sí ẹ̀sìn kan tẹ́nìkan lè bu ẹnu àtẹ́lù lọ́dọ̀ mi. Ẹni náà yóò rí pípọ́n ojú tèmi ni. Torí èmi nígbàgbọ́ pé a religion, any religion, or any religion beliefs should be a personal relationship, personal relationship of communicating between you and your creator. Your personal way of communicating with your creator. Ṣùgbọ́n ká lọ máa gbé Ọlọ́run níjà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ẹgbọ́n mi yé tí ò lè gbé ara rẹ̀ níjà ni. Tí ò tó gbé ara rẹ̀ níjà ni. Àbí sí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ elédè ẹyọ kan péré. Tí Ọlọ́run ọmọ tí ń ṣe ni. Tí ò fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ ẹlẹ́sìn kan ṣoṣo. Tó bá ṣe pé Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹlẹ́sìn kan ni, ó wà ní ìkápá àti agbára rẹ̀ láti ṣe o, láti sọ gbogbo wa di ẹlẹ́sìn kan o. Èmi bí mo sọ pé àwọn tí mo ń gbé Ọlọ́run jà wọn ní làákà ẹ̀ ni o, wọn à ń ronú ni o. Ọlọ́run gan sì máa ń fẹ́ kéèyàn ronú, torí ẹ̀ náà ló ṣe fún wa lọ́pọlọ o. Ẹ rí alájì pásítọ̀ Olúwa lèmi, Olúwo lèmi. Máa ka Bíbélì díẹ̀. Máa ka Kùránì díẹ̀. Máa tún ka ẹsẹ̀ ẹfá Odùfá díẹ̀. Máa tún mú àṣàmà àti òwe ilẹ̀ Yorùbá wá. Nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kan lè máa mújà wá. Ẹ rí pé sọ̀ọ̀sì ti a ó yàtọ̀.
6: Bọ́ bá wù mí, mo lè dun bí egungun.
4: Bọ́ tó wù mí, mo tún lè máa fọhùn bí òrò bí òrò. Tọ́ bá wù mí, mo lè dun mẹ́wírí mẹ́wírí mẹ́wírí mẹ́wírí. Bọ́ bá tó wù mí, mo lè dun máa dun wẹ́wìrì mẹ́wìrì wẹ́wìrì wẹ́wìrì mẹ́wìrì. Àní tó bá tún wù mí, èmi tó lè dún gbàgbàgbàgbàgbàgbàgbàgbà fù fù kó wù ẹyẹ ayé. Àbí ń dún kòkò lójú yín ni. Àwọ̀ èyí discriminate ní àyín o. Mo sì nígbàgbọ́ wípé gbogbo àyín tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí náà, àyín náà èyí discriminate o. Ẹ fìjálẹ̀ fọ́lọ́n kọ́ máa já ìjà ara rẹ o. Ẹ jẹ́ ká wà ká gbájúmọ́ níta àwáyé wa ṣe, ká gbájúmọ́ dáadáa wa níbí. Torí èlèmí ṣe ń jẹ́ ká ṣàmà ṣe dáadáa ni mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. kasa ma se daada awon elomi won se esin debi wi pe won wa ni ba awon alabagbe po awon se da won ni se daada si awon alabagbe po awon mo iru esin wo lo nsin ti oji o se daada sa awon ara adugbo re awon alabagbe po re iru esin wo lo nsin to je ko omo yan omo iya re lodi iru esin wo lo nsin ta fi ni iya re ni nsi o to fi wole lo ki iya re mo iya to de je ile o lori ti o pa oje lati keke wa iru esin wo lo nsin iru esin wo lo nsin tan je oko eyin si baba re iru esin wo lo nsin to fi wulo pawon ayawo atomo re ninu ile iru esin wo lo nsin to fi gbo soro to fi gboro soko re lenu iru esin wo lo nsin o solo na lo ni a ma se bayi anabi ibrahim alayhi salatu wasalam ninu qur'ani an baba re won gbe eh awon ere osa won pa gbe le lori pe ko kiri lo odidi anabi olohun ninu qur'ani ke koro si won lenu yo tun kiri e lo eto nbe ninu qur'ani wi pe beyan ba kirun lowo ti ya eyan iya eyan to so loko to wa wa saye to ba npe o lori irun o tun le jarun bi irun bo se lagbara to n loda awon muslimi o tun le jarun ko lo da iya iya re lohun bo ba nse esin to n kirun lowo to n kirun lowo lowo to ba n kirun lowo lowo ti awon eyan tenikan te n ku lo tori eyan ni n ku lo yi o to ti be gbe mi to si mo pe ninu kapa re o wa lowo re lati le ti e rescue re ko ti e ma si ninu kapa re gan o le ja irun to ja irun to sa le lo to sa re lo do la ni to fe gbe mi na o wa lori irun ni wa nri lo kan pe ejo o ti fe bu enikan je ti o mo bo ba ja irun wa lai olohun o tun gba irun re o tun gba lekun daada ni to gba awon eyan won ti si esin gba won ti gba esin lagba sodi sugbọn lọdọ ti a n bi eyan ẹlẹran ara la kọkọ jẹ na o ka ti ẹ to ma di pe emi n jẹ musulumi iwọ n jẹ kristiani iwọ emi n jẹ babalawo emi n jẹ ni ti n bọ fọ emi n jẹ ni ti n bọ san gbo eyan ẹlẹran ara la kọkọ jọ jẹ na ẹjẹ ti n lọ ninu ka isan ara tèmi náà ni n lọ ninu isan ara ti ẹ o ẹ ma gbọ ọrọ nu bíbélì ni Jesu Kristi oluwa wa lo n sọ fun awọn ọmọlẹyin rẹ wipe

0: Hi, country na ti ngbo iwa su wa laara e o ti di orilede meje meje ototo sangiliti mo fi olorun ba to ni mi to ni emi mi mo fi bura ai eyan eleran ara la kokojo je o eje to nlo ninu kasara temi na ni nlo ninu kasara ti e o ko yato sira won n to le yato nbe na ni wi pe baye mi je o positive iwa je bi negative iwa je positive emi je bi negative in to yato nbe na no tabi ti ki genotype wo tun yato eje kana ni nbe laro okunrin ni nbe laro obinrin o categorization awon lo le yato o bi general bi positive he negative o positive o negative n to le yato nbe nu o to ba ti le gba ara won mu won le gba eje lati ara okunrin si ara obinrin lati ma je ki emi re o bo aye ati orun won le gba eje lati ara obinrin si ara okunrin lati ma je ki emi re o bo won le lo kidney laro okunrin fun obinrin lati ma je ki emi re o bo won le lo kidney lati ara okunrin si ara obinrin lati ma je ki emi re o bo eyan ele ara lajo je o Olorun fe ka ma lo opolo wa sugbon awa ni orilede Nigeria boya tori pe o si ati ya opo ni Nigeria ni awon ijoba na o si ran wa lowo awon loye ki won ma regulate esin yi o ti won je ki awon eyan kan ma koyin sira awon yi ti won fe je ki awon eyan kan feran ara awon denudenu won ijoba loye kan ma regulate won sugbon awon ijoba na nko awon ta wa ni janu ijoba na nko awon ai
1: soju gogo eyan Olorun gogo
0: alagba o di esin na ni pupo ninu awon mi agba o di esin yi wa lai ta lai nbe lara ntin fa Nigeria seyin ti o je ki Nigeria o ti lo o Olorun ba nbo nitori pe eni to competent to daju to mo to yato so si to competent won ni je ko bo si joba o nitori esin ama ya mi ninu esin ni gbogbo wa la nba kakiri wọ́n ní fi competency síwájú mọ́ ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ wá gbọ́ láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tó ti ń déjọba ewó ló débẹ̀ tó ṣe dáadáa ewó ló débẹ̀ tí ò kówó jẹ ewó ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́ náà ewó ló débẹ̀ tí ò wá bú ewó ló débẹ̀ tí ò sí agbára lò agbára máa ń gun àwọn èèyàn wá ń gùn kò gùn ní àyín ni power drunk people yàyìn náà lẹ́ẹ̀tì rí wọn kò wá síbi títí òsì òsì gbọ́n ní ilé òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo lẹ́bù yẹn gbogbo àwọn ilé òkèèrè táwa títún máa ń sọ pé wọ́n lẹ́sìn lẹ́yìn pé àwa táwa tó bá lẹ́sìn rí ẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí ga ni wọ́n mú ẹ̀sán wá fún wa.

Walai, wọ́n ń gbà mí lọ́wọ́ ní South Africa. Lọ́wọ́lọ́wọ́, bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ń gbà mí lọ́wọ́ ní Finland lọ́wọ́lọ́wọ́, wọ́n ń gbà mí ní Germany lọ́wọ́lọ́wọ́, wọ́n ń gbà mí ní UK lọ́wọ́lọ́wọ́, wọ́n ń gbà mí ní Canada àti United States náà lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run, Walai tala. Eléyìí ń túmọ̀ sí wípé I am on the right track. We are on the right track. Àwa nílò ká máa ṣe wàásù fáwọn èèyàn wa. Ká lè mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara lakọ́kọ́ jẹ́. Ká tó di ẹlẹ́sìn èèyàn lakọ́kọ́ jẹ́ o. Ẹ̀jẹ̀ kan náà ní ń flò nínú ara wa. Ìyàtọ̀ tó lè wà nínú ẹ̀jẹ̀ ara wa. Kò ju bóyá B negative B positive lọ O negative O positive lọ. Tàbí A positive A negative. Gbogbo àwọn nǹkan yòókù wà láì. Ti positive àti negative rẹ̀ bá ti lè bára wọn mu. Wọ́n lè fi ẹ̀jẹ̀ láti inú ọkùnrin sínú obìnrin o. Ẹ̀jẹ̀ ẹni tí ń bọ òòsà wọ́n lè lò fẹ́ni tí tó jẹ́ pé mùsùlùmí ní ṣe. Ẹ̀jẹ̀ ẹni tí ń ṣe mùsùlùmí wọ́n lè lò fún kìrìsìtẹ́nì o. Ká má jẹ́ kí ẹ̀sìn kọ́ jẹ́ àdínà gbọ́ òkú. Ká má jẹ́ kí ẹ̀sìn tó yẹ kọ́ jẹ́ bíríjì tó yẹ kó so gbogbo wa pọ̀. Kó tó wá jẹ́ pé òun ni ọmọ dá ìpinyà sílẹ̀ láàrin wa. Ilé mímí dá sọ́ọ̀sì tèmi lẹ̀. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio and TV International Church of God Ministry. Adéyinka Pẹ̀mbọ bí àwo erin. Tí ẹ mọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ ni bí àwo erin ni. Ẹ mọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ bí àwo erin torí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra gó ni o. Ìmọ̀ tọ́lọ̀ ń fún wa ó pọ̀ púpọ̀. Ọlọ́run ọpọlọ tẹ́lẹ́dùá fi jí nkí mi ó pọ̀ lọ́pọ̀. Tèmi ṣe ń jẹ́ pẹ̀mbọ bí àwo erin pé nǹkan kì í ṣẹ̀ ra gó.

gbogbo ìjọ tàbí páìtọ̀ tàbí ìmọ́ọ̀mù tó bá ń kọ yín láti lòdì sí àwọn ọmọ èèyàn ìyàn ẹlẹ́ran ara bíi tiyín, ẹ mọ́ lọ ọ̀dọ̀ irú wọn mọ́ o. Àwọn ìyẹn service agenda wọn ni o, tàbí kí wọ́n má ní ìmọ̀ tó pé tó. Àti pé ẹni tó bá ti jẹ́ fanatiki bó mo ti fẹ́ sọ yóò báyìí, ẹni tó bá ti jẹ́ fanatiki mo ṣùgbọ́n mo mọ̀ kó ti yé yín. Ẹni tó bá ti jẹ́ wàbí kókó, tó ti jẹ́ wàbí kókó, kò sí nǹkan tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ fi yí ọkàn rẹ̀ padà. Wàbí kókó n tó ti nígbàgbọ́ sí náà ni ọmọ tẹ̀lé lọ. Ẹni tó wá ṣẹlẹ̀ ni wípé ọ̀yẹ̀ká rẹguléètì ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà bí mo ṣe ń sọ bọ̀, torí pé àwọn kan ń bẹ tó jẹ́ pé bàbá àmọ́ọ̀mù wípé olórí ẹ̀sìn yìí sọ pé dadíjì ó sọ pé bàbá àjọ sọ wípé nìkan ni làwọn ọmọlẹ́yìn wọn máa ń gbọ́ o, wọn ò ní gbé kinní sínú ròrí. Ṣùgbọ́n ọlọ́run tó dára gan ọ fẹ́ ká lo ọpọlọ wa, ọ fẹ́ ká máa gbé ọ̀rọ̀ sínú ròrí. Torí náà tó bá bá a sọ̀rọ̀ lọ bá a sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò ní àfàlá tààkì lónìí, àfàlá tààkì lónìí. Ẹyin kinní burúkú yìí, ẹyin èsè làákà yín ni, ẹ ní ronú ni, ẹ ronú ni, mo fún yín lọ́pọlọ mẹ́ẹ́, ẹ máa lo ọpọlọ yín, ẹ máa ronú yín o, ẹ máa gbé ọ̀rọ̀ sínú ròrí. Ṣùgbọ́n àwọn míì jẹgẹrẹ ti jẹ ọpọlọ wọn, n tí ọ̀gá wọn lókè tó bá ti jù sí wọn, wà láì tàláì, wọ́n ti wà infected nìyẹn. Ìdí èyí ó fi yẹ kí a máa regulate religion ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìparí ọdún tó lọ, Ghana ní orílẹ̀-èdè Ghana, ìjọba orílẹ̀-èdè Ghana, wọ́n fi òfin kan síta pé ìwọ tó bá jẹ́ páìtọ̀, tó bá lọ rí ìran àríkùrí, àsọtẹ́lẹ̀ òdì tó lọ ń sọ sí orílẹ̀-èdè wa, ọ bára rẹ níbi tó lérò, ọ lọ́nu kúgbú ni, ó gbé ńlẹ̀ ni, òun kálukú yà ṣèwé ọmọ rẹ̀ má sọ. Tọ́ra àwọn náà ni wọ́n máa ń rí 100 èèyàn ni ó kú lọ́dún yìí, àwọn ò ní rí nǹkan dáadáa, wọn à ní rówó, wọn à ní rọ́mọ, àfi kéyìn ó kú, eléyìí ó kú, èyí ó já àwọn. Orin bàbá mi Òjó Adé tó ní kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o, ènìyàn ló sọ pò lè níláárí, olí ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o. Kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o, dáadáa náà lọ́lọ́run o, dáadáa lọ́lọ́run o, dáadáa náà ni máa ń sọ. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, Ọlọ́run ò sọ̀rọ̀ burúkú, Ọlọ́run ò ṣe èèyàn burúkú, Ọlọ́run ò ti ẹ̀ ṣe èèyàn débi tí ọmọ hùwà burúkú, Ọlọ́run ò sọ̀sọ́kúsọ o. Àsọtẹ́lẹ̀ òdì ìran aburúkú ní níkápá lórí ayé mi àtẹ̀yìn o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá àbílá àlẹ́ ìrẹ̀sìn, nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Ní àsìkò December, ṣé ẹ tún mọ táwọn èèyàn

àánú ọlọ́run ìbùkún elédùmarè orí àjẹǹjẹtàn rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn ojú o. Adéyinka Ọlásùnkànmí lorúkọ mi pàpín baálẹ̀ ẹ̀fìlà ìlásàròkọ ni mi ti so lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá ìlú ọ̀yọ́ yín rèé o tí èyí gbó lásán nítorí pé bí n bá rẹ́ranko mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lọ̀ ó ṣàánú mi pẹ̀lú nǹkan rírí. Àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún un lókọ̀ ni wọ́n ló ń rìpú rí. Ẹ̀wọ̀n a gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ lọ́fìn àárí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni mọ́tàn ni jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí òdorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adẹ́niran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèésí bá ṣe ṣe ń jò ni pé kí ni ta ẹrin irinṣẹ́ wa ń ráhùn o ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí náà pè ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà mí ẹlòmíì ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ẹ̀ gbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá wa gbọ́ tẹ́ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yóò dún mo ṣe yẹ kó dún ń ráhùn ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrù yín àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé fún nídà yín dábùkátà yín ọ̀pẹ̀ mi tó dorí òdorí àwọn alátìlẹ́yìn wa Bámi Bàṣírù ọmọ Adẹ́niran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí anílẹ̀ṣẹ́ wọn bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí ọ yín kàn rálá ti bàbá ni àwọn ènìyàn yín kàn fi àwa ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ tún fi sowó dátà ìfi sowó nǹkan ẹ ṣe o bàmí. Iná ò ní tanwó yín pẹ́lú gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ́ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn Ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú òní yín tì nígbà kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí ṣùgbọ́n

ń bá ba mọ́nimọ́ni náà máa ń pòwe kan tó máa ń sọ̀rọ̀ kan. Bí n bá ti sọ ẹ̀gbà bẹ́ẹ̀ ni o, orí ìlú ò tí ì sẹ́tù dáadáa, débi pòwe wọn ó wà bó ṣe yẹ kọ́ wá. Ṣùgbọ́n tí n bá ti sọ, mo ti mọ̀ tí n bá ti rò láròyé, yóò yé yín. Ní táwọn bá ba mọ́nimọ́ni sọ náà ni wípé kákárí bọnú kò tọ́ràn kankan, ò kọ́ tán nǹkan tí ń ṣe ní òkú. Ìrònú kò dá nǹkan kan fún ni. Yóò tún dákun tí ń ṣe èèyàn ní òkú. Ìrònú tẹ̀ ń wò kò dá nǹkan kan fún ni o, yóò tún dákun nǹkan tí ń ṣe èèyàn ni. Ẹyin láti gbọ́dọ̀ jẹ́ kí ìrònú kó pọ̀. Ó dáa kéèyàn máa ní ronú pé báyà báyìí mo ṣe fẹ́ gbègbè iṣẹ́ gbé, ṣùgbọ́n pé báyà nǹkan rí bákan láwàá kìrònú mọ́lẹ̀, ìrònú ò da nǹkan kan fún ni o, kò yé yín. Ìrònú kò da nǹkan kan fún ni.

0: kákàrí bọnú pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ báyìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn ibòmíì. Ní fi mọ̀ ń já sí pé ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, lábà wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bábá wa mọnimọni ó tún mọ wá sọ̀rọ̀ kan wọ́n ní kò sí bí sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbà díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbà ni tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí kì í ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là kọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ tó yẹ pé wọ́n ti ṣe ìgbìyànjú, wọ́n ti lálálálálá, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá ẹ jẹ́ máa jòjọ ẹ ló.
0: Òwe ìbò kan tó máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀, ẹ̀jẹ̀ kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tí wọ́n ní quitters never win the race, only the winners are the ones who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ni wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń ni wọ́n lè ròyìn ogun. Àwọn tí wọn ò sá lógun ni wọ́n lè ròyìn ogun o, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀. Ṣé òun làlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀. Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún. Kódà, àwọ̀ tún fẹ́ lè máa yà lórí.

0: a ní bí wọ́ ṣe ń lùlù láwọ̀ kájù lù fún wọ́. Lọ́wọ́ àtórí ẹ̀ ló fẹ́ rò pin ìrònú ọmọ dà kankan fún ni kákárí bọnú ọ̀tọ́ràn ẹni kò tọ́ràn tí ń ṣe ní o.
1: Àfọlọ́hún mi alágbára aláwọ̀.
0: Ẹyin tèmi depression rí ilé o depression ó rí ilé o àwọn kan bẹ tó jẹ́ pé ìrònú àrò sódì. Yóò bá tún fẹ́ ba nǹkan tó dùn.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú ọ̀tọ́ràn tí ń ṣe ni o.
1: Báláàrùn ọ̀bí mo dúpẹ́ ká dára.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ àyàn wọ́n sì tọ́ bọ̀. Wọ́n ní ọwọ́ tí bá ń dunni àyè fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pàjáre, ẹ ké gbàjáre. Ẹ ké gbàjáre, ẹ ké gbàjáre. Àìdákẹ́, àìdákẹ́ kú o.
1: Wọ́n lẹ́nìkan ṣe dí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn táwọn bàbá wa ṣe máa ń sọ? Wọ́n ò ní àrùn.
1: Àlà àdàbò fọ́kànlẹ̀ ilmọ̀ ni lógóta.
0: Bòmí mọ́lé dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tààrùn ń jẹ́. Páríwò mi síta kí n fi ọ̀lẹ̀.
1: Àdàbí apá tó bà mí.
0: Ó kọ àrùn náà ni o.
1: Àdàbí gbogbogbò tó bà mí jẹ́ òórá ti àdá.
0: Ẹjẹ̀ mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi, erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ, ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí, yóò wá máa nimí lára débi pé yóò wá di ibà sí ńlá. Tẹ́tí mọ̀ wípé kẹ́ mouth killing èbó toothpaste èbó pé kò ní fa àwọn nǹkan kan pé yóò kìlì jáàmù. Jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yẹ yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílò yìí gangan náà ni ọ̀wà bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjì jọ́ mẹ́ta agídí tẹ́ ẹ bá mu omi lásán yóò máa dùn tí n bá mu omi lásán yóò máa dùn.

0: kí n máa dé mọ́ra kí n máa fi toothpaste fọ ẹnu jù bẹ́ẹ̀ lọ wàhálà kò ní san o kí ni mo máa ń lò sí nǹkan àbílẹ̀ tí n bá ti lọ̀dọ̀ mọ́ mi ogun fọ́nú sẹ́ẹ̀lú ogun fọ́ àwọn ní ẹ bá ń mú ogun fọ́nú ti yorùbá hàn tí wọ́n ti gún mọ́ra wọn tí n bá ilẹ̀ mọ̀ báyìí tí mo dijú mọ́ rí lẹ́mọ̀ yóò ta mí o nígbà tí n bá kọ́kọ́ lẹ́mọ̀ o tí mo tún lẹ́mọ̀ lọ́wọ́ alẹ́ tí mo fẹ́ sùn tó bá yẹ di ọjọ́ kejì kí n mo free nìyẹn kí n wá mọ́ ṣe lákàlákà tọ́ mọ́ mi lọ ẹ bá ń wo oògùn fọ́nú èmi náà mọ tán fi ń ṣe o ṣùgbọ́n àti ṣe o ṣùgbọ́n màá mi máa àwọn máa ń gun àwọn máa ń ní ilé làwọn máa ń sábà lò àrùn dé mọ́ra kí n pọ́ kú yányán wàhálà ìbẹ́ ṣe ń wo kinní tí mò ń rara ń sọ fẹ́rẹ́fẹ́ hàn ó lè di nǹkan tí ó padà tún wú tí ó tún bá nǹkan míì lára tí ó wúlẹ̀ tí ó wàá di n ti apá owó àbò oògùn òyìnbó lè má fẹ́ẹ́ ká nígbà míì ẹni ọwọ́ tí bá ń dun òyàn lèyìn ẹ ṣe kì í bọ abẹ́ aṣọ kò yé yín. ẹ má wàá jẹ́ kí n sọ subject matter tí mò ń pẹ̀kẹ́ lò láàárọ̀ yìí. Oríṣiríṣi ní ìṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ ká níṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ kí n ká ní èyí tí ó ju ẹ̀mí wa lọ. Kọ́lọ̀ mọ̀jẹ̀ èyí tí ó ju ẹ̀mí wa lọ kọ́lọ̀ mọ̀ gbé bá wa. Àìsàn ní tẹlòmíì. Àìlówólọ́rùn àìsàn ní lọ́dọ̀ ẹlòmíì.
1: Àmọ́ ó máa wára kò fọjọ́ orí pin kò fọjọ́ orí pin.
0: Ẹlòmíì wọ́n ní gbogbo owó yìí ọmọ yìí ni o wọ́n ń wá oyún wọ́n ń wá ọmọ títí wọn ọmọ àrọ́mọ. Kódà ó ti sọ ẹlòmíì di nǹkan míì tí ò fẹ́ dì.
1: Torí bá yá máa.
0: Látàrí pé ń wọ́ ọmọ.
1: Àní tèmi ẹ̀yìn.
0: Ó tún wá sí gbogbo ẹ̀ tán orí ikọ̀ náà ló ń já.

0: nítorí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹ jọ pa business pọ ẹ jọ pò pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ bò mí o.
1: Wọ́n fún mi lẹ́bùn lọ́kàn ọ̀jọ̀kan ó ti wá fẹ́ du sọnù.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ibòmí. Ìlara yìí ni ìlara yìí náà ni.
1: Àwọn náà nílẹ̀ ó ti.
0: Bá ṣe máa ń sọ pé ìlara ó lákọ̀ ó tún lábọ̀. Ìlara yìí náà ni láwọn ẹlòmíì.
1: Bá a sọnù. Mo kọ́ kí n gba scholarship àlè kí n máa yóni.
0: Ìṣòro wo ni ìwọ́rọ̀ bo ni? Olówó níṣòro. Alákọ́já wo ló ń la? Wàhálà ò níṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Kọ̀tà máa lu mo ní ọ̀nà.
0: Iwo ò tí ìrówó jẹun ò tí kíní kan ò lówó lọ dáadáa ni. Ìṣòro òwò ló ní. Mo fi Ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léya ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní. Síbí wọ lẹ́sẹ̀ méjì torí Ọlọ́run wà láì tàláì súnmọ́ bíi láì ẹsẹ̀ kan ṣoṣo ló ní o. Ó sì tún ṣe bíríkì léya tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú kírọ́ọ̀chì. Ẹyìn tí a máa ń fi bo apá tí a máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí tí a máa ń ka bo apá méjèèjì yóò kì bo apá méjèèjì yóò sì tún gbé búlọ̀ọ̀kù lé orí. Ìṣòro owó wà ní ìwọ ní.

sẹ́yìn nígbà àgbọ́ níbẹ̀ yẹn torí bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́ kódà kó kéré bí ihoro mustadi ẹ̀yìn yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn àtàwọn tí wọ́n tó máa gbọ́ nígbà tó bá ń repeat ààrẹ tá a bá ń fi fọ́nrán yìí káàkiri afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan di oko la ò sẹ́yìn nígbà àgbọ́ ẹ máa sọ gbogbo àlàkọjá mi gbogbo tí ń jẹyín lọ́kàn tí ń dun ẹ̀yìn náà lọ́kàn tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tẹ́ ẹ lè bá sọ ẹ máa sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò mọ̀wàdà ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí o kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gba fi ṣàṣẹ báyẹ́nu mi lọ́lọ́run fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí gbogbo tí ń jẹyín lọ́kàn tí ń pòrúru ẹ̀mí yín tí ò jẹ́ lésùn tí ò jẹ́ léwó tó ti fẹ́ dá pa tẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá ẹ máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wa ní sọkún máa ní jìyà máa ní jẹ kóró mọ́ o.
1: pẹ̀lú mọ́ jẹun rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ́ rẹ̀ ń jo àjò rẹ̀ yìí ń bẹ̀ iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa iṣẹ́ rẹ̀ gbọ́rọ̀ olúwa o. kọ́ mọ̀ jó lo òkè ní ìsìn kọ́ mọ̀ jó àjò rẹ̀ yìí mọ́ kọ́ mọ̀ jó lo òkè kò mọ̀ jẹ́ olórí kò mọ̀ jẹ́ olórí o. mo pàṣẹ ni torí pọ̀ mọ́ aláṣẹ ni èmi ń ṣe Adéyinka.

0: nìkan tí ilé rẹ̀ ń dàrú ń bẹ̀rù inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ.
1: Ọ̀rẹ́ mi gbẹ́jẹ́ ojú ẹ̀ o.
0: Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ ara ẹyin àgọ̀ ara rẹ ọ gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. Mo pálàṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán mọ́ jáde nínú àgọ̀ ara rẹ. Adéyinka.

gbà gbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹ wá gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdánwò kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́run náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́ òun ló tún fàṣẹ sáré egbò gbégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti olúwa ni ohun ti olúwa ni ilẹ̀ ayé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwa tí a tẹ̀ dó sí inú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ sí etí òkun ó fi ìdí rẹ̀ kalẹ̀ sórí òkun a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́ ǹjẹ́ ta ni yóò gun orí òkè olúwa lọ ẹ̀yìn tèmi àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán bá ń sá òfu ọjọ́ kejì ọjà tí kìí sì búra ẹ̀tàn ó ní yóò rí ìbùkún gbà iyùn lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè rẹ̀ èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí ẹgbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ọ wọnú ilé náà wàtáwá ni ọba ògo yìí o olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní agbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé náà wá tá ni ọba ògo yìí olúwa tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo.

ni yóò rí gbígba àdúrà ní àárọ̀ yìí ni mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ta ni yóò rí gbígba àdúrà nígbà tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ bóyá àárọ̀ lẹ́yìn wà níbi tẹ wà ní àbọ́sán àbálẹ̀ ta ló fẹ́ rí gbígba àdúrà. Ta ni yóò rí gbígba àdúrà ta ni yóò bá ojú àánú Ọlọ́run pàdé lénìí yìí nígbà yìí tẹ ń gbọ́ mi lọ́wọ́ yìí ní wákàtí àti àsìkò nísinsìnyí ní wéré 1-2 tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. Ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. Tí kìí búra ẹ̀tàn ó ní òrí ìbùkún gbà lónìí o lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dà ṣẹ̀dá rẹ̀. Èyí ni àwọn tí ń sàfẹ́rí ojú rere ọ̀rọ̀ Ọlọ́run Jákọ́bù tí ń sàfẹ́rí ojú rere rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba òkú kí ó wọnú ilé tán ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o kí ọba òkú kó dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí kí ọba òkú kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkú kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkú kí ó dáwọ́lé ẹni

àìsàn yìí ti ń gbọ́ mi lọ yìí. Táìsàn kan ń bá àwọ̀ ọ̀tì mú nínú àgọ́ ara. Kí ọba ògbó kí ó wọ inú àgọ́ ara náà wá. Kí ó wá fi ìlera dípò àìlera tí ń bá wọn fínra. Ẹlòmíì ọ̀dá owó àwọn olókùn ní ń dá. Kọ́bọ̀ ògbó kí ó wọ inú ilé ayé ìyàwó o. Kọ́dà owó ọmọ dá ọmọ o. Kọ́ ọmọ gbére kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí. Ẹlòmíì ìyàwó ló fẹ́ ní. Kọ́dà ìyàwó rere obìnrin rere lẹ́ẹ̀dọ́kọ̀ kọ́mọ dá ọmọ o. Lọ ní ìyàwó aláyọ̀ tiẹ̀. Mo pálàṣẹ mi torí pé ọmọ aláṣẹ lè mí.

0: ẹnìká tó wà lórí ìdòbólé àìsàn bẹ̀rùn kọ́ ọmọ tètè kó o gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé o kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì pé aya yóò pa àwọn àlejò ó sì fìbẹ̀rù gbòjò sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni wọ́n nìkan.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn torí pé yín nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó mọ́ gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpéǹgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀ hàn. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lára dá o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lára dá ń bẹ̀ bóyá dá owó ni o, bẹ́ẹ̀ mọ̀ bóyá dá owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ǹtí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ nǹkan ọ̀hún bó ṣe wù kó rí kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀ kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí ọmọ gangan ni, ǹtí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbi kíbi tẹ́ ẹ wà yín lọ́la wàlá háwọ́lá wàlá kù wátá ilá bìlá àlè ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójúmọ́, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ òkómọ̀ kan gi okola ibi yòówù ká ẹ lé wà, mo pálàṣẹ mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ ohùn mi mo sọ tàṣẹ tàṣẹ mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbàgbọ́ mo pálàṣẹ ni, mo pálàṣẹ ni alábá lọ́dọ̀ mo aláṣẹ ni mò ń ṣe wàlá ẹ́ ọ̀la wàlá kù wátá kí ilá abìlà àdúrà sí.

àwọn àgbà sì bọ̀. Wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, lá ní nǹkan kan kì í ní.

ní gbogbo nǹkan tá à ń fẹ́ tán a lè ní gbogbo ẹ̀tán ṣùgbọ́n ayọ̀ ọkàn náà ni mọ̀ ń jẹ́ á ní ju àwọn ẹlòmíì tán tún rò fáwọn ní lọ tán ní tí wọ́n rò fáwọn ọ̀tún ní lọ ayọ̀ ọkàn tí wọ́n bá ní ló fi tún ní ju àwọn ẹlòmíì tí wọ́n ní tí wọ́n sì tún rò fáwọn gan náà ò ní nígbà tí wọ́n bá ti ní ayọ̀ ọkàn lórí kékeré tọ́lọ́ ń ṣe fún ọ tó tún wá ń dúpẹ́ lé lórí náà lọ́lọ́ wọn padà fi máa ṣe àlékún o ṣùgbọ́n ìrònú àti ẹ̀fẹ́ ká kọ́kọ́ mú kó o nbẹ̀ kákáríbọnú kò tán ràn tí ń ṣe ni o kákáríbọnú kò tán ràn tí ń ṣe ni o.

Èpè ní kolè, ilẹ̀ dídà ní pọ̀ rẹ́. Alájọbí ní pàyè kan tó ṣe bí, àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀, a dí á fún ọ̀kàn lénú rúnmọlẹ̀. Níjọ tí wọ́n ń jà àárọ̀dọ́ olódùmarè, àjọgbórí ilẹ̀ ajẹ́bù, àjọgbórí ilẹ̀ ajẹja, agbórí ilẹ̀ ajẹran, àjọgbórí ilẹ̀ ajẹ kókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọ mọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi. Ẹ máa dúpẹ́ títí yín náà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀ wa. Ha, bẹ́ẹ̀ bá tún délẹ̀ ẹ bò mí, ẹ máa ṣá ò dání, ẹ máa sọ pé alhamdulillah ni, alhamdulillah.

0: kúkú rẹ lára.
1: Ìyáyìn náà ní ti máa gé.
0: Afẹ́nilójú má fẹ́ni lẹ́yìn lọ́mọ.
1: Nẹ́tíwọ̀kì ń dà ńlá mú. Ìyáyìn ní ti máa gé pété fún sísá àtàwà yìí. Ẹ̀yin tẹ́ ẹ ti ń bà wá fè fẹ́ gbọ́ látàárọ̀. Adúpẹ́ o, bàmí tẹ́ ẹ pè wá ṣàkíyèsí Adúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wa nílé lóko pa ẹ̀lẹ́yìn ó dí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tí ń lọ. Àwọn púpọ̀ nínú àwọn bàbá bàbá ìpín ìfẹ́ àdàpọ̀ wọn. Ìgbà de Yinka pápá àbáṣọ ni lóore ọ̀pẹ làádúò. Adúpẹ́ o, Adúpẹ́ ìpẹ́ òkun ọpẹ́ olóore àdàǹdátàn ni ọlọ́mọ yín ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà ilé yín. Ọlọ́ọ̀ba ọlọ́jọ́ ní yọ̀mọ̀ bá wa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò. Ẹ ní wá owó tì níbi ẹgbẹ́ yín bá ti ń ná owó ẹ ò ní bá wọn náà gidi o.
0: Àmì dídún kàlàkà sànà wù ọba ọlọ́pẹ́ kò ní jẹyẹ.
1: Látòrí bàbá Fàtà Ìlàmídì ọmọ Ọ̀yọ́ Alárẹ̀mí tó ń gbé lọ́wọ́ Londo State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn Adókè Òkè Isaka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé ọmọ ọba láti Gbòlùmú Ìfẹ́nì Adékúnlé Bami Asiru Ahmadu Afáàglò Tàbí Ètìrì Multipurpose Venture láti ìlú Pàkó Artist Michael Awosola Angelo láti ìlú Àbújá Afọlábí Nurudeen Aláro láti orílẹ̀ èdè Libya Bami Bàṣírù ọmọ Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ Aláàfin Ojo Pásẹkẹrẹ Mọ́dẹ ọmọ àti bàbá. Lóbìdórí Bami King Saminu Adépọ̀jù Amẹ́ríkà Ebúdọ́lá Ajá ní ọba ọmọ wọn lẹ́rùwà Ojo. Agbẹ́dúgbò orí òkílẹ̀ ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́ lẹ́rùwà Àjò ní dájọ́ wọn tó bìdórí Bami. Pátá Ìbánilélẹ̀ Olúṣọlá láti Amẹ́ríkà tó fi tún dórí Sunny Success Odùọlá ọmọ Ògúndàrẹ láti London lọ́hún. Ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé o. Ìbàdàn mọ́jà tó fi ṣe bẹ́ẹ̀ ti kára àwájú lẹ́rú. Ìlú Òjó ìlú Àìná ìlú Ògúnmọ́lá Olódògbò kẹ̀rí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀ ríbi ìjà. Tóbi tún dórí Bàmí. Lukman Fọlárin Akinlóye àti Aláàjì mi Bàmí dáadáa. Pàtàkì tí wọ́n yìí fẹ́ ń dáko àwọn tọ́lọ̀ ń mọ wọn. Abudin Tomi Okun Abudin Tomi Osai náà ní tánwò yín láíláí o.
0: Ọlọ́run má jago fò mí dà.
1: Tó fi dórí àwọn tán ń fi iṣẹ́ ṣíṣe wọn ràn wá lọ́wọ́. Ọlánìkẹ́ Nixi Brandi.
0: Má jago.
1: S. Malik Wireless Communication Concept Abdulrahman Abdulbasit Wrote Image. Arauf Kọchọ Tẹ́lọ̀ wa. Best Icon Furniture Best Icon Furniture lókè òròkí. Àwọn akan àwọn abánikan àga wa nù. Wọ́n yìí gba dédé ntọ́yẹ wọ́n gbà lọ́wọ́ àwọn aráàta lọ́wọ́ wa. Tóbi dórí OJ Best OJ Best Icon nìyẹn. OJ Furniture mi náà tún wà tó náà ti bá wa ṣe kankan níbi àga wa ní àyè.

ẹyin tèmi sẹ nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé òfomi lára. Ọ̀sànra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún un pé bàbá ẹjẹun. Ẹjẹun kẹ́ ẹ wá fẹ̀yìn lélẹ̀ kẹ́ ẹ sùn díẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní ogójì ọdún tí bàbá yìí lò ló pẹ rú. www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́ wa gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directory bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatech. LMERTCH Lumatech. Gàràgà lẹ́gbọ́ Ajisebioyo Radio lórí gbogbo àwọn 100 application Lumatech. Àti tẹ́ ẹ bá lọ sórí website.

0: ọ̀rọ̀ ń gbè mí náà nínú ẹjẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́. Ní bàbá dáhùn ìlọ bá wẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Kámi ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tú síta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni tí.
0: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: ọ̀rẹ́ tí. Lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn. Tóun àtìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò dénú.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi. Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi. Tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí tọ́ọ̀dọ̀ wọn kàn ní tọ́ san ogun tọ́wọ́nú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó ni ó sì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù òun gbogbo ló ní.
1: Kásímà mo fọ fún mi.
0: Ní bàbá bá fọ àdá ajá ríro àti ìbọn pẹ̀lú ọ̀fọ̀ ogun.
1: Kọ́lọ́sì pàlẹ́.
0: Ó lóun ọ̀pá ni o.
1: Wọ́n bínú.
0: Ìyàwó tòun.
1: Nìkan la.
0: Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ ìníjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé afọ mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ ìwọ wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọlé ọjọ́ ọlọ́run.

0: aseyin wa aseyin bo gogo ilu pe biba won pele baba yi lori
1: iye fo ni di yeju
0: na ba mu pe mama yin mama se bo se to mama se bayi o le seyin no ri ni yawo mi ni okunrin yi wole ti e ri to san e ri bo se de ni okunrin rogbodo rogbodo
1: wa de so ti fi oro
0: inji oye baba ni wi pe
1: e binu se baye lo kasi loro loro
0: oro ojo kini ana tohun ati iyawo re sun
1: ma se da
0: kan to lo si oju ogun kan to lo po eru
1: ti won
0: ni lo ti di omo to ti di okunrin rogbodo rogbodo
2: ibaje ni
0: tohun wa ri ninu ile tohun ro bi ara atakan ni ko mo pa mo ohun na ni omo bibi inu ohun ni lawon agba lo se bo won ni tinu ba nbi yin esodo la o binu ba nbi yin esodo la te ba pa binu na mara te pa kiti mo
1: lori mi
0: o se se koro mo ri be se orohun
1: mo lo
0: sugan gba ta ba ti fi binu fa n to dun je te ti bi baje
1: bi won pe ko manda gin wa
0: nkan ti binu ojo kan baje wallahi suru obo odun
1: ebe mi so ba lo
0: o le mo le tun se ta ba wa ni suru seju kan pere nkan ti o baje fun ogbon odun fun aye raye wallahi suru seju marun pere o le tun se ẹyin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú tó gbé yín nínú tó gbé yín nínú
1: nǹkan
0: tẹ wá pamọ́ ra tẹ gbé mi
1: aláwùta ló fẹ́
0: létà ẹ lè máa padà
1: tìkẹ́ẹ̀tì
0: wípé nǹkan tẹ̀yìn ń rò pé bẹ́ẹ̀ kọ́ lórí àṣẹ ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dì mú kọ̀ọ̀bá ti yìnbọn lu kọ̀ọ̀bá ti bẹ́ẹ̀ lórí kọ̀ọ̀bá ti sá
1: ládàá
0: ìbínú ọmọ polówó wọn lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù ohun gbogbo lónìí ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìnbá mo kí ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì ojú ọmọ adégbè adégbèǹga adéjàre ọmọ òjò láti ṣàkí ògún ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí
1: ẹ̀yin fáǹsì mi
0: adéyinka ọlásùnkàn mi lè mí ń jẹ́ ọ pàpín tí gbogbo yín tẹ́ẹ̀ ti mọ̀ sí baálẹ̀ fìlà èmi náà ni lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwòtángà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí náà sí lẹ́yìn ètò náà ni 07068874274 07068874274 inú bá ń bí ẹsọdọlá o àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní ìbínú kan mọ àpolówó òun lẹsẹ ńlẹ.
1: ṣíṣe torí ìgbésẹ ló bù sẹ ẹgbẹ ọba ọta wọn ò fẹ kájèrè iṣẹ kẹsẹ tọta mi.
0: Ilé bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹni ìkìlò.
1: Ìgìlò sálíbà náà.
0: MT N ni tàlákọ̀ọ́kọ́. Ìgìlò lẹ́lẹ́gẹ̀. Ní ìgbà bí kankan báyìí serious.
1: Wádàmù dàmù àlọ́.
0: Wọ́n pa àwọn ọmọdé ń wò mí ta lẹ́rìn. www.ajisebiayorede.com mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú ọ̀yọ́ àti bà unity forum ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlùú kò ní bàjẹ́ ò bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀ igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún ní pẹ̀dínlágbára ọlọ́run ní rógun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀ ó kí gbogbo àwọn sọpọ́tà ṣe wa gbogbo àwọn tí wọ́n máa ń bùn wá ní nǹkan gbogbo àwọn tí wọ́n máa ń náwọ́ sí wa broda olú sọ awosola angelo láti ìlú Abuja tí wọ́n náwọ́ sí wa níjọ ní akin kò ní tán bẹ̀ ó tún fi àsìkò yìí kí broda délé kọ́lájọ láti ìlú port harcourt àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn ṣùgbọ́n port harcourt ni wọ́n fi ṣe ibùgbé mo ń fi àsìkò yìí kí bàbá wa fàtà ìlàmídì ọmọ ọyọ aláàfin ìlú ondo ọwọ làwọn ń gbé ní ondo state bàbá wa fàtà ìlàmídì láti ọwọ ìyẹn ní ondo state àwọn náà máa ń náwó sí wa gbogbo ìgbà ni wọn máa ń bùn wọn ní nǹkan àkíyèsí sí wọn kì í rẹ wọn. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà ẹ̀ tí mo gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi bàbá mi Àfọ Àgúlò tí wọ́n ní A3 Multipurpose Center yẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe léwo ṣùgbọ́n ọmọ ọ̀yọ́ aláàfin làwọn náà. awo jo pase kere ma de omo ati ba
1: come and win aye
0: won fi asiko yi ki omo oba mu idin oladigolu
1: omo aye
0: pelu gbogbo awon baba baba mama mama eyin agba lagba ta jo n se ika akoso yo ati ba unity forum alaji abdurrahman green pastor
1: aye wa gbo aje
0: baba osa e fun lade
1: ti o tan ni
0: lati ile ife
1: olopolo
0: Madam Kemi Adekanbi Madam Kemi Adekanbi ta jo wa nilu Oyo so pe ayin ayin de
1: o ya keep on singing you all
2: the time you know me I'm a pussy
0: baba wa wa abu Golagade Dauda wa abu Golagade Olorun ma je nzi ti gbe o ko won si awon
1: la o me ilale ula you don't know me I'm a pussy
0: idunu n gbogbo wa yo mo po si ni lojojumo
1: o ma ko ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere to bi ko ni file mi ate yin se bugbe o se to kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje tan ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati tin lo adeyinka olasukan mi le mi nje papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la sa aroko ti so lori obe ninu awotan
1: gan
0: ti didi gba mi tin to ma pade tori nfe ko gun phone mi gan ti tun ti fe ku ki n to ma fi asiko yi so fun yin a nilo opolopo orin se o ori phone lati n se leyi a fe ni studio tawon eyan ti ma wa tori opolo nbe nilu Oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo o se awari won jade sugbon eyin ke bi ti yin ke fi gbe wa laruge kawa na ka fi mo tun gbe tawon elomiin na laruge a nilo opolopo irinse fun studio a nilo computer a nilo mixer a nilo studio monitor a nilo microphone a nilo aga koda tun nilo boya shop kan ta mo lo eyi teyin ba le gbe nbe e dapo eran a lowo olorun ba ko ni deyin na da bukata yin e mo da wada kini yi o bi ogo wa da tin sapa kilo Oyo da Oyo da ju be lo yo dun yo ma dan asiko so ba n dan si to nlo si toro Oyo tin dun yin ba yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyinka olasukan mi le ni je papin ti gbogbo yin te ti mo si ba le fi la imi na ni lasaro ko ti so lori obe ninu awotan gan ran to a mo be tori obe ni be so atele se ati be na we ni ba ni amobo nikan la ni de ba nle to ba ku de kojo kan ri orun aro wo ade fun baba jero mo jele je kin laye igbin se ero wo laye igbin se ile oluwa ri gona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin o ni gona o tori pe tutu tutu bayi la aro de tutu tutu na la aro baba o fa yin ile olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa titi digba mi lati ma pade ibade wa wo

ń retí ọlọ́run ọba aláwùrà bí dákun jẹ́ kí ọdún ọ̀hún kí ó yabo kó yabo fún èmi pẹ̀lú ẹ̀yin. Atọ́pẹ́ àti ìyìn tọ́lọ́run ní àtìyìn àtògbó ọlọ́run náà lónìí gbogbo ẹ̀. Mo kí yín o láti United States of America àti ń gbọ́ mi lọ́wọ́, mo kí yín láti United Kingdom náà. Adéyinka Ọlásùnkàn mi lèmi ń jẹ́ pàpínbàálẹ̀ Bílà. Ọlásùnkàn mi Adéyinka Kásàmáṣe dáadáa, ajọ́ ọkọ bí ẹni kìlọ̀ wà. Atogo atope atope atogo atogo atope atope atogo atogo atope atope atogo pa tolorun ba na ni se o ati yin atope atogo atope atogo atope.